La Gelu FM Jagaba Gogo Radio Maro Wancho La Gelu FM 96.7.

ìrírí ayé kan kìí tini títí tí kò tini pa ọgbọ́n ní fi kọ́ ni ìrírí ẹ̀dá lẹ́tọ̀ kan tata tí ń kọ́ ni lọ́gbọ́n ètò tí ń yọ ni kúrò níbi ìrònú àbáàdì ètò tí ń yọ ni kúrò níbi ikú òjijì ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí abala àkọ́kọ́ ni abala ọgbọ́n ò pín síbì kan ibẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ru wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayébọ́yìn táyélólú ọmọ abọ́ládé ní ìkànnì ti lágẹlú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ ìbàdàn gbogbo ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní dédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àti polówó ọjà ẹ máa pe 00552269 48 abọ́ládé taiwo lóní ìrírí ẹ̀dá ọgbọ́n.

0: kábíyèsí ọlọ́run.
1: Ọlọ́run ló ní o.
0: Ọba mi Èdùmàrè ó ṣe o.
1: Ó ṣe o.
0: Títóbi rí ọlọ́run.
1: Ọlọ́run ló ní o.
0: Gbọ́n rí ọlọ́run.
1: Ọlọ́run ló ní.
0: Ọba tuntun ní ká pàdé lónìí.
1: Ó ṣe o.
0: Ọjọ́ kẹta nínú oṣù keje. Kábíyèsí ọlọ́run.
1: Kábíyèsí
0: rẹ̀. Amárírì rí ọlọ́run.
1: Àmọ́ lóore.
0: Àtàwa àtàwọn olólùfẹ́ tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ lọ́wọ́. Àwa náà lájọ sí kọ́kọ́rọ́ tọdún yìí nínú ìdá méje. Ọba mi Èdùmàrè ní ká sọ̀kalẹ̀ ká.
1: A ti lọ first half pa.
0: Kábíyèsí ọlọ́run o. First half ó ti lọ.
1: First half ti lọ.
0: Kábíyèsí ọlọ́run.
1: Lọ́ọ̀ ló ní o.
0: Ìdá kan ti lọ.
1: Ó ti lọ.
0: Nínú ìdá méje.
1: A ti bọ́ nù ìdá kejì báyìí.
0: Ẹgbẹ̀rún àwọn èèyàn wa ń bẹ. Táàjọ ń gbà ìdá kan yìí. Wọ́n tán síbẹ̀.
1: Yanyan.
0: Inú ẹ̀ ni wọ́n ti kí kábíyèsí pé ibi táwọn ti wá.
1: Àwọn ti padà bẹ́ẹ̀.
0: Wọ́n mọ̀ tó ti padà síbẹ̀.
1: Nínú ìdá àkọ́kọ́.
0: Nínú ìdá àkọ́kọ́.
1: Àwọn kan sì wà tó jẹ́ pé bẹ́ẹ̀ náà wọ́n ti soríire.
0: Àwọn ẹgbẹgbẹ̀rún èèyàn kan náà tó ń bẹ ń bẹ. Tó jẹ́ pé níbẹ̀ lọ́ba mi Èdùmàrè ti gbé ore ti wọn
1: dé.
0: Ẹgbẹgbẹ̀rún èèyàn kan ń bẹ. Nínú ìdá àkọ́kọ́ yìí náà ni o. Títóbi rí ọlọ́run.
1: Ọlọ́run ni.
0: Wọn ò kú. Wọn ò sì já láàyè.
1: Wọn ò kàn sí nípò tó wù wọn ni.
0: Wọn ò kú. Wọn ò tó ń jẹ́.
1: Àlàyé.
0: Àlàyé. Títóbi ọlọ́run.
1: Ọlọ́run ni o.
0: Bọ́ bá fẹ́ máa rọ ọlọ́run tó pọ̀. Ìwọ tó ń wura rẹ tó ń jagidi tó ń lérò pé mọ́tò rẹ ó ti wá ó ti dé gbogbo ọkàn rẹ. Kọrí sílé ìwòsàn. Ó ríra rẹ. Ó rí èèmọ̀ ọlọ́run. Pé ṣé bá a ṣe máa nìyí. Ṣé bọ́mi ẹ̀dá ṣe rí nìyí.
1: Bí ọba tún wá débẹ̀ bí ọba tún wá tẹ ọlọ́run. Ó tún wá lọ bòmí lẹ́yìn ilé ìwòsàn tún wá lọ sọ́gbà ẹ̀wọ̀n ọgbà atúnidá.
0: Kó tún lọ sí.
1: Ọgbà atúnirọ.
0: Ọgbà atúnirọ. Kó tún wàrà tọ́ba mi
1: Èdùn. Kó tún wàrà ń bẹ̀.
0: Tó tún dá.
1: Ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ń bẹ́ ń bẹ́.
0: Ẹni tí ò mọ́wọ́.
1: Tí ò mẹsẹ̀ ń bẹ́ ń bẹ́.
0: Tí ò mẹsẹ̀ ń bẹ́ ń bẹ́.
1: Ẹ̀rù
0: Ọlọ́run bà mí Adé Agbo.
1: Mo ń dáhùn.
0: Mo lọ sílé ìwòsàn. Lánàá lónìí. Mo wà rọ ọlọ́run. Ẹrú ọlọ́run. Tó jẹ́ pé ó ń fi gbogbo àsìkò rẹ̀. Ń fi yin ọlọ́run. Ń fi máa dúpẹ́ fọlọ́run. Ẹrú ọlọ́run yìí wọ́n wá tẹ sórí bẹ́ẹ̀dì. Kò lè gbápá.
1: Kò lè gbẹ́sẹ̀.
0: Kò lè gbẹ́sẹ̀.
1: Ara rẹ̀ ọlọ́run kan ni.
0: Polówó kan lọ́wọ́ á kù lẹ́nu rẹ̀. Ọba mi Èdùmàrè ó sì fún mi lálàáfíà.
1: Bọ́lá ń bá tó fún lálàáfíà tún rẹ orí ọ̀fẹ́ gbà ni.
0: Ẹ̀rù Ọlọ́run bà mí. Tó ń tagbára tó ní. Mo wá rìn káàkiri ilé ìwòsàn yìí. Ẹ̀rù Ọlọ́run tó wá bà mí sí pé kẹ́rù ó ṣe jẹ́jẹ́. Kọ́mi èèyàn ó ṣe.
1: Ó ṣe jẹ́jẹ́.
0: Bẹ́ẹ̀ jẹ́jẹ́. Gbogbo tí ọba níkápá lásìkò ìgbà tálàáfíà bá ń bẹ lára rẹ. Adé Agbo máa ń rà á lẹ̀ o. Gbọ́n mi yé. Gbogbo ìgbà tí àlàáfíà ti bá ń bẹ ní.
1: Ara rẹ.
0: Máa rà á lẹ̀ kí lọ́ọ́ rà á lẹ̀. Máa ra nǹkan kan. Máa ra ọjọ́ kan. Táyì lálàáfíà ó dì. Ọjọ́ kan ń bẹ. Àìlálàáfíà.
1: Yóò wọlé.
0: Yóò wọlé bá ẹrú. Ọfẹ́ ọkọ̀ yóò ṣẹlẹ̀ sí ẹ̀dá.
1: Lọ́jọ́ kan.
0: Níjọ́ kan.

0: riri ẹ̀dá lè tún tẹ́yìn ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìkànnì kan náà kọ́ ìkànnì tó ta gbé tó ta gbò ní lágẹ̀lú 96.7 FM àfihàn bá la wà nífẹ̀lẹ́lẹ̀ nílùú ìbàdàn ìkànnì náà ọba mi Edumare májì ọ̀ṣubú láíláí lẹ́nu ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayégbọ́yìn ayélulú ọmọ abọ́ládé lorúkọ tèmi o èmi a máa sọ pé yìí kankan ò ní sẹ̀mí mi àtẹ̀yìn náà tẹ́yìn ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ikú ò ní pa láàánú mi àtẹ̀mí tí wọ́n sàánú fún èmi a máa sọ pé ọba mi Edumare dákunjọ́ má kájú olóore mi kú lára mi o gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ má jẹ́ kọ́ máa ráyọ́ dá mi
1: lákẹ́rù
0: torí pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n
1: ní fi kọ́ ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọba arúgbó ọjọ́ ọba àdàgbà má pàròyìn ọlọ́run ọba kan lánàá ọba kan lónìí ọba títí ayé àìní pẹ̀kọ́ ọlọ́run ọba tí ò lópin ọlọ́run ọba tí ń dára nígbà tó wù ú tó ń ṣohun tó fẹ́ nígbà tó fẹ́ torí pé ìwọ lọlọ́run wà tí ò bá ń ṣe ọlọ́run wa ni irú ọrùn ìyàwó làwa bá jẹ́ torí pé ó ń dára nígbà tó wù ọlọ́run àrà ni ó ń dára lóríṣiríṣi nínú ayé ẹ̀dá àwa gbé ọga mọrírì orí rẹ tó ṣe fún wa torí bẹ́ẹ̀ la sì máa sọ pé àwa tá a jẹ́wọ́ rẹ ní gbangba láyàn ní gbangba torí ọwọ́ agbára rẹ gbangba tó fi ń gbà wá níta gbangba mukadam sunday adé agolo máa ń kí wa pé ẹ máa kú ilé ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta sálàáfíà lábáyín gẹ́gẹ́ bí àwa náà ṣe wà lónìí ọdí odun bí torí pé wọ́n ní àyífì ìbànújẹ́ iyọ̀ ọjọ́ a kìyìn o ipe ṣe dáadáa lẹ́wà ìrírí ẹ̀dá lẹ́tọ̀ ètò nírírí ẹ̀dá kò sí kànì méjì tó ti lè wáyé tí ò bá ń ṣohun kò lè jóhun lágẹ̀lú 96.7 FM òkè tó ga jókè lọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa báyẹn tún láǹfààní àti máa wò wá kedere ìyẹn lórí ẹ̀rọ ayélujára wa lágẹ̀lú 96.7 FM ọ̀yá tẹ́ síbẹ̀ má gbé kúrò ńbẹ̀ wàá rí pósí ń lọ ó dùn létí ọlẹ̀ létí ọlọ́run ọba òun làwọn fi ṣe ìgbẹ́kẹ̀lé tiwa.

0: ìgbà tó mà yóò fi pé ọdún mẹ́rin ìjàmbá òjijì dé wá bá ọkọ òun lọ rìn àjò bàbá ọ máa ń rìn ó ń lọ sí
1: ìrìn àjò
0: orí ìrìn àjò yìí ni títan ti dé bá
1: ẹni àwí
0: ọkọ òun lọ́nà
1: ọ̀tàn
0: ìjàmbá yìí dé bá ó pọ̀ débi wípé gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú mọ́tò náà ni wọ́n jọ bá lọ. Òkú ọkọ̀ òun ni wọ́n gbé wá bá òun nílé.
1: Ló ń dákunjọ.
2: Ojo bá pé wẹ́ kókó ó lè yàkẹ́.
0: Òun ṣe di kékeré di ẹni tí ò ní.
1: Adé orí mọ́.
0: Ọkọ̀ láyé má nìyí.
2: Wọ́n ọ̀rọ̀ kan ń gbé mi lọ́mọ o. Ẹjọ́ ọ̀rọ̀ kan ń gbé mi lọ́.
0: Lẹ́yìn ikú ọkọ̀ òun ẹ̀jẹ̀ máa yára. Lẹ́yìn ikú ọkọ̀ òun kí ló ṣẹlẹ̀.
2: Sọ́jà kájà kó dúró dẹ́kun kó dúró.
0: Gbogbo ń tọkọ òun fi sílẹ̀ ẹbí dìde wọn pè mọ́ wọn
1: ọwọ́
0: fún ara wọn.
2: Òkè ìjọba orí gbogbo wọn yóò kú táńlá bá ti ń bọ̀.
0: Bọ́bá mi Èdèmàrí ó dàkún kó jọ kó máa sàánú wa o. Níbi ẹ̀kọ́ ò ti pé méjì ọjà yan
1: ẹ̀kọ́ ń bẹ̀
0: o bí
1: àgbà ò ti pé méjì.
2: A jẹ́ wípé ó fẹsẹ̀ ẹlẹ́gà ẹ jẹ́ kẹ́yẹ kó.
0: Òun ní ìyáláyé lẹ́yìn ọdún kẹta wàhálà àwọn ẹbí ọkọ dé sọ́dọ̀ òun wọ́n bẹ̀rẹ̀ sí ní foró òun tó pọ̀ eléyìí lòun fi wá fi ó kan kún èjì yìí pé kí ló kù tí tóun ó sì báyìí ìwọ̀nba chẹ́ńjì tó wá wà lọ́wọ́ òun. Bóun ṣe gbà lérò náà pé ọ̀dà tọ́rọ̀ bá rí báyìí kóun fi ìlú yìí sílẹ̀
1: bá kó kẹtọ́ kalẹ̀
0: ibì kan láàgbè sí jẹ́ kóun fi ìlú yìí sílẹ̀ bóun ṣe gbìyànjú tó ń travel odi kò tónú o. Ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wàá ń bẹ ńlẹ̀ pátá òun kò lọ sọ́dọ̀ ìyá àwọn ìyá àwọn ló wá ń bọ̀ wọ́n mójútó
1: àwọn
0: ọmọ.
2: Ọmọ Naija kálọ̀ mọ́mọ́ balẹ̀ o.
0: Ìgbà tóun dé Kotonú ìṣẹ̀lẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ sí ní sí iṣẹ́ kìnyìnjì. Lẹ́yìn ọ̀rẹ́yìn Mr. Bọ́ládé ń ṣalábàápàdé ọmọkùnrin kan lórí ẹ̀rọ ayélujára. Ọmọkùnrin yẹn máa wá bóun sọ̀rọ̀ a máa bóun sọ̀rọ̀ fẹ́ pípọ̀. Ní gbogbo nǹkan tó bá gbàṣẹ́ òun rẹ́dì láti fẹ́ ọ. Mo a máa sọ fún arákùnrin náà pé ó lè fẹ́ mi. Ó wá máa bí kí ló dé tọ̀bàyàwó ó lè fẹ́ mi. Ìgbà tèmi àti arákùnrin yìí wá ráyè sọ̀rọ̀ dáadáa nígbà mo rí pé gbogbo ọmọkùnrin ti so interest ìfẹ́ rẹ̀ lé mi ní
1: òun rí.
0: Àwọn ajé kò yéé pé àlè jọ fẹ́ra ó ní gbogbo tó bá fẹ́ gbà ní lòun fún. Ìlú wo lọ wà àkọ́kọ́ òun wà ní Nàìjíríà ni ibi tóun wà ń tóun kóun ọmọ pààrọ̀ kò tónú ni. Kò síbi téèyàn dé tí wọ́n bá ti lè gbà kò sí tọ́ba mi Èdèmàrí ò lè ṣe àkọ́kọ́. Òun sọ fún ọmọkùnrin pé ẹlẹ́ẹ̀kejì pé wo bó ṣe ń wò mí mo ti bímọ o.
1: Àbí
0: ìwọ ń kọ́ ó lòun ò tí ì bímọ o. Tó ti rí i pé n tí mo fi sọ fún ọ pé
1: àlejò
0: fẹ́ra nu.
2: Ẹ bá wojú ọbẹ̀ kẹ́ mú yá ọmọ ṣọ́lẹ̀.
0: Wọ́n á jẹ́ kí n sọ fún ọ. Torí pé mo rí pé gbogbo wàhálà rẹ ti ń pọ̀ jù ní orí mi báyìí. Ṣé kí n má parọ́ ó ní má parọ́ fún mi. Torí mo ti bí ọmọ mẹ́ta.
1: Gbàǹkọ́ gbàǹkọ́.
0: Mo ti bí ọmọ mẹ́ta.
2: Ìlú yá ẹ bá àdàpọ̀ tàkọ́dé
0: o. Má jẹ́ kí n tan gbogbo píṣọ̀ mi tí mò ń sẹ́ndì sí ọ gbogbo àwòrán mi tí wọ́n máa fi ránṣẹ́ sí ọ mí ló mékọ̀pù rárá o. Èyí tí mo ma fi dúpẹ́ sí ní gbogbo ìgbà ni pé ọba mi Edumare fún mi ní
1: ẹwà àti
0: ó fún mi ní ẹwà àti èmi fún mi Starsort tó dá ní o ọmọ mẹ́ta mo ti bí o ọmọkùnrin yìí ó sọ fún mi pé òun sòótọ́ ni àbó òun
1: pààrọ̀
0: mọ wáìnì mi jọ wo tọ kíní ìwọ wo ló ti bí ó ní ọmọkùnrin yìí bá sọ fún òun pé ọba ń fi gbogbo arábùra yìí pé sórí bí mo ṣe mọ sọ̀rọ̀ yìí òun ò níyàwó kankan òun ò tí ì bímọ ní tòun o ó ní n tí mo fi ń sọ pé
1: àlè
0: jọ fẹ́.

0: lẹ́yìn ìfi ọ̀rọ̀ jọrọ̀ láàrin ara wọn tó gbà wọn ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò níjọ́ náà lẹ́yìn ọ̀rẹ́yìn ọmọkùnrin yìí sáà tó pe òun pé o ti bímọ o bímọ òun gbà láti fẹ́ o. Lẹ́yìn ọdún kan tẹ́mi àtọmọkùnrin yìí ti wá jọ máa ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tá a ti jọ máa ń sọ̀rọ̀ lẹ́yìn ọdún kan èmi náà wá gbà fún ọmọkùnrin nígbà tí mo ti tẹ́ ẹ̀mí mi lọ́rùn mo ti sọ gbogbo àṣírí mi
1: pátápátá
0: mo ti sọ fún ó sì lóun fara mọ́ dédé bó ṣe wà ní Nàìjíríà yìí tẹ́mi wà ń kutọ́nú yìí ọmọkùnrin yìí ó fi ìfẹ́ hàn mí púpọ̀ tí n má bèèrè nǹkan báyìí a máa dá mi lóhùn.

0: ṣàdédé ni wọ́n pè mí níjọ́ kan ipe ilẹ́gbẹ́já lágbájá o ara màmá ọ̀yá o ṣe ìgbà pé pé àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dọ́
1: ìyá
0: mi ni wọ́n wà ni wọ́n bá pè mí para ìyá mi ọ̀yá n sì tí ì lè jáde ní
1: ìlú tó wà
0: ibi tí mo wà bí wọ́n ṣe sọ̀rọ̀ tán n ṣe mí ní ṣe méjì mo pe ọ̀rẹ́kùnrin mi mo bá pè é mo bá sọ fún un pé lágbára nǹkan báyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n pè mí nílé nísìnyìí pé ara ìyá mi ò yá o ọ̀dọ́ wọn sì ni àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wà nǹkan tí màá fẹ́ kó o ṣe fún mi báyìí ni pé wá bá ń lọ síbẹ̀ bá ń wo bí nǹkan náà ṣe ń lọ tó o bá wá débẹ̀ kó o pè mí kó o jẹ́ kí n bá
1: ìyá
0: sọ̀rọ̀
2: ma ṣe sákẹ́kì ìfẹ́ òde iṣẹ́ ròṣe bàbá sí ìlú ìwádùn bàbá fọlá ṣadé ọmọ ní sákẹ́kì ìfẹ́ òde iṣẹ́ ọmọ.
0: ọ̀rẹ́kùnrin mi yìí ó gbọ́
1: ó sì gbà
0: ó ṣe gẹ́gẹ́ bí
1: àtijọ́sọ
0: bá a ṣe jọ sọ nígbà tó dé bẹ́ẹ̀ mo ti fún un lápá àdírẹ́sì ó dé bẹ́ẹ̀ ó rí ìyá lóòótọ́ wọ́n gbé ìyá lọ sí
1: ilé
0: ìwòsàn wọ́n ṣe fídíò mo bá yà á sọ̀rọ̀ àwọn ọmọ yín kan wà wọ́n á sọ fún pé àárẹ̀ yìí pọ̀ o ṣùgbọ́n ọba mi èdùn àríyàn bá wa dáwọ́lé ìyá wa yìí. níbẹ̀ làwọn fámìlì mi kọ̀ọ̀kan àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi ni wọ́n ti wá mọ
1: arákùnrin
0: torí wọ́n bá mi sọ̀rọ̀ pé bò ni mo ní ọ̀rẹ́kùnrin mi tí mò ń
1: fẹ́
0: ònà. ẹ wo ẹ má jẹ́ àgbà àsìkò púpọ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà pè mí o níbi tí mo wà pé ẹlẹ́rú ti mú ẹrú rẹ̀ sọ́dọ̀ o gbàrà tí wọ́n pè mí pé ìyá ti jásẹ̀ lójú ẹsẹ̀ náà ni mò ń pe ọ̀rẹ́kùnrin mi pé wọ́n pè mí nísìn o pé ìyá ti
1: já wálé o
0: ó ti dákẹ́ o mo bẹ̀rẹ̀ sí ní sunkún ọmọkùnrin yìí rẹ̀mí ọmọkùnrin yìí ó wà kíárín o ó rẹ̀mí ó bá mi sọ̀rọ̀ dáadáa kí n má wọrí kí n má ṣe ọ̀dà gbogbo nǹkan yẹ kó o ṣe pátá ń lọ sojúṣe rẹ̀ ọmọkùnrin yìí lọ lóòótọ́ ó débẹ̀ gbogbo bí wọ́n ṣe ń ṣe pátá ní ṣe fídíò ó sojúṣe o gbogbo ntọ́ àná máa ṣe pátá ńlọmọkùnrin yìí
1: ló ṣe.

0: Adeago eje ka mo bayi leyin osu kefa ti iya ahun ti se alaisi
1: to si won se
0: to si won se ohun ti wa lanfani ati wole
1: o jade
0: ohun jade mo so fo re kunrin mi pe asiko ti to ti ma
1: wale o
0: wale bayi inu ore kunrin mi dun asiko to ti mo da mo wa si Nigeria o bi mo se de Nigeria orekunrin mi na lo wa gbe mi ni
1: eni
0: eni idiko lo wa gbe mi ni airport igba ta wa loju ona ta nlo si ile
2: awa o baba je lori ofe o olosito la wa fe o
0: ati wo bada mo wa so fun pe bo lo fe
1: kan desi
0: ibo le mo fe desi bayi to lo ji mi si bayi bo la lo arakunrin yi o so mi ni so meji pe inbo la tun lo
1: tojule un lo
0: ile mi ni mo so fun won pe mi ni
1: eni kankan nu ile
0: iyawo le abi o tun wa bi mi lere pe bo ni
1: ka ma lo
0: an lo ile mi ni mo n gbe o lo emi na in se mi ni se meji mo gba fun bi mo se wole arakunrin ni o arakunrin yi n toju mi emi ati e ajogbera o dodo awon ebi mi o ba mi toju awon oma mi daada nigbati mo mu dodo awon ebi mi inu gbogbo awon ebi mi dun won fowo si pe
1: kan fa
0: kan ma fera onu se mi ni se meji o mu mi lo si odo
1: awon eyan re
0: awon eyan re
2: inu mi agalaga senu
0: awon obi re mejeji to koko mu mi di odo won o se mi ni se meji won tewo gba
1: won tewo gba yanyan
0: mo wa so pe o ku awon egbon aburo
1: kankan
0: ta won fe ki
1: kore
0: kore o
2: Bo
0: ba ti ri won ijoba yi a wa mu toro re ni
1: owo awon eyan re
0: lodo awon eyan re o
2: odi ni tomorrow o le lo si
0: bi ti mo nlo ni mo de yi Mr. Bolade nton pa nlekun ibe ni mo ti wa de bayi ata won pe gbogbo awon bi oko mi to kujo emi atoko mi ta debe
2: agalaga senu
0: won bere si ni se afiyan lotu
1: won loyo kokan
0: lo si wi pe iyawo oko iyawo omo awon to mu wale oniye o nijo na emo sele o
1: emi lo sele
0: ema to sele ni pe ikan ninu awon ebi o wa mo mi daada
1: o mo deju deju
0: o mo mi daada koda o mo oko ti
1: to fi to so to size
0: to size koda o tun mo pe mo ti bi ma ri
1: ko fi bo
0: ko fi bo o mo o ri mi ajo kira emi na ki lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n bá tẹ̀ láàrin ara wọn ọmọ tí lágbájá mú wálé yìí tí ó ti bí ma kódà kìí ṣe ẹyọkan kìí ṣe méjì ẹni tí ò bímọ rí ọwà fẹ́
1: ẹni
0: tó ti bí mẹ́ta eléyìí ni ìmọ̀ràn tó tún wá wáyé láàrin àwọn ẹbí wọn foríkorí wọn kí ló ń fẹ́ ṣe ẹni tí ò bímọ rí àwa o àìsàn lò sí o àní gbà kí kò fẹ
1: ọlọmọ mẹta
0: ọkọ mi náà sọrọ yìí pé ẹyin kí lẹ ń tẹ fún kí lẹ ń ṣe gbogbo ń tẹ ń tẹ fún ẹsẹ tó ń pẹ ò ti gbọ sí létí ni pé mo mà kò parọ fún mi pé
1: báyìí báyìí lọrọ ṣe rí
0: òun ti
1: bímọ
0: kò parọ fún mi mo mà.
2: Ay, ay, ay.
0: ọmọkùnrin yìí sì ń ṣe dáadáa ó ń tẹ̀mí lọ́rùn ọmọkùnrin yìí ó yarí fún àwọn ẹbí àwọn ẹbí náà ti lẹ́rí fèmí náà wípé
1: kò sí ntọ́jọ́
0: kò sí nǹkan tí tó jọ́ àwọn ò ní jọ fẹ́ ara wọn eléyìí ni nǹkan tó ń pọ̀ ń lẹ́kún tó ń wà nínú ìrònú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìrírí mi nǹkan tí ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ ó wú ọkọ mi kí n kó fẹ́ mi ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ yarí wípé
1: àwọn ò ní
0: gbà kó fẹ́ ọlọ́mọ mẹ́ta ọ̀rọ̀ bá rí báyìí mr abolade kí ni kí n ṣe bá ń pè nọ́mbà síta.
1: Yeah, 091-237-08675 lókè òkun +234-814-249-1006 +234-814-249-1006
0: kí ni kí arákùnrin yìí ó ṣe ó lágbára púpọ̀ hello
3: hello ẹ káre
1: o akwajin hello ọlọ́run ló ń tọ́ ẹ sọ̀rọ̀ sókè àmì
0: badmus ismail ẹ mà kú
3: oríire rẹ ẹ mà mọ̀ sí lágbára náà
1: àmì àṣẹ ìdùnnú rẹ.
3: Ní wọ́n gbà tí máa ń bá káàkiri ní wọ́n wà tí obìnrin tí ìlú fọkùnrin yẹn ìdíkọ́ sọ́wájú ọlọ́run tí ìsọ kó ti débi tí ń bẹ ni ní wọ́n gbà tí ìlú owó fúnra wọn
1: orí
3: èsù tẹ̀yẹ ti mọ̀ lọ́jọ́rú tó pẹ́ látàjá family gangan ni gbogbo ẹni fẹ́ ní ọkọ o èso ọkọ o kò lè ríbi jókòó lórí iṣẹ́ òrùka o ẹ̀gbọ́ ọlọ́run ló gbọ́ bàjẹ́ o.
0: Badmus ismail
1: bomila.
2: ẹjọ ṣeré dàgbà kó bá mọ fuji ìdó ni wọn ń yọ ṣeré dàgbà kó bá mọ fuji.
1: hello ta ló wà ń bẹ.
0: ẹ káàbọ̀.
1: Ọlọ́run ń tó.
4: Ọlọ́run ó ṣe àmọ̀nà obìnrin yẹn kiriire.
1: Àmì.
4: Àmọ́ tó lọ́run fi ṣe. Ẹ bá fi àwọn àmọ́ àwọn tó lè tẹ̀lé lọ́jọ́ iwájú. So ọbẹ̀ ta gbà tí wọ́n ti ní wá gẹ́bí àwọn tí wọ́n gbé síwájú ti sọ. Ó sì lọ́wọ́ gbàdúrà. So ó ṣe é ṣe ọlọ́run ó fi ọkọ míì tó tún dá nìyẹn lọ.
1: Kò tá lọ rẹ.
4: Ọlọ́run ràn án lọ́wọ́. Àmì. Ọlọ́run bá yarí. Wàhálà lé wọn abẹ́ lọ́jọ́ iwájú. Wàhálà mi sì fi lájú.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣe gan ni.
1: Ẹ ṣeun.
0: Kódà ọmọbìnrin náà ń wà pẹ̀lú wa tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí.

0: ló wà lẹ́nu ọ̀nà. Ọlọ́run ló mọ̀ ń tó. Àmì àtẹ̀yìn náà.
1: Kí ló kọ yín láti ìlú wo?
0: Àmì.
2: Orúkọ mi ni Jani Ọlọ́run Dala Tàbẹ́tuta.
1: Ah, àbá. Ẹra bàbá.
2: Ètò
1: ni bàbá mi.
2: Àdìtú lọ̀rọ̀ Ọlọ́run.
1: Àdìtú ni.
0: Làbárì.
2: Bẹ́ẹ̀ni. Obìnrin yẹn, ó má sunkún pọ̀ o. Bàbá tó sọ̀rọ̀ tán ní ìsìn pé kí wọ́n lọ bá àwọn fámìlì ọkọ níkọ̀ọ̀kan. Ọlọ́run bá sọ pé ojú ọ̀nà ni tí wọ́n bá lọ bá wọn á rí àánú gbà ń bẹ̀. Tí wọ́n bá dẹ̀ ti lọ bá wọn tó bá ní kò sọ́nà ń bẹ̀ kó kúrò níbẹ̀. Nítorí pé àmọ́ tó máa ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la.
0: Bẹ́ẹ̀ni kọ́lọ́n jẹ́ dáadáa ọkàn wá.
2: Ọlọ́run jẹ́ kí dáadáa kó kàn wá o.
0: Bá
2: yín bọ̀ ọ̀kẹ́ dẹ̀ bá tí bàbá dé ju o.
0: A gbọ́ o.
2: Ẹ
0: ṣeun.
1: Ẹ
0: sà. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀?
3: Ẹ̀lọ́.
0: Yes,
3: sir. Kí ni ẹ̀fẹ̀ ni pé kí bí bàbá ń ṣe sọ lẹ́ẹ̀kan kọ́ gbọ́ lọ ìyàwó àtọkọ fẹ́ àwọn nígbà jẹ́ kó lọ́run wọn fẹ́ràn ara wọn
0: dáadáa
3: gbogbo ọmọ bíbí kìíta rùn
0: kí sí
3: kọ́ jọ lọ lájẹ ọkọ lọ fámìlì kankan tó wá lè fáwọn tó jẹ́ gbogbo ó bá lọ bá wọn ọ̀kan kọ́ lè mọ ibi tí wọ́n gbé wọn lè mọ kọ́ lè mọ ibi táwọn bá ń lọ lórí ẹ̀ wọ́n ti mọ pé gbogbo náà lọ bá kọ̀ wọ́n láwọn ò fẹ́ kó gbìyàn kò sí pé ló tẹ̀síwájú.
0: Ẹ ṣeun.
3: Ẹ jẹ́ pẹ̀tọ̀ ó fẹ́ ara ọkàn rẹ àwọn fámìlì náà fẹ́ràn.
0: Ẹ ṣeun. Ẹ ló ta ló wà ń bẹ̀.
4: Ẹ kalẹ̀ o.
0: Ẹ wá kó àjẹsà.
4: Ẹ kó àtàrọ.
0: Ọlọ́run ni o.
4: Ṣé ẹ rí ọ̀rọ̀ obìnrin yẹn?
0: Ẹ dárúkọ yín fún wa.
4: Ọ̀sán Kẹ́mi Daramọ́lá ló ń sọ̀rọ̀.
1: Láti ìlú o.
0: Ọ̀sán Kẹ́mi Daramọ́lá.
4: Láti Elékùrọ̀.
0: Níbàdàn bẹ́ẹ̀.
4: Ẹ̀mí dáàmú.
0: Àmì àtẹ̀yìn náà.
4: Ọ lọ fúnra rẹ̀ ní sùúrù.
0: Tó
4: bá lọ sí tí ọkọ rẹ̀ ti jọ nífẹ̀ẹ́ ara wọn. Tó bá ti lọ bá àwọn fámìlì ọ̀kọ.
0: Àmọ̀lẹ́bí.
4: Àwọn tó bá jẹ́ abẹnú gan bẹ̀. Ọkọ rẹ̀ lọ bá wọn. Níwọ̀n bá gbà pé wọ́n jọ nífẹ̀ẹ́ ara wọn.
0: Àgbáyé gbogbo àgbáyé ń gbádùn yín.
4: Tí a jọ tó bá wọn sọ̀rọ̀. Ọlọ́run ó fi àánú rẹ̀. Yóò fi sí wọn lójú.
0: Àmì.
4: Ọlọ́run ó jù wọ́n jọ bára wọn.
0: Àmì àṣẹ.
4: Ọlọ́run ó jẹ́ pé ọkọ rẹ̀ ni. Ìgbà tí wọ́n bá ní àwọn ọgbà. A ṣe yóò wù lọ́bọ Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni o.
4: Ọlọ́run ó wà jogún ọkọ alálùbáríkà fún.
0: Àmì.
4: Kí wọ́n jọ bára wọn kalẹ̀.
0: Ṣé ó máa fi wọ́n yan gan?
4: Ṣé ó wà máa fi wọ́n yan gan? Ó yá ọkùnrin yẹn. Wọ́n tún fẹ́ sí lọ́nà ni.
0: Àbí?
4: Ó lè lọ fẹ́yàwó míì tí ò ní jẹ́yàwó ẹ̀. Tí wọ́n tún kí ọkùnrin wọ́n tún wà máa dá wọn lẹ́bi pé ẹ̀yìn tó ń rí.
0: Tó ń wù ú.
4: Ẹ sọ pé ó bímọ. Ẹ jẹ́ kó ń wọ fẹ́. Ṣùgbọ́n tí ọ̀wọ̀ àbímọ kankan fẹ́ ní ọ̀nà ẹ̀yẹ ẹ̀fẹ̀ kó ń wọ́ máa rí.
0: Ebi ni ti ń gbé yín ta ti ń bá yín wẹ́rẹ́wẹ́rẹ́ yìí.
4: Lọ́wọ́ a rí bó ti ṣe rí bó ti ṣe rí. Ọlọ́run ó dùn ọmọbìnrin òun nínú.
0: Àmì àṣẹ ẹ̀dùnmọ̀ rẹ̀.
4: Ọmọ sunkún. Ọmọ sunkún. Ọlọ́run bá kádàrà pé ọkọ rẹ̀ bá ní kí wọ́n jọ bára wọn kalẹ̀. Àánú ọ̀fọ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ mi ti ṣe o.
0: Àmì.
4: Ẹ fọwọ́ yín gbẹ̀tọ́ ni.
0: Àmì àṣẹ ẹ̀dùnmọ̀ rẹ̀.
4: Ẹ wá rí bàbá ọmọ.
0: Ẹ
4: wo.
0: Ẹ ṣeun.
4: Ọlọ́run ọba wo Ọlọ́run ọdá.
0: Àmì.
4: Fọmọ Nàìjíríà kí wọ́n dìde ìrànlọ́wọ́ o.
0: Ẹ ṣeun. Àmì.
4: Ó dà
0: rẹ̀. Ẹ káàbọ̀ ẹ̀rọ ìṣúná tó gbọ́n táwọn èèyàn mi tó fẹ́ wí.
4: Ok.
0: Yes, ma'am.

0: kojú bẹ́ẹ̀ lọ.
1: Allah
0: inna azala rizquna ma lahu min nafadi. O ni nibo lati wa se Allahu akbar. Ba di jila aro kutukutu hai woju mi o loworo die ma mu oyin Allahu akbar wa wo yi si bi eyo kan ni won ba original ta su mu mi wa ka ya isi aka ya isi ba ti wa ka nigba 80 meta ati metala 313 ko ka sinu omi yen to fo yin si wa se kini wa sadua si ma se be njo keta jo keta la akbar mo gbe jule o ma se be lagbara olohun gbo bi kan ti ni o si nkan won ma kan ti ele
1: ohun
0: gbo bi ti ni nkan ti tan wo ko o se bere lodo ti e ibi an ti ni awon eyan yawo won je gbese kanrin kese iwo je gbese ma se aro ni omo mo npe ara o gbodo ni mi
2: emi o gbodo ri nira
0: iro gede sukun ati de ara o gbodo ni mi o bo se je nu inna asala risuku na ma lawo
2: inna fadi
0: ojibe 313 sinu mi to lowo ro obu yin si e wa sadua si o mo mu ini omo fi tenu lara ro lagbara olohun gbogbo bi nkan ti le kankan kan yi olohun o de o tu le ko le to olohun sina fa won kan awon kan kole kan ra moto lai jale lai lujibiti olohun se be yo se fa wa na gbogbo olugbo mi fa won eyan e be wa pin kari e jo de gbogbo platform e jo nka luku ati je ati mo olohun ni jo nera a ni toro je a ni gbo abara gbogbo nti elomi sa run mo na ni ka mo run mo o taja udigbo se o a je gbese mo aro ni wa mo laula wala ku hata
1: illa billah alil azim
3: ami sulaimon ali uda
0: en ti o ba wa gbo ye pe mi le yin eto ba koko wa ti mo lati song inna azala risuku na ma lawo
2: inna fadi
0: gbogbo christian ti o ba wa mi le yin ko e bi awon afa kan ba yin se elomi le han ni han tu ko ma mu ṣùgbọ́n bá fẹ́ wá bẹ̀ wá ẹ pé nọ́mbà wa lẹ́yìn tò ní bá ṣe bá yín ṣe. Bákan náà àwọn kírísítẹ̀nì tó bá wọn pọ̀ wọn bá mọ̀ ẹ́.
3: Àbáyé ṣe rí náà rí.
0: Psalm 13. Psalm 13. Psalm 13 nígbà mẹ́tàlá sínú omi tó lọ́wọ́rọ́ yẹn náà ẹ bóyin sí ẹ̀yìn náà mọ̀ mú. Psalm 13 nígbà mẹ́tàlá.
3: Nílé orí.
0: Ojú bẹ́ẹ̀ lọ lágbára náà. Psalm 13 verse 1. Lagbara Olorun ju ni ti wa ni damu wa ni toroja ni dakuda ni.
3: Ba le mu to epe e ku afini ni se. Ka bo ba ku.
0: Ajabdo wa si ni de ni re benja oya ko lo be.
1: A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allah وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

0: iná.
1: Ya Rasulallah. Nlọ.
0: Iná fọlọ.
1: Ya Rasulallah. Nlọ.
0: Gbogbo agbata.
1: Ya Rasulallah.
0: Nlọ. Aku orire.
1: Ya Rasulallah.
0: Nlọ. Eni ọjọ́ jima.
1: Ya Rasulallah. Nlọ.
0: Ajọ́ idunu.
1: Ya Rasulallah.
0: Nlọ. Oni jẹ banu jẹ.
1: Ya Rasulallah. Nlọ.
0: Aki ya ruka.
1: Ya Rasulallah. Nlọ.
0: Awọn ọdọ ọdọ wa.
1: Ya Rasulallah.
0: Ani ko ni ibajẹ.
1: Ya Rasulallah.
0: Ala Muhammadu.
1: Ya Rasulallah.
0: Subhanahu rabbika.
1: Rabbil izati
0: amma yasifuna.
1: Wassalamu ala al mursalin.
0: Wa la hamdu lillahi rabbil alamin.
2: Ya tiduki ya ba lo tan.
1: Akabo latori asalatu.
2: Emi to se yi to lo.
1: Aji wa n bale asisi lati America.
2: Ilimu mi tani o ba wa ro.
1: Alalu barike yan ti wa ibi ti wa. Lati le butter loki olu okun nile Ibadan.
2: So afaru no.
1: Baba Latifa ti wa eni damu ninu ayo.
3: Allahumma amin.
1: Eni sunkun wale.
3: Amin.
2: Aruna.
1: Otunba Dele Felix the Flex Akinyemi.
2: Apa yawo na ka tawaka litu.
1: Otunba lu gege bi oba Bumi eni damu lagbara Olorun.
2: Baba ni tiwa ni ka se daro. Gbogbo n to bi.
1: Baba mi Sulaiman omo to we si yan ba de lati ilu Bomu kin dada. Aji Komorudin Oyinloloye nike lati ilu Gabon. Abdulwasi awon wo lo wa loju opo are ilugara nbe.
3: Eh, olagbara network ngoga olagbara ge.
1: O se bakan bakan.
3: O se bakan bakan.
1: Oda.
2: Aja si bi kato. Aduke ko la wole ma.
1: E ma gbagbe adua yin ina aza la
3: isuku na ran la o ni na faadi.
1: 313.
2: Roju.
1: Mi o mi to lowo ro
3: bakan yi opo.
1: Ti o ba yin leyin ta pari to agbe. E je ka gba ipe bi meji melo meta kan. Oya. Ipe to wale si oju opo ayelujara mashallah oni 091-2300-8675 091-2300-8675 ilu kere plus 234-814-249-1006 ipe to jasi binu
2: baba somo dumi omo oni gbagbe
1: to jasi bi bayi niyan ka gbara olohun ju ni ti wa ni damu 091-23 ipe kan ti wole assalamu alaikum
4: wa alaikum assalam warahmatullahi wabarakatuh
1: ki loruko yin bele tin pe
4: loruko mi ni Abdulrasheed Okunla lati Fuka
1: ah Okunla ati wa ti pe oju mi ti yin
4: bene sa ele ma pe namba yin ko ti lo ni sa
1: eyo pada lo loni lagba olohun a so tun ma ti pari to ge
4: aya de file yen se yen ma waya wo na to le se mo ta adua yen na
1: e pe mi te ba ti se to tan ta ba se to pe mi ti yawo
3: e fi ni mi to le ti ona yin gi lori
1: lagbara olohun a fun yin niyan e gbo e gbo ba ti se tan yo lo yo lo aya wa ni ala fi ala wa ise
4: lo ba fi lo kan ba lo kan yo ba
3: lo ami o
4: ni ta mo ti na ba de won a ma ra nu gba
3: ni
1: Ami, ami, ata si sona, ami, ami, ami, ami, ese, ada, ese, aya. Eri pe orun ti so goji ti so dunrun ti ta boya di gbogbo le ani se
3: eto
1: so nka luku eri nka asikin telomi obirin albarika elomi wa elomi obirin ti pa ni gi lori won wo lori re obirin
3: elomi gbe Nigeria dani elomi si gbe jule
1: Allahu akbar elomi nbe lenu ise o nsise sugbon ko lakojo ni
3: subhanallah
1: elomi igbese ni ti e ona bayo ni ona bayo inu kaluku wa baye se rinu 091-2300-8675 won na pe wole laarin rebin jasi ko ta ni ka jo fukun lukun lagbara olohun e bi adura inu won fe e ba si won obirin albarika na agbara olohun olohun ba n gba be yen sise na lati wa okunrin albarika na obirin ti ba n wa ah awon okunrin albarika mo po nle o
3: po nle
1: o mo po nle o
3: po nle
1: sugbo bi albarika o
3: tun tun
1: ah la go oju ni ti wa
3: si network re lo si online
1: subhanallah
3: allah akbar
1: iti sunka luku ototo iti sata osora eni kan ronu be nebi mi nruka
3: wallahi
1: elimi to ti pe wole assalamu alaikum ki loruko yin ah ojú òpó yẹn ọ̀tọ̀ kí lorúkọ yín sàmà ayékun ẹ tún wá pé ẹ tún wá kí tútù mọ tútù mọ. pè mí ti wọlé síbi sàmà ayékun ibi tí wọlé sí lágbára
5: o
1: àwọn ayékun sàmà tán náà kí lorúkọ yín wọlé tí ń pè.
5: ọjí ọmọ west.
1: ọjí ọmọ west.
5: That's the United States of Ilétutù Academy.
1: Bẹ́ẹ̀ni, Ilétutù Academy ti a.
5: Ẹ kú ètò rẹ̀ kọ́ ẹ̀sìn.
1: Àwọn ènìyàn gbogbo ilé anírin ń kọ́. Ilé kìíní, ilé kejì ń kọ́.
5: Gbogbo ẹ wá ilé kúmọ̀ gbogbo ẹjọ́ wa náà.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, àjọ wa ni.
5: Àjọ wọn ní ara wa ni àjọ lè pọ̀
1: jù. Bẹ́ẹ̀ni, agboolé wa ni. Ẹ ṣeun, ẹ ṣeun.
5: Bẹ́ẹ̀ni, gbogbo ìkọ. Ọlọ́run
1: ní dùn aládàá. Àmì àjẹ ọmọ West ẹ ṣe.
5: Ọlọ́run wa wà pẹ̀lẹ́ yìí.
1: Àmì ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un.
5: Ojú omi ti ajínigbé
3: ajínigbé wọlé. Àmì ẹ̀ṣẹ̀un òní jẹ́ iná
5: ni o. Ilé ṣẹlẹ̀ gbẹ
1: nínú ìlú ilé
5: máa tẹ̀síwájú.
1: Àmì ẹ̀ṣẹ̀un wálé láìláì. Àmì ẹ̀ṣẹ̀un àwọn tòkí olóòkun nù àjàmbá ilé àṣìṣì níjọjọ wọn ni ilé bọ́tà ńkọ́ ilé wa ni ilé gbọ́rọ̀ ilé òkùlù ilé dódù ibi àti lọ́mọ ẹja kàrà àti túwó túwà débi ọpọ́n túwà débi ọpọ́n níkùdẹ́tì aláàkùbà sàmà lẹ́kùn náà túlẹ̀ yóò dà fún ìyá àlùbáríkà ń bọ̀ lẹ́ tí ń pè kí ló kọ́ yín. Àwọn náà kí láti jẹ gbogbo kí ló kọ yín ìyá mi. Ìyá mi. Grandma Ruka Yatu ẹ ṣeun ẹ ní dààmú.
3: Àmì.
1: Ẹ ní dààmú.
3: Àmì.
1: Ẹ ní parẹ́ máyé la.
3: Àmọ́ àmì náà.
1: Àmì. Ẹ ní.
6: Olùpèníjà
1: ojú mo nípèníjà ẹsẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ lè rìn kí tòun bá yín ṣàìsàn rárá. Ọ̀dà ọ̀dà ojú ò ní tì yín. Ẹ ní fìnira gbáyé. Gbogbo ìpèníjà yẹn ọlọ́run lè kílẹ̀ ọlọ́run sànù yín. Láúlà wà láàkó hátà.
3: Ìlà àbẹ̀lá yìí àrọ yìí rẹ̀ àbí.
1: Gẹ̀ẹ́rí bí gbogbo nǹkan ṣe rí yẹn ni. Ẹ mọ ìjà tanra wa àwọn àlìmúmínú àlìmòjárọ́bù ẹ ń bá tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí iná ọlọ́run mọ dán wò àdántán ni kọ́ ọlọ́run mọ jàrí ọlọ́run mọ jàrúgbọ̀n àdántán. Sàmà lẹ́kùn kí ló kọ yín kí ló kọ yín bulletin pé ìyá àlùbáríkà ẹ ṣeun muslim community
3: ẹ ṣàkùnmọ̀lá ọ̀háìr
1: ẹ ṣeun.
3: Ami
1: ami ami ami ami ami eba ki ya mi oloro de eba ki ya dada esun ojo ona mi o ninu ise o da pelu bi gbogbo ese yi number temi te pe sire lo yanju aya yen ta fun wa laaro yi aya ibu asiri tara ni bibu asiri riri je ri mu ri na ri lilo ni ta nilo lakoko yi niyan o wọ́n máa lọ máa bá wọn gbé kinní kan sórí ìta kankan o mọ́tara rẹ o àwọn tí ń bẹ lórí ìta gan ti sá kú o wọ́n ti sá kú o mọ́tara rẹ níta nílò nù iná azala ìsukú náà máa là ó méjìlá fàájì 313 sínú omi àtoyin gbogbo ẹ̀ ó bá come to normal lágbára náà anábì ròyìn oyin pọ̀ ó ròyìn oyin aloy anábì ròyìn ẹ̀ gan gidi gan sàmà lẹ́kùn last caller kí ló kọ yín bí lẹ́tí ń pè ó ti lọ tó kò jù bẹ́ẹ̀ lọ ẹ pé nọ́mbà mi ní kù tí ẹ mọ̀ pé báyìí 08038454582 alájà mi náà babalọ́lá awẹ́rẹ́ mo kíyìn ẹ̀ ní dààmú ìyá àlùbáríkà ìyá àdùnnú alájà ìyá mi náà olówó ọjà mo kíyìn ẹ̀ ní dààmú ambassador kazeem ààrẹ mo kíyìn láti ògúnpá ẹ̀ ní dààmú 08038454582 kọ́ mọ́ gbàgbé báyìí ni o fi kọ́ bẹ́rù rẹ ni 08038454582 ẹ kò ní wá tí kò lórí ètò lórí nàkàlì yìí lórí àdúrà yìí lágbára náà bíbọ àṣírí tààrà bá a tún ṣe lè lo aṣọ fún wa dáadáa bá a ṣe lè kà á bá a ṣe lè sá àti christian náà sam 13 nígbà mẹ́tàlá bá a ṣe lè ṣe gbogbo ẹ̀ ojú ò ní tiwa àní dààmú mburuko ni kọlu wa
3: amen
1: la wala ku hatta
3: ila milala
1: mo mi khalid banjo mo ki dada mo ki mu khalid lati ring group ati daddy khalid lati mo ki nara khalid lati ngo esun eni damu abdulwasi eki ara ni
3: oniyan se olobe se gbe te ba ni fe je adupin lodo olohun oba asiko lowo bo tin wa adimola asiso
1: small body big engine ile asiso ni da
3: won fe lodo olohun ba ni se
1: fun bi ba se olohun ba se
3: ah busumaya adupin lowo tin na abdulwasi loruko temi je ye meji ojasa adeoye olukun apure lokun kaluku wa wi be to ba tun di ose to nbo
1: apadilayo koju ba lo 08 38 54 54 82 number to jasi gbogbo n te ba fe so lori olobirin din ni won to obirin to ni di okun albarika e pe number yen na lagbara olohun oni bi me kan ni ni bi ma miji ati ko ti bi rara e pe number yen lagbara olohun titi di jo mejo ta tu jo ma pade ani ma sa oyin re abusumaya ogidi oro titi di gba na mo ni e ma pe number 08 38 54 54 82 o dabo

0: ẹni tí ń pa wá mọ́ tí ò bá pa wá mọ́ kí la sọ.
1: ìyànjọba àwa máa rí kí ni iṣẹ́ rẹ̀ ọba ògùn jọba kíkó.
0: ẹgbọ́n mi ò bá dá wa sí irú orin wo la máa kọ.
1: mọ ológo jùlọ.
0: adéọ̀sùn káyọ̀dé lorúkọ mi. new vision yín ni o pàdé yín ọmọ yín èèyàn yín ẹ̀jẹ̀ yín gangan. ọkọ ìyàwó ẹ̀. ẹ̀yin tèmi ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ìjọ níjọ

Ìwọ lọ̀rọ̀ tí ń bẹ ní àtẹ̀tẹ̀kọ́ṣe. Nípasẹ̀ rẹ la dóhùn gbogbo lẹ́yìn rẹ̀ àtúndà kankan mọ́. Nínú rẹ ni ìyè wà, ìyè náà ni ìmọ́lẹ̀ ara, ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ̀ tí òkùnkankan ò dẹ̀ lè borí rẹ̀.

ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó paná ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ fúnra rẹ̀ torí pé ọ̀rọ̀ rẹ̀ gangan lè dìdí ọlọ́run ọ̀rọ̀ ìwọ làwọn ń dúpẹ́ fún ọba ọ̀rọ̀ ní ọ́ ìwọ́lápàṣẹ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìwọ lè dìdí ọ̀rọ̀ tí ń gbé

mẹ́mọ́ ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo fẹ́mi náà nílé bàbá mi ìmọ́lẹ̀ ògo mi olúwa fàánú tán ẹ̀tàn ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi kò gbọ́dọ̀ wo kòkòrò kò gbọ́dọ̀ kú ayé ò gbọ́dọ̀ pa ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ilé bàbá mi ní nàìjíríà lókè òkun ní gbogbo àgbáyé ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi láwùjọ ẹ̀tàn ìmọ́lẹ̀ kò gbọ́dọ̀ kú ìmọ́lẹ̀ ògo mi ẹ bá ń tọ́ ya àdúrà maya varu balada yagadala ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ayérayé ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ọba àwọn ọba ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi láàárọ̀ yìí ẹ̀tàn ìmọ́lẹ̀ ògo mi ayamaru yadaya belana gada àmì mẹ́ta jésù olúwa wá ẹ jẹ́ pé ògo láti dúró wájú wùwọ́ náà o lè jọ ìwà ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àkọ́bí ẹ̀yin lẹ nídìí eléyìí tó bá jẹ́ àkọ́bí ni ọ́ fún ìyá rẹ ìwọ ni àkọ́bí ọkùnrin onídìí ẹ tó bá jẹ́ ìwọ ni àkọ́bí ọkùnrin onídìí ẹ ìwọ ló kọ́kọ́ ṣe kankan tí ẹnikẹ́ni ò ṣe rí léyìí onídìí ẹ àbí ìwọ ló fẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ láti ṣe kankan tí ẹnikẹ́ni ò tíì ṣe rí ìwọ náà nídìí ẹ so ọ̀pọ̀ àwọn tí mo pè yí àwọn ni mò ń gbàdúrà ògo àkọ́bí fún so tó bá ní orí ọ̀fẹ́ ìwọ náà darapọ̀ gẹ́gẹ́ bí olúwa ti sọ mo sọ tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ ògo tí alágbára ènìyàn gbà lọ́wọ́ ẹ ògo àkọ́bí tí wọ́n jí lọ ògo àkọ́bí tí wọ́n gbà vẹ̀lì má zàdáyà bàkúádàyà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mẹ́mọ́ lónìí àánú dá padà lónìí àánú dá padà ògo àkọ́bí tí alágbára ènìyàn gbẹ́sẹ̀ lé ògo àkọ́bí tí alágbára òkùnkùn gbẹ́sẹ̀ lé mo sọ tàṣẹ tàṣẹ lónìí májẹ̀mú dá padà gba ògo rẹ padà bẹ́ẹ̀ ló máa rí mo bẹ ọ gbogbo ẹyin tí ẹ bá tí ní envelope white ohun tá a fi ń gbàdúrà pẹ̀lú àbẹ́là yẹn nìyẹn ẹ wá envelope white wá wá olórí owó ìlú yìí ₦1,000 ìwọ náà fi sínú ẹ wàá ní orí ni màá jẹ́ mi ò ní jẹ́ èrò ẹ sà òun la fi ń gbàdúrà yẹn màá gbà pẹ̀lú yín ní ìkànnì lọ́la náà gbogbo ẹyin tí ẹ bá ní orí ọ̀fẹ́ kẹ darapọ̀ ṣùgbọ́n mo tẹnu mọ́ sí àárọ̀ ikú fún agbára ní àbẹ́kúta ọlọ́run àánú fẹ́ fi ara hàn wò bí mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ jù bẹ́ẹ̀ lọ sà ọlọ́run àánú fẹ́ fi ara hàn èyí ni mo sọ fún ọ pé ìwọ náà wá ọ̀nà kó wo tí adániwáyé fẹ́ ṣe ọlọ́run àánú fẹ́ fi ara hàn ní ọ̀nà tí ẹnikẹ́ni ò lérò ọlọ́run àánú fẹ́ jẹ́rìí ọlọ́run àánú fẹ́ fi ara hàn ọlọ́run àánú fẹ́ fi ojú hàn mo bẹ ọ sà gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ òkè jéhùn town hall ní àárọ̀ yìí ó máa kún fún agbára bàbá mi rán mi bọ̀ wò bí wò èmi á sọ fún ẹ pé ìwọ náà wá ibi tí àánú ti ń sọ̀rọ̀ tí àwọn ènìyàn ti ń jẹ́rìí tí agbára olúwa dẹ̀ ń ṣiṣẹ́ ní àárọ̀ yìí gbogbo.

débẹ̀ wa ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run wa ti rí àwọn òṣìṣẹ́ Olúwa wa ti rí àwọn ọ̀ṣà wa ti rí àwọn pastor wa gbogbo àwọn tí ó yẹ kó wà nbẹ̀ wa ti rí wọn nbẹ̀ wa ma nawọ́ ibi tí ọ̀lù yẹn wà sí Ọlọ́run kan láti abẹ́ bridge yẹn wa ma nawọ́ ẹ̀ sí ẹ̀ so ìwọ náà le darapọ̀ ó ma kún fún agbára ago mẹ́fà ní àárọ̀ kùtùkùtù láàárọ̀ yìí ni ìpàdé yóò ti bẹ̀rẹ̀ jẹ́ ń sọ fún ọ pé tètè dé kí ìwọ náà wá wo tí bàbá mi ṣe kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin kan wà níbí ẹ̀gbọ́ olúwa ràn mí ǹjẹ́ o mọ̀ pé tó o bá ní ọ̀sán lọ́wọ́ ní àárọ̀ yìí tó o dẹ̀ mú wọnú ìpàdé yẹn ohun tó dáa ni so ọ̀sán la máa fi gbàdúrà kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ nǹkan sọ ilé bí mo ṣe lọ ní ọjọ́ Sunday ìpàdé tí mo pè ní ògo àkọ́bí ẹ̀sà ó máa parí ní ọjọ́ Sunday a dẹ̀ máa lo kándù mẹ́ta àti lo méjì ẹlẹ́ẹ̀kẹta la fẹ́ lò ní ọjọ́ Sunday

0: gba favor in the name of Jesus. And you can get in there favor. Gba oju ere. Ninu we Samuel 2 verse 13. Oni ohun yo dide yo si sanu fun Sioni nitori asiko ati si oju ere. O asiko ati si oju ere si ni toto akoko na de ki gbe akoko lati si oju ere si mi akoko na de. Eje n fenu so bayi wipe with divine favor there is no limit to what one can be in life. Pelu ti won pe ni oju ere ko si eni to le so pe opere o mo n to da o mo bi to le gade. Eni to ba ru oju ere giga ri lopin eyawo eni baba da oju ere nu mi an to ba se bi asiko kan be teyan nilo lati kigbe fun oju ere asiko bata ba mu second half ni ati mu second half odun yi sa oba ajagba lagba oba ajo mode oba ajarugbo tintin won pe ni favor olon ba de asi yi gbogbo situation aye re pada mi mo bi to le dagbade wa wa dabi ani pe wo nikan lo Olorun gbo ti e anu ya wa mo sise lo ni kongbe fun o eke baba da oju ere lu mi da lu awon omo mi bi aye mi dide ninu aye ti mo nba lo yi mommy ati daddy won ni ki nfo ese yin lojo Sunday ni iyen ni o lead wa lo si convention yi to ni se pelu birthday iyawo mi ninu bi ta ti mo wonu majemu lododun iwo awon ipade bayi women convention kan ni lodun emi awon woli so pe ka awon obirin o mu oja awon bo awon to nwoju oluwa fun omo emeji na ni mo wa so be gbogbo awon eyan lele kan je ka gbogbo eni to n bo Olorun bo fun ile kiko ma ni won do bale ipele awon mesan ni ma mo gbadua fun to ba tun di September ipele awon mesan mi ma ba ja mi nbe iyoku to dojun mi an gbogbo eyin te fe book hostel te le de si e wo number 070 89 38 20 89 eni kan ni e tun pe 070 070 89 38 20 89 e le pe number yen pe mercy sori e an lagbara eni to laye atorun awon eyan tin book e bi o ba be dibe lato ni lo bo be dibe lola e je menu po mi be yen e gbo mi sa mo ran o jade loni ni bi ta won kan lo ti won mu nkan kan bo ibi ti won de ti won daju won iwo jade lo ko pade o mu nkan bo ase kan ni mo je yin ori nkan mu bo favor kan ni gba o lato ni lo in the name of Jesus Christ amaje nso wo jina inu Jesu ni favor wa bibeli ni Jesu olugbala bere si dagba pelu ogbon ati oju rere lowo Olorun ati lowo eniyan o nikan la fun ni oju rere ti o lodi won ninu e la wa ti nbu mo da oju rere lu awon omo to bi e won ti ya isosa inu mi si ndadu ki n to so nipo re majemu oni lo pe ojo keta igba ti o ba fi pe ojo keje woli odekun le oja mi nbe patapata engineer e pe mama yi e wo bo se mu oro inu mi si ndadu ko si nkan meji to le se yen fun ya yi joju ire lo
1: oruko mi ni evangelist akinbon emi lola ireyimika dokas mo wa lati yanajia
2: nice
1: mo dupe lowo olorun fun orere to se ni inu aye mi mo koko fi akoko idupe lowo baba mi odekunle epapras ati iya wa emi lola temi tayo mo dupe lowo awon kan fun adua igba gbogbo fun lilo bimo de Olorun tun pa adua ati abo mimo mo lo layo mo bo layo
2: nice
1: pelu adua awon nigba gbogbo Olorun ti mi leyin ore nla Olorun tun wa se fun mi ni pe omo mi kan se wedding bi odun meta seyin baba mi na lo se igbeyawo fun won omo e wa so pe ohun omo ti iloyun mo ni mo wori Olorun fe confidence time fun yin ndo fi lo fi ribe odun keji oni pe oni mo ni a Olorun fe akoko ti o wo ti o ro yin lorun o ni oyi Olorun ngo di odun last year mo ni a so mo pe 2026 ninu jo comfort life mission the year of overtaking awon to ti bi masaju re won o le won ba o tun ya won le that is so ni pe ki lo fi pe ati ma ba ti wa pe awon olomo ma dupe ore taye ma dupe kainde ma dupe ore taye ma dupe kainde bo wa so si di meji de mo promise ore ibeji futi pe to ba ti se ibeji fun mi ore meji la kon pe pogbe ni ma se
0: nice o ti sun mama yi ni mo like ju nje je mo pe eyan le mo san ore le even light ti igbayanu yen ma so nkankan laipe yi o le mo ru e bo le o le mo san ore majemu yanu re le asiri awon atayo niyan egbon ti ya yen so omo won ti mari bo ke bimo awon wa bere si mama won san ore le won ni nigba ti o bimo awon ni mo wori 2026 overtaking ni won pe mo won ti o farahan won lawon wa bere si san ore ibeji omo ka bu ake to na santa pahaya awon ti an gbon niyan so gbogbo igba ti wo na ba ni opportunity ma ru ebo iyanu to fe lori note yen ni ma ti so eyin wo gan le isan re majemu yin oni lo pe ojo keta ma so titi di on the 7 leyin on the 7 mi ni so ru e mo iwo ti wo na ba fe se ti e loni oni lo sese di ojo keta awon kan se lana awon kan se awon die se ni ojo ta si de re awon kan se lana awon kan na o tun se loni ojo friday ojo jimo iwo to ba fe se ti e loni so ri gbogbo awon to se iko lo lasan on dajo ni ojo to ba kajo eni iwo to ba fe so re majemu ninu we Psalm 50 verse 5 oni ku awon ayan fe mi jo je won o fi ebo ba mi da majemu eyin ayan fe ti wo na fe danwo ore ta fi siregun lojo ti ogun ba de tabi ti ogun ba le gbogbo eyin te fe san ti yin loni e je n fun yin account number church tabo ni da mewa re tabo ni akansi ore boyo ti san o wa ni nkan oluwa mo fi ore ilele mo fe ko iwoye odun tin bo mo ti fe ko dele ni ko to di july odun tin bo ko to di july odun tin bo mo ti fe ki gbogbo awon omo ti mo bi o se igbeyawo mama kan lo we sin ba we o wa awon omo mere ni to bi ko ti si kankan to lo nle ma ru e boti account number church 1966 36 38 73 gbo lekan se mu ba iroyin 1966 36 38 73 Access Bank ni oko church na ni o gbe jade Comfort Life Mission International bi yan ba wole lo eleyi 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International ni yan o gbe jade sugbon First Bank ni yan e to ba wo First Bank ninu mejeji o ni ko fi san re majemu ma and egbo mi eyin te ba ni pef tabo ni ose tabo ni cream to fi para enikan ni gbogbo e mo ni eh ja ko pade e ko pade mi ni isin to ba ti di 630 lori Facebook TikTok ati YouTube kini di ko si bo se se laye tin so roju ere ta ni so nipa ose tabi cream tabi pef to nlo ara awon nkan yi eroja re ni awon eyan lo ki won pe loju ere eyonu ni eyonu orun awon eyan lo sodo awon babalawo ki won ba won se mo wule lo odo babalawo mo le bo se mo mo na kan to ya odo Jesu ni oju ere pin si ti Jesu ba si fun yan ni oju ere I mo permanent e ni bo ba lo sodo babalawo to ba bo fo eko tutu se tabi to fi ori se eh tabi to fe pupa se ojo to run ba ti wale yo pada baje na ni nawo emejeji eni tin gbo mi laaro yi manika bi adi menu o menu sataka aya iwo oju ere ti dadi e o lori e ti mami e o yi loru e ri mo so le kan na ki won fi sori e ki won bi sori awon me jijade re mo pade eni ti o se o lori in the name of Jesus ti favor ba nbe laare yan wa mo pade eni ti o se lori ki n to define in ti won pe ni favor lati nu bibeli ma define re lati ti dictionary so enikan ni bawo dictionary ti won pe ni advanced learner dictionary of current english o define ti won pe ni favor mo nbo wa define re engineer je mama yo pa yo re to lo nba je ni roro mu si
1: mo wa ko la won ni ta ba ngba du aka mo la la mo ni okunrin kan bere kan mo fe oluwa tori baba mi ti so pe baba wa lọlọrun pe
2: a ni anfani lati ba soro olohun lo mo mo
1: ani akan mi bale olohun wa se fun mi thursday tolo yi lasiko mo awon abeji na
2: ibeji le bi okunrin kan obi kan eje ka won okunrin koko ki hallelujah no ya awon obirin na ye ki hallelujah ore Jesu Oluwawa. Gbogbo igba to ba wa church, make sure opo wa pelu igbagbo to le. Ti an ba ti so ru nto ofe ru ebo ti. It's not a sin. No way. Ire oni meji meji. Ti e le je omo, te lomi le je owo, te lomi le je ise. Ire oni meji meji. Ire oni beji. Ta lo le bagbara si ami ki emi mi mo ko ran si o. In the name of Jesus. E ki pe baba. Fun mi double double. Yes.
1: Amen. Promise ti mo se fun awon beji mo ti so sa kanti. Leyin igba yen mo wa joko ni ile ni joko awon omo mi ni. Next week yo I love because Baba mura la bagbera ngba debe won ase bi ti won ti fi won ni won fa fi wa je good samaritan woman good samaritan of the nations gbogbo awon india usa canada gbogbo won ni sa pe jobe o te nla jibiti won ni ah ipo to lele se paradise ni bi ni
2: abi ni blomba inde
1: abi nu aye to lele yi ibi to find e gbogbo awon yen won lo le ibe ni won sun awa to je pe uk la wa nikan la lo le ago kan orusi meji la si pari won jojo india won play fa won india kaluku jo won jo won pe yoruba fun awa na jo mo wa wo pe emi na la aroko aroko ki mo wa debi
2: o re o mama le nwo ti an denge po nilu alawo funfun elu akabaya ezono me kwampa hayada ilu ti mama re ode ilu ti baba baba re ode ri onje ti won je ri le yin won gugu ni so bayi ola ti won ni ri le baba re ogo ti won ni ri le baba re ami ma bo le si ami lojiji mo ni ko je yo laye re ebi owo yen lori nice mo ri nkan kan Oluwa ni iko mi wo eni yi o ti to igba marun ti o mo lala ti o mo bare laarin awon alawo funfun eni ta si so yi irin ajori o ti ejo mo o mo we gbogbo nkan to koju si o ona eyin ni iyen tumo si wipe aye ire o dabi eni ko le ri o fi jo pastor yin ni wa gbo ti Oluwa ni so bi mo se ngbaduwa ni waju eni ti mo lo jin fun Oluwa ni iko mi so fun oni oloni o n tese bo re wa ranti oni ti woli odekunle epaphras to so fun pe wa wo eyin kiki ebo lori wa wo waju kiki ebo lori wa wo egbe kiki ebo lori wa wo eyin kiki ebo lori egbe owo yen lori ala to ro ko le wa si muse mama alagbado re bi mama ise tenu boy tan won ojo ta mu won lo si ile israel ti mama de lati israel ni ro mi alase won li mo ri omi alase ni ile israel emi na ko iru ile yen emi mo lo ya ile yen si mi mo fun won ni aji ambi gbogbo ala mama yi lo wa si muse gbogbo ala re gbogbo iran to ni gbogbo ti wu o se laye emi mimo yo fun o se e so pe yes sit down
1: pe ah omo ti comfort life mi se o yato bi mo se mura ti mo don
0: e je ma lo mama odola e pari tan yen o dun gan ha e je ma lo gbogbo omo olohun ni ko ru ebo si aduwa yi olohun jo jenjen ti baba mi o ri jeri jendelu ti mama ati baba mi o deri bi o ba ni deja re ohun olohun lo ngbo yi eh olohun ni mo se be e ja lo sori facebook gbogbo eyin omo olohun mo ni kapo ti son re majemu e tun se nkan kan eyin te ti son re majemu yin ati da mewa san laaro yi oni lojo jimo ojo to ni apere ni account number ni 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number 30 ni ti yan ba wa wole sare lo eleyi 1966 36 38 73 Access Bank ni yan Comfort Life Mission na ni o gbe jade gbogbo omo Olorun onidamewa o ni da kan fi nkan kan ti Olorun jo emi na fe so itan titun mu mi debi ti ran mi o deri there is always a price to pay for the higher level eje wa ma lo kin to ma lo mo lo sori Facebook ejo emu cream emu perf emu oseyin e to ba ni ninu meteta bo ba si ni meteta ori odekunle epaphras le ti pade mi mi e ba yan church agbawe loni o di two ka to break ara won nkan ta mo so ni favor o la ntoro e wa gbo o mama sunday ni fo ese yin se ri gbogbo ru awon iya bayi igba mo mo fo ese won atawon omo won to mu won lohun bi ere ni se mo ri mo deja re to ba ti dojo sunday isin meji lase ikan ni 7 elekeje o bere ni ago mesan awon 13 to 30 awon youth for jesus awon won ni alakoko awon 13 to 30 elekeje o bere ni 9 pepe yo pomo eyin omo olodun ti won bi loni te mark birthday yin loni eyin omo olodun te mark wedding anniversary yin loni da oye kunle eje ngbadua fun kin to gbadua oro mama imama tesiwaju e lola laaro saturday a tun se bebe elekeji ese bibeli ta ka iwe jeremiah chapter 7 titi wo chapter 12 so n ba wa ka bible bayi asiri oju rere na ni eyin omo olodun wo ni won bi loni e wa kunle kin so tele eyin omo olodun ti won bi eyin te mark wedding anniversary yin e wa kunle mo gbe owo mi soke oro bi ope oni tan ninu irajo re ko to di woye amodun ti jesus ba fa bible eseyin aye yin o ti ni advancement e ti lo waju e ti ri ba ti se idile yin o to nigeria o ti gbo lowo awon president wa eyin omo olojo bi ki ogo yin ko mo gbe yin lo si ibi giga in the name of jesus happy birthday long life and prosperity happy wedding anniversary our president our governor your excellency mo sole kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin god bless you
3: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wanzo La Gelu FM 96.7
4: Oluwa da opa ewa ipa ati agbara israeli oba tin ba mi rin ajo se yori alagba wi gbogbo eda oba tin ran mi tin tun ba ni se ada ogo pada fo le olorun to ni gbogbo ogo oluwa da opa ewa ni foruko mi ma re o si mo ti da o su ti olorun ti anu ran ti inu a leyin opolopo iku omi ni e iwe genesis chapter 8 so be e so be ni da fo o ni oko ti gule ni osu keje mo so agbe ti dire wa be In the mighty name of Jesus. So bank mi nigba kokko. Oruko mi ni Woli. Hi O. Ajilore Atamata se JP. Ti le jan se Christ Artillery Crusaders. CAC Atamata se. So lo ba gbe ibujoko agbara anu re kale si Oluwo lona to bi se gbeba ni le ba. Ha, and can do it or just do it. So do be last man on the 10th. On the 10th to mbo lona ni ta. 10th July on your Friday on the 10th. Yes sir. Bo ba ti de badon ni wo road. Gbo to mbo la to ni ko. Gbo to mbo la ti ọ̀nà ìlọrin gbogbo wọn tó ń bọ̀ láti ọ̀nà ìjẹ̀bú sáà dé ìwó road gbìyànjú kó dé ìwó road kọ́ ọba ti dé ìwó road wà á ti ráwọn ta sí tó ń pe olúwẹ̀gbẹ́dá olúwẹ̀gbẹ́dá tàbí yẹn ni kó wọ̀ ní kájá ẹ̀ sí olúwo junction tọ́ ọba ti dé olúwo junction ìwọ kan gòkè sókè síbi gẹ̀ẹ́sì lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà ògùn yẹn sọ wípé àtàmátàsí ló lọ ìwó road sí olúwo junction olúwo junction sí àtàmátàsí ha ṣe ò ní ṣòro ṣe é àánú ńlá tí kì í bá tako kalẹ̀ ó máa wá wálé ogó omi ogó rẹ ò ní ṣe ìrànlọ́wọ́ máa dìde tó wọ́n dẹ̀ ń bá ẹni yìí sọ̀rọ̀ o ní kẹ́mìsì ṣe pharmacist ni ẹ ṣùgbọ́n àìsàn kan ń ṣe ẹ́ o ó dẹ̀ ti gbìyànjú gbogbo oògùn tí ò dẹ̀ lọ onímọ̀jẹ̀mú dẹ̀ ní kí n gbàdúrà fún ọ fọwọ́ síbi tó ń dùn ẹ̀yẹ ọ̀rọ̀ jáde pẹ̀lú àṣẹ tí kì í tà sí bí bẹ́ẹ̀lì kọ́ wípé ẹ̀rù yóò bá àlejò wọ́n sì fi ìpayà ńlá àti ìbẹ̀rùmọdé sápò ń bẹ kọ́lọ́ fún wọn fọwọ́ gbà bẹ́ẹ̀ fọwọ́ gbà mo sọ àìsàn yẹ kó jáde bí ọkọ ní náyà ká ìtàkó náyà ìkàbárì
5: ẹ̀mí àwọn wòlíì
4: àìsàn yẹ jáde bí ọkọ ìrẹ́jẹ́ gbẹ̀dọ̀ gba àwọn tí nǹkan ṣe wọ́n lágbára
5: láì
4: ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn ńlá fi agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àti gbogbo ẹni tó borúkọ mímọ́ ẹ̀gbọ́n mo sọ jáde bí ìwòlíì tọ́ bá ìgbàgbọ́ ọfà ìsàn yẹn jáde ìdẹ̀ ni mo fi
5: dé
4: wọ́n bá mi sọ̀rọ̀ lórí ọkùnrin yìí ó máa ń bá àyàn lálé òun máa ń bá àyàn talẹ̀ òun talẹ̀ ìgbèsè ńlá kan mọ̀ lọ́lù ọ́ o onímọ̀jẹ̀mú mọ̀ ní kí n pàdúrà rẹ̀ lọ́wọ́ fọwọ́ rẹ̀ fi gbójú ẹ̀ fọwọ́ bójú fọwọ́ bójú omi tí mo máa ní ká gbé síwájú yẹn ṣe bó ti gbé sílẹ̀ o ṣe gbọ́ mi gbà àkọ́kọ́ ó yà lọ́kùn omi síwájú báyìí omi yẹ kó bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tọ́ bá ti bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí tí àmì sínú ẹ̀ sí má wàá gbàgbé owó tó máa fi sínú ẹ̀ owó tó jọjú ni kò fi tó a bá ti wá parí gbogbo àdúrà tán yọ owó yẹ kó kó tọ́jú ẹ̀ tó bá tún di lọ́la owó tún lò ó tó bá wá yá ọ wàá yí owó yẹn ó lè fi papọ̀ mọ owó ọjà ẹ wàá rí pé bí àgbàna bí gbèsè ò ní jà ẹ mọ́ bọ́lá ń ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ kìkì tọ́ ọ bá gbàgbọ́ báyà kà tó ní náà àìkà tó ní náà ká dà lẹ́ báyìí ni mo sọ omi sá ló ń poró iná ojo gidigidi ló ń poró ọ̀gbẹ̀lẹ̀ orúkọ jésù ló ń poró ẹ̀mí òkùnkùn báyìí ni mo sọ ẹ̀yà ó tà ní náà ìsàkà bà ogun gbèsè ó fayé ẹ̀
5: sílẹ̀
4: ogun gbèsè ó di àwọn
5: àti
4: jẹ́ kí n gbẹ̀dọ̀ ọ̀dọ̀ àwọn tó ń jẹ gbèsè yá mú omi yẹn sára wọn sára
5: wọn sára
4: ìwé àwọn ọba kejì nígbà tó ń sọ̀rọ̀ ní orí kẹrin
5: tí
4: gbèsè pa ọ̀kan nínú àwọn ọmọ wòlíì kò dẹ̀ sí nídìí tó ṣe pa torí wípé kò mọ bá ṣe ń kọ. wòlíì lọ àwọn oní ìlú yẹn náà ti tó sọ gbèsè ó ní kó lọ ọgbẹ́ ìkòkò tó pọ̀ kó lọ máa rọ́ ìgbà tó rọ ìkòkò yẹn tán òróró ò mọ̀ jẹ́ o àgbà tí láàsì ìkòkò tán yá ìṣẹ́jú bílẹ̀ tí wọ́n tilẹ̀kùn mọ́ níṣẹ́ tó kú tán ní òró tó dá òun ní ìwá ní kó lọ tà ó san gbèsè ó tún jèrè níbẹ̀ báyìí ni mo sọ ìwọ̀n bá nǹkan tó ní yẹn ìwọ̀n bá àṣẹ bá a ní yẹn ràkúkà náà yá bá ẹ̀kọ́kọ́ dà nínú àká àìsàkádà nínú àká ní orúkọ bá bọ́ máa tẹ̀lé ire tí ò ṣeé kà ire kàǹkà kàǹkà ìbùkún ńlá tí ń tọ́ gbèsè lébi ó yá kó dé bá wa kó wọlé bá wa kó wọlé bá wa kó dé bá wa a rí bùkún a rọ̀ náà fóònù yẹn tọ́lá lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni mo sọ wárí pé ọ̀nà tọ́lọ́rù máa gbà ó máa yẹ lẹ́nu torí alágbára ni ọba àwọn ọba ni tọ́ ọba ìgbàgbọ́ ó di ọ̀nà kó lẹ́rì lórúkọ jésù wà lẹ́ẹ̀ lẹ́rì ẹ̀jẹ̀ ló ń yin bàbá tí ń bẹ lẹ́yìn mi ọlọ́run ti ń bá mi ṣe
5: sáwọn
4: èèyàn ń sọ fún ọgbọ́n wo ni mo dẹ́ sí lẹ́yìn ọlọ́run nìkan ló kù wá tẹ̀rí rẹ bá sọ pé kábíọ́ ò sí olùlànà tí ń lànà fẹ́dà wọ́n lànà fẹ́dà náà ló mọ̀
5: tí
4: ìdààmú mi ó ti
5: lọ
4: tí ìjọ̀rọ̀ náà bayọ̀ ògùn àmúwáyé mi tí
5: mo sọ̀rọ̀
4: sami gbà padà kí n lè lẹ́nu ọ̀rọ̀ kí ìyá mi tán kí n mọ̀tọ̀rọ̀ jẹ̀mú kí n rájé jẹun kémi náà ṣe rere kágbó mi níbi jíjà kọ́lọ̀ mi jẹ̀rí jésù olùwàwá yàkúlẹ̀ tẹ̀lékejì kúlẹ̀ mímọ sọdọ láwọn ọmọ ogun ẹwọ bángẹlì ṣe ké nìyẹn ẹ lọkà ìwé àìsáyà àìsáyà mo ní o kàó lọkà orí kẹsẹ torí kẹfà kó omi láti ṣe é kìnnìyàn ó bá wọn bángẹlì ṣe iṣẹ adé orí tó bá tún wá aráyè ẹtún lọkà ìwé ìfihàn ìwé ìfihàn yẹn lọkà orí kẹrin yẹn kó wà lọwọ ẹsẹ kẹjọ
5: wọn
4: tẹ mímọ sọ nílẹ wọn àti káwọn bángẹlì ń wó lẹnu tó ń ṣe mímọ sọ lọ àyànfẹ́ ọmọ gbọ̀dọ̀ ogún àmúwáyé kò ní sọ̀rọ̀ mọ́ ara ayakata maria kẹta
5: ni ni mo
4: gbogbo ti so ologodi ologogo
5: ayorayo
4: gbogbo ti so ologodi ologo
5: ba won ba
4: gbogbo ti aye ngba lowo ologo ti aye fi ngba ologo to ologo bi je ni igbagbe o na na ya kata ma ni ni mi mi mo o ya segbe fu wa segbe fu wa segbe fu wa segbe fu wa ogun ma sha ogun ma sha ogun ma sha iya nu ma sha ide ma sha ma ro na ba yo in the name of my eh oni emi ologore o oluwa gogo mi fun mi emi ologore o oluwa gogo mi fun mi awon kan ti seka won ti gogo mi fomo won awon kan ti seka won ti gogo mi fara won emi ologore o oluwa gogo mi fun mi awon ori ti awon eyan ko yi
5: ni sir
4: mo wa ninu isoji kan
5: yes sir
4: pelekun le nikan tin ko ni
5: yen si o
4: o wa ara re pe ko je ki aye o ko ri bi eleyi
5: ah baba
4: agbo ninu iwe awon ba kini ori akesa
5: ko
4: so nipo obirin onina dikan won ni nigba to wo omo ti won gbe si lowo o ri pe oku omo ni o ti kokko gba kamu ṣugbọn ori nigba ti mo wo
5: kini
4: o ni mo ri pe eleyi ki se temi gbo mi ayan pe so ti wo oro aye re fi aya ka ba aya ka ye so ti wo oro ise re yen fi
5: ri ka na bo ya ka da
4: so ti wo ore gbe yawo eyan fi se bo se ya ko lo lo lo yen o ti so ogo egbe yawo yen nu gbogbo wa loju to mo eni kan lojo kan eku to sun o ti so ogo ise onu malaka daba koria ina naka ba ogo oni sonu mo wa
5: me
4: ewo gbogbo yen ti mo ba gbagbe gbogbo ojo friday ti solu won la ma ma lo la ro mo ni budu agbara o
5: oda sa
4: o ago meje la ro
5: ago meje lo
4: a ti kokko lo gbadua
5: yes sir
4: ibo la ti ma lo gbadua yen
5: yes
4: sir grace of ni oludare garden
5: yes sir
4: to wa legbe open university
5: yes sir
4: ni sogo eleye ni road
5: sogo eleye
4: eyin tafu arena lo wa
5: yes sir
4: so gbogbo won to wa ni sogo to wa ni eleyele gbogbo won ara apete awon ero awota gbogbo eyin ologun eru eyin ta wa ni bodija ati gbogbo agbegbe re gbogbo eyin ta wa laarin igboro ibadan
5: yes sir
4: ago meje la aro
5: ago meje
4: la ti kokko jo lo pade
5: yes sir
4: ni oludare garden legbe open university ni sogo eleye ni road iyan leyin tafu arena
5: yes sir
4: a gbe fun abi ari ago meje si mewa ni
5: meje si mewa
4: to bo wa di ago meje la
5: beni sir
4: la se wa wa ni oluwo
5: oluwo
4: to wa lona to je te gbeda
5: leyin
4: atamata
5: yes sir
4: oluwa ni ka lo sise lori destiny recovery
5: dida
4: ogo pada
5: ogo pada
4: baba mama o
5: yes sir
4: awon eyan kan ma pe ra won ni ologo ibere re o ta ni je ologo ki ni ologo fun ra
5: yes sir
4: e je ki so fun awon eyan kan
5: o da sir
4: ta ba de bi wa so pe won ni ologo lo
5: beni
4: to bado wa ni o so pe ologo lo
5: beni o
4: mo wa bere ibere yi mama
5: dadi
4: e wo bi sir
5: yes sir
4: na npe ni ogo ki na si npe ni ologo mummy ati daddy
5: yes sir
4: je ki yan na fun
5: o da sir
4: so ologo lo to se won gbo ogo re ha ki na npe ologo
5: yes sir
4: o ni iyamu ye ajamu eniyan ti ọlọrun fun ti aye fi wari
5: fun bi ese lejumọ re
4: iyi amuye adamu eniyan ti aye fi wari fun o gbe eyan ni to fi ju ẹgbẹ rẹ lọ ti wọn fi n tẹri ba fun o gbe eyan ni ti aye fi wari fun o na pe ni ogo ẹni tó ní nkan tó fi ju ẹgbẹ rẹ lọ tàbí tó ní nkan táyé fi wari fun o ni wọn pe ni ologo so ologo tàbí ogo èdè kan ni tó ní ìtumọ̀ tó bá fẹ́ pera rẹ ní ológo tàbí wọ́n gbọ́ ògo rẹ wà á ní ìkankan tí àwọn ayé ń wárí fún tó o ní tí ó di wípé ó di àwátì mẹ́ lọ́wọ́ ní ìkankan tó fi ń gba yìí láwùjọ tí àwọn èèyàn rí mẹ́ tó fi ń bọ̀wọ̀ fún tó padà rí mọ́ o tó ń pè lógo
5: ní ìtumọ̀
4: àmì ẹ̀dà o táyé fi ń pọ̀ ìwà
5: tèmi
4: o táyé fi ń wárí fún wa o tó fi ń pè wá lẹ́nìyàn o táyé fi ń yẹ wá sí o tó wọ́n rí mọ́ wa nàyẹ́ kẹta kórí ẹ̀ka fẹ́ sọnù mọ wa lọwọ kí wọn gbé lọ mọ wa lọwọ káàkadà ní mọ ògo náà pé olúwàjà padà olúwàjà padà olúwàjà padà olúwàjà padà olúwàjà padà olúwàjà padà ìdádé mọ̀bí tàbá sọ̀rọ̀ ògo bóòtù èèyàn fi ń darí ẹgbẹgbẹrún èèyàn yẹ́kì ṣàlàyé fún un ẹ̀ẹ́rì tí àwọn ọmọ máa ń sáré ọmọ kan wá mèrè ń sájà to je wipe ere to ba sare bayi o ni o gba ife o ni gbogbo araye patewo fun o ni won ponle ogo re ni ere to nsaye o la araye fi ponle o se se ko ma mo lulu to ba da ara won nilu ni o lo wo ran ni ogo e ba lulu lo iru omo yen wa ba wa ni soro ti ese re ba lo baje lojiji aye gbogbo e lo o ba ri aje ba so ta ba ye eyan to mo lulu hey ti gbogbo eyan pon pon pon aye gba kan wa ni gije gede ni lẹyìn barista lẹyìn kinní kan orí ló máa pọrùn ọrùn ló máa porí gàgàgàgàgàgà gbogbo èyí ó máa pariwo ẹ ogun ẹ nìyẹn ìgbà táyé fẹ bá tiẹ jẹ wọn jẹ kẹgbẹ bẹrẹ sí ìdùnnú wọn ṣe ń bá ológun fi
6: hàn
4: mọ gbàdúrà ṣé wà á ṣàmì ohun tí wà á tèmi níbi ògo ayé òní bàjẹ́ máa lọ. Bí bá fẹ́ sọ fún ọ, ìjẹ́ mọ̀ tó ògbó ẹ̀mọ́ ìmọ̀ àyẹ̀nà náà lọ o, so máa fọ́lò mi lọ bí mo ṣe ń bá lọ, yẹn lọ fọ́lò mi lórí Facebook àti TikTok àti YouTube, tó ló ṣe é ṣe kí bẹ́ẹ̀ máa tẹ́lá ìyẹ̀nà náà dáadáa, ẹ lọ sórí Ajílóore Àtàmátàsé Prayer Live, Ajílóore Àtàmátàsé Prayer Live. Lọ fọ́lò mi báyìí lórí YouTube báyìí ẹ máa sọ̀rọ̀ lórí ẹ lórí YouTube
6: gan
4: o máa ní àgbà lọ subscribe ọ̀fẹ́ ni subscribe báyìí kò fọ́lò mi ọ̀fẹ́ ni ẹ o tó bá sọ̀rọ̀ nípa ògo bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ ṣé ẹ rí ògo yìí ìpín mẹ́ta ni wọ́n pín sí wọ́n pè kan ní celestial glory òun ni ògo tí èèyàn mú láti ọ̀run ló gbàgbà bẹ́ẹ̀ mo sọ fún celestial glory yẹn àbí mọ́ ni kì í ṣe pé àdélé ayé
6: discover
4: láti gbé wáyé òun ni àwọn èèyàn máa ń rí àwọn amòye àwọn tó lóye àwọn tó nímọ̀ àwọn tó lọ́rùn fún ní àṣírí bí àwọn wòlíì mo máa ń sọ màá ń tọ́ bá dẹ́gbẹ̀ wòlíì ìwọ kọ́ ló ń sọ ìtọ́ wa wòlíì yàtọ̀ sí pásọ̀ mo ti ẹ̀yin tẹ́ńkọ́ ló mo sọ fún yín mo dẹ̀ sọ fún pé ó yàtọ̀ sí àpọ́sù ó yàtọ̀ sí títà ó yàtọ̀ sí evangelist wòlíì ló ní àṣírí lọ́wọ́ gbogbo bá dé lèèyàn wọ́n wòlíì ká wòlíì ló máa jẹ́ kó mọ ibi tọ́rọ ayé ẹ kù sí bí ògo bá sọnù pásọ̀ kan ló máa rìkọ́bà ẹ̀ wòlíì ló máa rìkọ́bà ẹ̀ wòlíì ló ní àwọn àṣírí yẹn ẹ jẹ́ kí n sọ kinní kan fún ọ nípa wòlíì ibi tí ìrìnàjò rẹ dé tó kú sí bí yóò bá tún tẹ̀síwájú àṣírí yẹn wòlíì la fi fún bí ìrìnàjò ó bá sáré sí ọwọ́ wòlíì lọ ìwé ẹ̀ mọ́sí orí kẹta ẹsẹ̀ ìkéde ó nítorí olúwa ọlọ́run kì í yóò ṣe ìkẹta ṣùgbọ́n yóò fi ohun kọ̀ọ̀kan rẹ̀ ran àwọn wòlíì ìrìnàjò torí àìmọye ló gbogbo wá lébẹ̀ tó gbẹ dànù kí ló fà nígbà tó fẹ́ máa rìnrìn àjò ògo kò ní wòlíì lóòótọ́ ló ń gbọ́ wàásù èmi máa ń sọ kinní kan fún àwọn ènìyàn máa bí bẹ́ẹ̀lì ló jẹ́ kó kílíà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ń tẹ̀lé kò tẹ̀lé wòlíì bóyá ẹgbẹ́ jẹ́ sọ àṣírí kan fún ọ tọ́ ọba gbégbé sẹ wòlíì ló nílò tọ́ ọba fẹ́ sin ọlọ́run pásítọ̀ ló nílò mo máa sọ tọ́pọ̀lọpọ̀ ènìyàn ìṣòro ní bí èèyàn wọ́ wòlíì ọ̀nà àbáyọ ló ń jẹ́ kí èèyàn wọ́ wòlíì bẹ́ẹ̀ ni sà kò wòlíì ò ráyè kó jókòó tí ọ
6: owó
4: máa ń sọ fọ́pọ̀lọpọ̀ o nílò pásítọ̀ iṣẹ́ ti pásítọ̀ àtọ̀ olólùṣọ́ àgùntàn olóníwàásù olómàá ti ọ̀rọ̀ bọ́ ẹ fẹ́rí mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ ìwọ tó ọ̀dà ti gbọ́rọ̀ sí pásítọ̀ ẹlẹ́nu ó gbọ́rọ̀ sọ́lọ́ àwọn ni ọlọ́run pè lóníṣọ́
6: àgbẹ̀
4: àmọ́ tó bá dojú ẹ̀sán bí ìṣòro bá gorí ara tó o bá lè tí ò yí ẹ mọ́ tó o mọ ibi tó o fẹ́ yà sí you must go back to wòlíì ìdí rèé o nítorí pé wòlíì ni ọlọ́run máa lò láti ṣe ìdarí fún ọ ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹyìnlá ó nítorí iye àwọn tí a ti pàṣẹ mí mọ́ ṣe àmọ̀nà tá a tọ́ sọ́nà ó ní àwọn ní ṣe ọmọ ọlọ́run tó o bá sọ̀rọ̀ ogun àmúwáyé ohun tá a bí èèyàn mọ́ mi àtìkì bá ṣe àtìlẹ́yìn ọlọ́run sọ́dọ̀ sọ́ fi pé àyíká ni bá jáde mi orí ọ̀fẹ́ tí mo rí gbà ni ìbábàdé àwọn bàbá bàbá tó sọ pé ọmọ yìí ń sọ bí ìṣẹ̀lẹ̀ ìwò ní ìsí gbogbo àgbáyé máa yàn torígbà tí a ń sọ bí ṣe ń gbà yẹn àwọn èèyàn wò wípé à ń sọ ìsọkúsọ ni ẹlòmíjẹ sọ pé bèrè ni wa mo mọ pé ògo àmúwáyé àkàṣe ni tún tó máa ṣẹlẹ̀ tá a máa sọ gbà yẹn ọpọlọpọ ìgbà pàdé bàbá jíbónú gbà lásọ ọpọlọpọ orí ọpẹ ìgbà pàdé bàbá mi àpọ́sù tí mo tí olúwọlé ọba dáre 1977 tó ní àwọn onímọ̀ ní eré mo mọ̀ sí bẹ́rẹ̀ kọ́ ọmọ ọlọ́mù ọpọlọpọ orí ọpẹ àti ìgbà pàdé bàbá mi bílẹ̀wù mi ọ̀ṣọ́fà tó tọ̀ wọlé mi lórí bí sáàtì wọn gbẹdúà bí bẹẹni sọrọ nínú ìwé genesis chapter 25 now nígbà tó wọn lóyún wọn wáyé oyún wọn yà gidigidi nínú ẹ my god wọn ló lọ béèrè sí ọrọ àwọn wòlíì yìí wòlíì yẹn sọ fún pé wọn bí orílẹ̀-èdè méjì ló wà nínú rẹ o tọ́ ọ bá kà láti verse 22 yẹnu wẹ Genesis 25. O wa sọ ni o ha. O ni kan ma lagbara je ekeji. Ele to wa je egbon ni yo si aburo. Bẹni ati lo mi na ti so kada la. So ogo amuwaye won ti lati lo ni. Mummy, ise wo ni mi. Jesus papa. Ati nu oju na won wo le ti so mi pa re. Isaiah ori akẹ́sàn wọ́n bẹ̀rẹ̀ sí sọ ògùn tí jésù ń gbébọ̀ wọ́n sọrí abí ọmọ kan fún wa abí ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà lẹ́yìn tí wọ́n pe jésù lọ́lọ́ àbí òun pè ògùn ni ògùn tó ń wọ bẹ́ẹ̀ náà ni ìwọ náà nǹkan kan wà tó mú tẹ̀lé ẹ láti ọ̀run wáyé torí ohun tó mú tẹ̀lé ẹ yẹn òun ni wọ́n ń pè ní celestial glory ogun àtọ̀run ló ń pè bẹ́ẹ̀ kẹrí ogun yẹn ló máa ń bá àtakò pàdé tó bá rí pé nǹkan dàrú fún ẹ jẹ́ ọkọ lọ wà nípa celestial glory rẹ ogun àmútọ̀run wà òun ni ayé máa ń gbógun sí òun làwọn àjẹ́ máa ń gbógun sí òun làwọn alágbára ogun máa ń gbógun sí òun làwọn èèyàn máa ń torí ẹ̀bínú ènìyàn òun ló máa ń torí ẹ̀dàyàjò ènìyàn rú òun ló máa ń torí ẹ̀fẹ́ sọ ni dẹrú ẹlòmí ò lọ ẹtí à kò súnmọ wòlíì tí ọlọ́run fún ní ìjìnlẹ̀ èmi rẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀ wòlíì wọ́n kọ́ ló ń sọ tó ń ṣe ọ́ ẹ̀mí mọ́ ni wọ́n máa gbẹnu wòlíì kí wọ́n máa sọ àṣẹ àti wá rán mi sí ọ́ gbogbo ìwọ tó ń gbọ́ mi gbogbo èèyàn lọ́sẹ̀ yìí o tún wá ní ká ṣiṣẹ́ lé lórí gbígba ogo padà ìjápadà ogo glory recovery ẹ wá gbọ́ mi gbogbo ènìyàn olúwa ní ká lọ gba àwọn ògùn padà àwọn táyé ti gbogbo lọ́wọ́ wọn òun ṣiṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ti gbogbo iṣẹ́ ìgbéyàwó ẹnu tẹ́lẹ̀ wọ́n ti gbogbo ìgbéyàwó ẹnu wọ́n ìgò ìrìnàjò wọ́n ti gbogbo ẹ̀dá o wa fẹ́ dìde bí ológo fẹ́ sọ ìwọ náà fẹ́ fọ bí ológo ìwọ náà fẹ́ jẹun bí ológo ìwọ náà fẹ́ wọṣọ bí ológo ìwọ náà fẹ́ rìn bí ológo ìwọ náà fẹ́ dúró láàrin àwọn ológo àwọn èèyàn lẹ́rìí ẹja gbọ́rọ̀ ẹ̀rí ẹnu wọn.
6: Ibi tẹ́ ẹ ti wá àtúntọ́lọ́run àtàmátà yìí ṣe fi ẹ sọ sókè.
7: Orúkọ mi ni Solomon Abimbola, mo wá láti agbègbè Ọjọ́ nígbà tí mo kọ́kọ́ wá ní last week Sunday. Nígbà ká parí àdúrà, bàbá ní 10,000 naira tí tó bá ní láàrin wa. Mo wá sọ pé màá wà ní ìlówó yẹn lọ́wọ́. Nígbà tí mo
6: jẹ́ ẹ̀mí owó yẹn lọ́wọ́ mi. Níwájú Ọlọ́run àti
7: ìwà pé torí mo fẹ́ yáwó lọ́wọ́ ẹni ẹ̀ tó máa ní kó yá mi lówó yẹn pé mo fẹ́ fi ṣiṣẹ́ kan lóṣù kó yá mi ní owó tó bóyá ṣe yá mi lówó ẹ̀rù pé ọwọ́ alẹ́ ni alátìyẹ wọlé tó mo sì
6: fi ẹyá owó yẹn
7: yáwó yẹn ni mo dẹ̀ san.
6: ẹ wá sọ tẹ́ntà ọdún
7: sẹ́lẹ̀ máa ti
6: ní ṣe olúwa ní sunday
7: ní láràbọ̀ mo sá san ṣùgbọ́n gbà tó di àárín ọ̀sẹ̀ lẹ́nu tí wọ́n bá mi lọ́fíìsì ìgbà tó bá kó 200,000.
6: o kó 200.
7: sori tebu.
6: ẹ gbàdúrà ní. èmi wọn gbẹ èmi. èmi wọn gbẹ èmi èké. níwájú ọlọ́run àti ènìyàn ẹni ẹ kó 200,000.
7: cash
6: cash
7: cash.
6: ẹ gbẹrú ẹ.
7: ìgbà ẹnìkan tuntun mo bìlẹ̀ pé iṣẹ́ ọwọ́ mi pé àmọ́ ohun hard working pé kìíní kan. o ṣe wá kó 200,000 níkẹyìn kó bá yá bí 50,000 méjì. nígbà mi wá kà ọmọ mi dẹ̀ wà ní ilé ìwé gíga. ní
6: university.
7: ọmọ yìí mo ṣe fi ọmọ nìyẹn pé mo ti rí lára owó ẹ o.
6: ẹlẹ́sìn lára owó ẹ fẹ́ fẹ́
7: sùn. ẹ̀mọ kan dẹ̀ àwọn nǹkan mìíràn tó wà mí lọ́rùn mo san lára ẹ̀.
6: lẹ́yìn ìgbà tó ẹ jáde fún 10,000. wọ́n kàn wá kó yẹn fún 200 lọ́fíìsì.
7: ẹnìkan náà tí mo bá ṣe bí consultancy tí ò fún mi ní nǹkan kan bóun náà ṣe sọ pé òun wá mi kíní kan kìnìkan èèyàn náà tún transfer 100,000.
6: kí ni
7: kí ni
6: jésù
7: wa wò pé eléyìí kì í ṣe pé
6: kì í ṣe bí lásán ẹ̀mí àwòlí ló ń ṣiṣẹ́ ní ọlọ́run àtàmọ́tà tó ṣe máa ń ṣe
7: mí
6: lórúkọ jésù ìwọ lẹ́rìí kà á máa
7: lẹ́rìí
6: in the mighty name of Jesus. ṣẹ́jẹ́ lọ ṣe wò mí sàn máa sàn wọ́n máa fọ́ bá gbogbo ibi tó ń lu ẹ̀dá náà
7: fẹ́ wọ́n gbàgbé tó ń lu ẹ̀dá fọ́ gbàgbé tó ń lu ẹ̀dá
6: a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan á lọ́run àtàmọ́tà tó ṣe wò mí sàn máa sàn gbà mí là

0: agora! Ô Pagueto! Ô Pagueto! Ô Pagueto! Aí, irmão! Aí, Pagueto! Olha lá, tá na batata! Comida, rapa, camina, malha! Olha lá, tá na batata! Comida, rapa, camina, malha! Olha lá, tá na batata! Comida, rapa, camina, malha! Mari bo to ba ti ni gbagbo loruko je oya bere wo so bai to stress ashe ti ba je to lo awa ah you want gana le ri kan bai mo fe beri ti e bai mo fe gberi ti e bai amo ti to ma fo eni number to fi ma so eni eni yo gbogbo eniyan oni maja mu so pe o fe sila fun aya lore fun awon eniyan meje kan le ni aya lore ti won ba pade ri ni aya lore ti o sele ri ni aya mi ya nu to gboja oye eniyan Lọ́múra lẹ́mi, gbogbo èèyàn, Olúwa sọ pé àwọn méje yẹn, àwọn tó ti ń sọ rẹ̀ àtàwọn tó tún fẹ́ sọ rẹ̀ ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rọ̀ ẹ̀rú bọ̀ ránṣẹ́ lẹ́yìn. Ó ìwé ìjọ alóore karùn-ún, ó níwà tí Áńgẹ́lì bá dìgbà sí omi, ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀ kúrò bẹ̀ẹ́. Wọ́n ní tọ́ba ka méje wá tún méje kà. Ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rọ̀ ẹ̀rú bọ̀ ránṣẹ́. Olúwa ni òun fẹ́ ṣe nǹkan àjálù ìjánu òjijì kan, àjálù oore ńlá kan, ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni. Gbogbo èèyàn ló máa rúbọ lẹ́nìí, ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹgbọ́ ilẹ̀kùn oore ṣírò. Ìdá ni mo fi sọ. Gbogbo èèyàn o ti fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí, o fẹ́ sàdá mẹ́wàá, o fẹ́ sàn rẹ̀ rẹ̀. Oh my God, o jẹ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀. Ẹgbọ́ àti àwọn tó lúwa ní bábá lè lo 8800 bí èdìdí fò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọjọ́ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkàn nọ́mbà. Ká wo ẹni méje àkọ́kọ́ náà. Àkàn nọ́mbà tó fi ọ̀rọ̀ ẹ̀rú bọ̀ rẹ̀ sí àtọ̀rọ̀ èdìdí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA. UBA ni o. Ó yá 10 7 5 0 50 8 0 8 UBA UBA bọ̀ lẹ́ẹ̀kan sí 10 2 4 25 double 7 77 5 0 50 8 0 8 kẹ́sàtìlẹ́yà bá má ta ṣe ló máa bá pàdé bẹ̀ ó ní yẹ àwọn tó gbàgbọ́ láti agbára tí láti jí ọmọ lọ́rùn àtàwọn tó burúkọ bí náà ẹ gbọ́ wọ́n bí ìtọ́ ọ bá gbàgbọ́ ó rí ògùn ọlọ́run bí jésù ìsọ nínú ìwé ìjọ́hánù orí ọ̀kẹ́kẹ́ lá ni ẹ gbọ́ ó ní tí ìrẹ́ bá gbà ọlọ́run gbọ́ àá fìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tó o bá gba wò rí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣe rere ẹ̀wọ́n wo yorùbá jẹ́ ń sọ pé mo ṣeré kò gbèbí o lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló kù mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tó kí ẹ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ̀rọ̀ ìrúbọ lónìí tó máa sọ̀rọ̀ májẹ̀mú sọ̀rọ̀ àti èdìdí rẹ̀ yẹn ìyanu máa gbé ọ̀rọ̀ ẹ̀ ìjà ní mo fi sọ̀rọ̀ wọ́n àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 2 4 94 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yà àtàmátà sí 10 2 4 24 77 50 80 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dà sí bá ọ̀nà ìṣẹ́jú ogun rẹ̀ sí òrọ́nà ìdè ẹgbọ́ gbogbo ènìyàn àǹfààní kí ló jẹ́ pé yànkí nàìjíríà yẹ kó so ẹ̀mí ẹ̀ kọ́kọ́ sáré ìjọba ọlọ́run àtòdodo ẹ̀ gbogbo tó bá kù ní ọlọ́run yóò sekú gbogbo àdúrà fọlọ́dọ̀ ẹ̀bí ẹ̀ ni àtẹ̀yẹ oníwẹ́dì ní anifásitì ọdún tó ń bọ̀ yóò dùn jẹ́lé rẹ̀ lú èèyàn méjì àkọ́kọ́ àti ẹ̀yìn tẹ́ ẹ fi ẹrẹ ṣe ìrúbọ yẹn. Àrọ̀ nọ́mbà tó ó kò ìsire, òun náà rẹ̀ ní WhatsApp nọ́mbà mi tó fi máa sọ ẹ̀rí rẹ. Gbogbo wọn tó ti ní òsàn bá ṣiṣẹ́ òbí sọ̀mà sàn. Wàá sọ ẹ̀yìn tó bá sọ ẹ̀rí kan, wàá lè rí mi ìgbà. Ẹ wá wo ìyẹn nìkan wá kọ́. Gbogbo èèyàn tó bá ní ìbéèrè kan tàbí kejì nọ́mbà náà ni kò lò. Ó dẹ̀ lè ní ká fi áàdì yẹ kó lè máa rí àdúrà àtàwọn àtàtì náà. Kí ni nọ́mbà náà?
1: 070-70-35-23-23-14-17.
0: Bọ̀lẹ́ kan sí o. 070-70-35-23-23-14-17. Gbogbo èèyàn lọ múra o. Lọ múra báyìí.
2: Láàárọ̀ yìí o.
0: Gbogbo ẹyẹ èèyàn alágbára nìbàdàn o. Ó máa ní agbára nìbàdàn. Ẹ ní sango ni o. Sango ti bàdàn nìyẹn o. Ìyẹn ní sango ẹlẹ́yẹlẹ́rù o. Ẹlágbára ọba tó láyé àti ọmọ. Grace up.
2: Grace up.
0: Ẹ tó wà lẹ́yìn ìtàfọ́ àrẹ́nà.
2: Lẹ́yìn
0: ìtàfọ́ àrẹ́nà ló wà. Grace up yẹn. Olúwa dámiláre gàdí. Tó wà lẹ́gbẹ̀ẹ́ Open University. Wọ́n jọ fẹ̀gbẹ́ tira báyìí. Tó bá ti wọkọ̀. Sàṣọ pé Open University yẹn. Ibẹ̀ ló ń lọ ní sango ẹlẹ́yẹlẹ́rù o. Ní ẹ̀bíyẹn ìtàfọ́ àrẹ́nà. Ìyẹn nìbàdàn mi báyìí ni o. Aago méje ni program bẹ̀rẹ̀. Aago méje
2: gérégérégé.
0: Àdúrà wákàtí mẹ́ta sí mẹ́ta bọ̀ ni. Ó máa ní agbára
2: jẹ.
0: Níbi tí ẹ̀mí Ọlọ́run ti máa ma rúgùn gùn. Tí àṣírí ogun èṣù jẹ́ máa tún. Ẹ lọ múra. Ẹgbẹ́ ọba tó láyé àti ọ̀run. Kàn ṣe òróró kan ń bọ̀ tí mò ń gbé bọ̀. Olúwa kan ní kí n fi tẹ iwájú orí rẹ̀. Àmì tí ò jẹ́ kó róore yẹn. Àmì adẹ̀ pa ẹ ló jẹ. Ìwọ́n ló dẹ̀ máa sọ ẹ. Ẹgbẹ́ ọba tó láyé àti
3: Tàlú wà níbi àti nípa fi ẹ̀kọ́ ògbé ẹ̀mẹ́jì àkọ́kọ́ ni omi. Àwọn tó fẹ́ gba nọ́mbà yìí èké àwọn tó fẹ́ gba àkánúmbà ni bí àkánúmbà náà lẹ́kàn. UBA ni o UBA 10-24-77-50-80 gbọ́dọ̀ dá o UBA ni o UBA 10-24-77-50-80
0: orúkọ tó máa rí bẹ́ẹ̀ Christ àtìlẹ́yìn àtàmátà sí bí ó ṣe dá sí ogun rẹ̀ ṣẹ́. Ẹ̀yin kan tí a fẹ́ lọ sórí WhatsApp láti bá mi sọ̀rọ̀ ẹ fẹ́ jọ ìpéyà group mi. Máa fi ní nọ́mbà bá àtẹ̀yìn méjì àkọ́kọ́ tẹ bá rí nìpe àtẹ̀yìn tẹ kí ẹ fi ọ̀rẹ́ support tí ọkọ̀ pèlú kí n ṣú ìfẹ́ mọ́ fi ní nọ́mbà náà. 070-70-34-14-17 ó di ẹlẹ́tí ẹ̀mí lórí facebook youtube tàbí tiktok àti lóore àtàmátàkì prayer life. Kí n má bàa gbàgbé
2: àárò èmi yìí
0: aago méje ni program bẹ̀rẹ̀. Olúwa dámiláre gàdí tó wà lẹ́gbẹ̀ẹ́ Open University ní sango ẹlẹ́yẹlẹ́rù
2: olùyẹ́yọ
0: ẹlẹ́yìn ìtàfọ́ àrẹ́nà ó máa lágbára jù ọlọ́run àtàmátàkì fẹ́ ṣe bẹ̀rẹ̀.
3: Ogo ò ní jà wá a máa fọlọ́wọ́ ẹ̀yẹ jésù lórí wa
2: amen.
4: Ọlọ́run àtàmátàkì náà wá o oníkòríkò ló máa tọ̀ ọ́ rẹ̀.
5: Gbogbo olùgbé gbogbo.
6: Ẹlẹ́yẹlé.
5: Akata.
6: Àwọ̀ kan.
5: Ológun ẹrú àti gbogbo agbègbè ẹ̀.
6: Bẹ́ẹ̀ni olúwa wá nípa ṣe ìpè.
5: Prọfẹ̀sẹ̀ Zio.
6: Pẹ̀lú prọfẹ̀sẹ̀ Ayọ̀ àti lórí àtàwọn àti bàbá àti bàbá ẹ̀rí àlàyé.
5: Bí ìṣèwé rẹ̀ ti kàn yín.
6: Mo fà ilẹ̀ méje
5: àti sọ́ndẹ̀ méjì ọ̀bọ̀ọ̀bọ̀.
6: Àkórí ẹ̀.
5: Ìtàpadà owó.
6: Lórí ìrìpàmà.
5: Lákọjá Friday sọ́ọ̀tì Fúlà.
6: Bí sọ́ndẹ̀ sì sí gbọ̀ngàn.
5: Gbogbo olóko èyàn tó borí ògbó ń sinú.
6: Ẹyẹ ní òkùnkùn ti jà lórí ògbó láìmọ̀.
5: Tí wọ́n rí ògbó pátá yògbó bó tí ó fara hàn.
6: Àkọ́kọ́ ìmúṣẹ ìlérí rẹ̀ o.
5: Aago méjì òwúrọ̀ làwọn máa pàdé gbogbo Friday.
6: Aago mẹ́wàá ní ní gbogbo ọjọ́ Sunday.
5: Ọ̀pọ̀ ọ̀ṣun ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ló pọ̀.
6: Bí ìgbà sí bàbá àti màmá ẹ̀ yá láàyè.
5: Prọfẹ̀sẹ̀ Zio.
6: Pẹ̀lú prọfẹ̀sẹ̀ Ayọ̀ àti lórí àtàmẹ́ta sí ló máa ń sọ tẹ́lẹ̀.
5: Olùdarí jáde.
6: Bísáró Bó University
5: sango ẹlẹ́rù.
6: Lẹ́yìn ìtàfọ́ ẹ̀rọ làwọn ti máa pàdé.
5: Láàárín ọ̀sẹ̀ méje yìí ni.
6: Ọ̀gbogbo tó kòkò ti gbà ọ́ lólì ẹ̀.
5: A máa dá padà
6: wà á sọ́kẹ́ símúlì.
7: Lágílú FM 96.7. Lágílú FM jàgàbá gbogbo rédíò má.

ẹ kú ojúmọ́ ìròyìn yìí ká àgbáńlá ayé ló ń dé sí ti gbọ́ yín láti ìkànnì ẹ̀lágẹ̀lú 96.7 FM òkè gàjòkè ilé ìta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ṣeun àrèbèkọ́lá ló kọ́ mẹ́ ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún ààrẹ àná ilẹ̀ nàìjíríà olùṣègùn ọbásanjọ́ ń ló ti sọ̀rọ̀ báyìí pílẹ̀ nàìjíríà ló sì ń kojú nǹkan tó lè ṣokùnfà ogun abẹ́lé ilé ẹjọ́ ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé David Mark àti Arẹ́gbẹ́sọlá ni wọ́n wà gẹ́gẹ́ bí alága àpapọ̀ àti akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ti ADC ìdúngbàmù ló ti dún báyìí ní agbègbè ti Damasco tí àwọn aláṣẹ sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára ẹni tí ó jẹ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ nàìjíríà ló ti mórílé ikọ̀ agbábọ́ọ̀lù ti ń bẹ nílẹ̀ ti Israeli ìyún Maccabi ní Rene ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ àná ilẹ̀ nàìjíríà olùṣègùn ọbásanjọ́ ni ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ilẹ̀ nàìjíríà ni ò tí mórí bọ́ nínú làásìgbò ti ogun abẹ́lé tó sì fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn nǹkan tó ṣokùnfà ogun ti Biafra ni ló sì wà tí wọn ò tí ì yanjú tán ọ̀rọ̀ ọ̀hún lọ sọ nígbà tí ó ń la gbogbo ìkìlọ̀ ní ilé ìyáwèé kàwé ti ààrẹ olùṣègùn ọbásanjọ́ ti ń bẹ̀ nílùú ti Abẹ́òkúta lákòókò tó ń gbàlejò nǹkan tán nìyún nípa ìwé tó ní í ṣe pẹ̀lú ìṣekúpani tó wáyé nílùú Àṣàbà láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ òjìnì kan ìyún olóyè Chuk Iduka Eze ìwé ọ̀hún ni wọ́n ló fìdí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ilé tó wáyé ní ìlú ti Àṣàbà lákòókò tí ilẹ̀ Nàìjíríà ń kojú ogun abẹ́lé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ adarí ilẹ̀ Nàìjíríà ọ̀hún lọ ṣàlàyé ipa tó kó nínú ogun abẹ́lé tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ò lè ṣàlàyé lẹ́kùn kẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ tó wáyé pẹ̀lú ìpànìyàn nílùú ti Àṣàbà látàrí wípé ẹ̀ka iléeṣẹ́ ológun ti ń bẹ ní ìgbọ̀njẹ ẹbẹ̀ ọ̀hún ló wà lábẹ́ ìpàṣẹ olóògbé Murtala Muhammad níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ èèyàn ni ló ti ń bi òun nípa ìṣẹ̀lẹ̀ náà àti ipa tí Muhammad kó níbi ìṣẹ̀lẹ̀ alágbára náà ṣùgbọ́n tó wípé òun kò sí ní ipò láti fèsì sírú ìbéèrè bẹ́ẹ̀. ẹnìkan tó jẹ́ ajẹ́rìí níwájú ilé ẹjọ́ nípasẹ̀ ẹjọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu EFCC ọ̀gbẹ́ni Oposiapo Eluhu lọ́jọ́bọ̀ Thursday ló ṣàlàyé fúnlé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó ń fi Abuja ṣe ibùjókò wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ilé ìfowópamọ́ àpapọ̀ ti ilẹ̀ Nàìjíríà Godwin Emefiele ni ò lọ́wọ́ tàbí jẹ́ mọ̀kútùn kankan nínú owó tó ní í ṣe pẹ̀lú 6,000,000 ó lé tí ń

jẹ ati meta dola ele ti won ni won jiko ele fo pamọ agba na eni to je ajeri ohun to si je alakoso fun le ise olopa eka ti o nse abojuto ati itopepe iwa ibaje ti eka le ise olopa nilu abuja elogba to si fidi e mole wipe ko si eri ma je mi so pipe mefiele lo je mukuntu kankan ninu owo ele ti won jigbe na yala bigba ni owo tabi ki won fi sowo sinu apo osuwon eni gege bi alaye ti won se kale elo lo pa be ya bedun oro re nigba ti won ni won se atungbe yewo eleti oje wipe agbejoru agba yanrun Matthew Buka ti o je asiwaju fun awon agbejoru ti o si ndahun fun olujejo emefiele won ni o njejo lowo baye pelu ajo ele to ngbogun ti iwa ibaje ina owo ilu ati ajebanu nile ye latari awon iwa ti o ni se pelu asilo office ti igbejo won si nbe niwaju onidajo amsa muazo lojobo thursday ni igbejo won tesiwaju ibi ti elo to si nsalaye pelu ise iwadi alagbara pipe eni to je oga agba leka ile ifowopamọ agba nle nigeria emefiele inu atẹsilẹ ile ti o fi silẹ nigba ti won ti n se iwadi alagbara ni won ti fidi e mule wipe owo ohun ni ko bo si owo re eni to je ajeri naa lo tun salaye wipe eni ti o je olujejo loko jale pohun o tun gba iwe kankan lati odo eni ti o je akowe fun ijọba apapọ iyun boss mustapha tabi ki ohun gbe igbese kankan nibamu pelu iwe naa latari esun jiji owo ilu. Ile ejo giga tijọba apapọ to fi Abuja se bojoko lọjọbọ thursday lo ti fidi e mule wipe isakoso ẹgbẹ oselu ti African Democratic Congress ADC ni o wa labẹ ti David Mark onidajọ Musa Lima lo gbe idajọ ohun kalẹ nigba to n da ejo kan ele ti ọmọ ile igbimọ asojusofin nle ye Leke Abejide to danu ele to fi n pe Mark ati Aregbesola wipe ki won yara gẹgẹ bi alaga apapọ ati akọwe apapọ fun ẹgbẹ naa ni wọn ṣàlàyé pé ẹjọ́ tí ó pè náà ni ò lẹ́sẹ̀ ńlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nínú ìgbé ẹjọ́ ọ̀hún kalẹ̀ ibẹ̀ ló ti ṣàlàyé wípé ilé ẹjọ́ ni kò ní àṣẹ láti dá sí làásìgbò tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀síwájú pé Abejide ni kò ní nǹkan tó tó tí ó fi pé ìgbẹ́jọ́ ọ̀hún wá sí ilé ẹjọ́ bó ti jẹ́ wípé ọkọ̀ láti yọjú sílé ẹjọ́ bẹ́ẹ̀ ni kò sí ẹ̀sùn kankan bóyá wọ́n tẹ ẹ̀tọ́ ọmọ nìyàn rẹ̀ lójúmọ́lẹ̀ bó ti jẹ́ wípé ẹni tí ó jẹ́ ọmọ ilégbìmọ̀ asojúṣòfin ọ̀hún Abejide ni ó kùnà láti tẹ̀lé àwọn ìlànà àtẹ̀lé ilé tí ẹgbẹ́ ọ̀hún tó là kalẹ̀ ní báyìí onídàájọ́ Lima ni ló tún ṣe ìtúpalẹ̀ àwọn ẹjọ́ mẹ́ta mi ọ̀tọ̀ọ̀tọ̀ ilé tí wọ́n ni wọ́n pè láti ọ̀dọ̀ ti olùjẹ́jọ́. Ìròyìn láti ilẹ̀ òkèèrè lọ́hùn-ún ìdúngbàmù kan ló ti ṣẹlẹ̀ lágbègbè ẹka kan tí wọ́n ti ń ṣe àyẹ̀wò ti orí ẹ̀rọ ayélujára ní ìlú ti Damasku lẹ́bàá ti ààfin onídàájọ́ nígbà táwọn oníròyìn lábẹ́lé fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn ò tí ì mọ òǹkà àwọn èèyàn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà. Ọkọ̀ agbálàìsàn ni wọ́n ní ń pàráàrọ̀ tí sì ń gbìyànjú láti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ lójúpọ̀nà àti dóòlà ẹ̀mí àwọn èèyàn. Àwọn aláṣẹ ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé iṣẹ́ ìwádìí alágbára ni ló ti gbìnàyà láti mọ ìdí àti okùnfà ìṣẹ̀lẹ̀ náà. Lábala ti aré ìdárayá ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Nàìjíríà Super Eagles Usman Muhammad ló ti parí gbogbo ìdúnàdúrà láti padà sínú ìdíje Premier League tilẹ̀ Israeli nínú ikọ̀ ti Maccabi Nirena pẹ̀lú àdéhùn ti Ọlọ́fẹ̀ẹ́ ẹni tí ó jẹ́ gbajúgbajà agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn náà ńlọtọ́bọ̀wé àdéhùn ti ọlọ́dún méjì pẹ̀lú ikọ̀ ọ̀hún eléyìí tí wọ́n ní lẹ́yìn tó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Tribera lẹ́yìn ti sáà àdéhùn rẹ̀ tó tẹnubodò Muhammad ní kìí ṣe àjèjì nínú ikọ̀ ti Maccabi.

sai? Kí n tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí. Ààrẹ àná ilẹ̀ Nàìjíríà ló ṣàlàyé pẹ́lẹ́ Nàìjíríà ló sì ń kojú ohun tó lè ṣokùnfà ogun abẹ́lé. Ilé ẹjọ́ ló fìdí David Mark àti Arẹ́gbẹ́sọlá múlẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ òun akọ̀wé fún ẹgbẹ́ òṣèlú ti ADC. Ìdúngbàmù ló dún nílùú ti Damascus bí àwọn aláṣẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára. Ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù láàrin gbùngbùn fún ikọ̀ agbábọ́ọ̀lù ti àgbàjọ ilẹ̀ Nàìjíríà, ìyọ̀n Super Eagles ló ti darapọ̀ mọ ikọ̀ agbábọ́ọ̀lù nílẹ̀ ti Israel báyìí, ìyọ̀n Maccabi Reyna. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde, ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé ṣe ti gbọ́ yín láti kan ní Lágelú 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yún Facebook lójú ewé Lágelú FM 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún Olúwa Ọlágúnjú. Ṣeun Ààrẹ Bẹ̀kọ́lá ìyẹn ló ti ń ròyìn. Ẹ kú ojúmọ́, a kú ọlá ajímọ̀, a sì kú ìpalẹ̀mọ́ ti òpin ọ̀sẹ̀. Òní ó sàn wá sí rẹ̀. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

ààrẹ ní gbogbo èèyàn wa o ṣe mọ́tàn yẹn ẹ̀mí inú àwọn wòlíì o mà ṣe fún oṣù mẹ́fà àkọ́kọ́ àti jẹ́ àti mú wa òun pèsè fún wa bó ṣe le tó síbẹ̀ òun dáàbò rẹ̀ bò wá ó jẹ́ bí ó bá wa ibi ò bá àwọn ọmọ wa bí ìlàkọjá ti pọ̀ tó ó tún mú wa làájá ọlọ́run ti ń jẹ́ arógun gbógun mi ìwọ làwọn yín o ọlọ́run ti

0: ati ekun ki se temi lo su yi emi o ra anugba be lo ma ri enikan wa to ti nwoyan ti pe oluwa lo su yi la da olohun oluwa lo su yi la da olohun oluwa lo su yi la da olohun won ni to ba se to ka sam 126 ko ka sinu mi o ka 127 ko ka sinu mi 128 won la won se down re olorun so pe on ti se mo kan ni kin so fun pe ko ma binu tori pe ibinu nba oyan je lara re mo gbadua o ma loju ayo gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin
1: Matthew
0: lati bi ojo meta an so nipa ori abi be ko oni laaro toze baba ti ko studio a ma bo si challenge a wa ma sise lori ori wa wo wa ma gbo ori ti mo so nipa re Isaiah 1 verse 5 oni gbogbo ori lo nsaisan gbogbo kan si dapo so wa ri iwe Jeremiah chapter 17 verse 14 o wa so pe wo mi san ehn Oluwa
2: emi o
0: san
2: gba mi la
0: emi o la
2: nitori iwo ni
0: iyen ni pe n tooto ni gbogbo ori nsaisan o sugbon wa wo emi san ta lo san mi ayeraye wo o san bayi laaro ibaba mi wo o san Matthew ti ori eyan ba nsaisan ma wo nkan sa gbogbo nkan o ma se no fun Matthew bi ori ba nsaisan gbogbo nkan o lo ma se lo fun won ki kiru eni be ku ori re won a le congratulate why ori e nsaisan o ma ri tori ba nsaisan wedding o ma se no fun kaka ko se wedding ori nse lowo o ni se wedding number 2 ori ba nsaisan to ba be travel out esa iwo wo jo ti ori ade to travel passport to lo wa lati UK o na lo nlo pada lo o de di airport ke mo so fun mo lori record yi lati airport o wa n pariwo o n pe mi baba wàhálà wa o mo ní wàhálà kí lọ wà ṣé bí mo ti ní kó o dúró ká parí ìbàdí mi kó o tó máa lọ ẹ̀wọ̀n wá lórí rẹ̀ kó n dání orí ẹ̀ ló wà ń bẹ̀ orí ẹ̀ ló wà ń bẹ̀ ó dẹ̀ padà síbẹ̀ the same counter tí a ti sọ pọ́lì rẹ̀ kọ́ kí wọ́n tún sọ wọ́n lórí ẹ̀ náà ni nítorí pé má jẹ̀mú ọlọ́run ó ń bẹ pẹ̀lú o mo gbàdúrà ibi tóri ti ń yọ ẹ lẹ́nu orí ẹ gbà wò sàn báyìí o sàn orí ẹ gbà wò sàn olórí ẹ gbà wò sàn number 3 success máa dẹ̀tì àṣeyọrí máa dẹ̀tì fẹ́ni torí ń yọ lẹ́nu Matthew oh my God kò ní lè ṣe graduation ó máa lọ sílé ìwé ṣùgbọ́n kò ní ṣàṣeyọrí ẹni orí bá ń yọ lẹ́nu bó bá gbọ́jà kalẹ̀ ẹskísà ayé ò ní bára àní mo rá àwọn kan tí wọ́n fẹ́ rẹ̀ yín ká tún béèrè lọ́wọ́ ẹlẹ́yin pé ẹjọ́ ẹ̀yìn ti yìn ẹsẹ̀ lè júwe fún wa ibi a ti ń ta òrìjínà ẹ̀yìn ṣé fẹ́ẹ̀kì ẹ̀yìn wá èmi ò tíì rí yẹn èmi ò tíì rí o mo gbàdúrà orí ò ní takò ọ́ orí ò ní takò ọ́ sọ pé orí ò ní takò
2: mí
0: mo ní sọ pé orí ò ní takò
2: mí
0: kó o lè mọ pàtàkì orí máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí a sọ nípa orí orí la fi mẹ́ran láwù kó o lè mọ bó ṣe ṣe pàtàkì tó ẹ̀yìn téèyàn bá mọ ikun wọn ni ẹkẹjì wọn ní orí là bá bọ àbá fún sàsílẹ ẹsikísà orí ṣe pàtàkì nínú ayé rẹ ẹlẹẹkẹta wọn ní a kì í bí. inu ori ka wa fifila ka fi de bade iyen ni pe ori se pataki ju ibade lo elekerin won ni ori eni ni ma nbe alawore ko ni abe ko ni ori eni ni ma je keyan pade eyan rere loruko jesus o pade eyan rere elekarun won ni olori ogun ogun ma ndoju ko elekefa o ni ori la fi da omo matthew
1: baba mi
0: ta ba ti yo ori ku onu eyan a le da mama mo gbadua ori oni ba ojo
2: mi
0: ori oni ba ojo mi ori oni ba ojo mi idi niji tori re ba wa wa important number 1 to gbodo ma gbe ori re se matthew
1: baba
0: ma gbe ori re se abi adua
1: yes sir
0: ori re se kini mo pe
1: abi adua
0: so wa ri bo se ngbe sabi adua ke se gbogbo eyan lo lanfani ati fowo kan ori
1: re
0: eh baba kan gbowo njo kan o lo fe gbadua fun o fe gbowo le mi owo wo ni se ta ori owo temi ori temi te fe gbowo le se ti bere lowo emi olori mo ti ni kan se kini o emi mo ni nkan mi o eyin le de lowo
1: yin
0: e ma impact nkan buruku sinu aye mi tori paye ti gan o ni bi adua e wa fe gbele lori baba e ma gbele lori matthew
1: baba mi
0: iwo lo le decide lati gbe ori re sibi to ba wo mo gbadua ori o ne ba oja o sa mo ni ori o ne ba oja ori o ne ba oja ori o ne ba oja tori e ja gbadua meta yi adua la koko e pariwo I ma so pe iwe eleda mi o gbodo da won lohun nibi ti a ti n ba oja o ya so da tuwa iwe eleda mi o gbodo ba won ja o gbodo da won lohun nibi ti won ti n ba oja o gbodo da won lohun iwo ori mi o gbodo da won lohun nibi ti a ti n ba oja jesu oluwa wa jesu oluwa wa wa ri to ba ka numbers 22
1: yes sir
0: wa ka iwo ta balamu ati balaki
1: yes sir
0: ibi o tin pe ori omo israeli abi be ko bi owo le ori re e pe uruko jesu gbogbo bi o ba ti pe ori mi e pe oluwa ma da won lohun bi ki bi ti ma se kini o ma ti pe pe oluwa ma da won lohun je n gbo adura re gbogbo bi ti an ba ti ori mi laye pẹpẹ olúwa máa dá wọn lóhùn gbogbo bí wọn bá ti kórì mi láyé pẹpẹ olúwa máa dá wọn lóhùn gbogbo bí wọn bá ti kórì mi láyé pẹpẹ olúwa máa dá wọn lóhùn yéésù olúwa wa ẹgbẹ lẹkẹta ìwé ẹlẹdà mi lànà fún mi níbi tí o sọ
1: náà
0: ṣé kí ni mo pè é o yẹ n gbóhùn àdúrà rẹ in the name of Jesus ìwé ẹlẹdà mi lànà fún mi níbi tí o ti sọ náà lórúkọ jésù oyáwó lànà fún mi in the name of Jesus lànà fún mi níbi tí o ti sọ náà ìwé ẹlẹdà mi la ona fun mi nbi ti o ti so nu la ona fun mi nbi ti o Jesus oluwa wa e gba elekerin
1: yi
0: e so fun oluwa wa ba ori re soro wa ni ori mi lo gbe nkan re se ba ori mi lo se kini mo ko o ya je ngbo adura re aye kan ti mo wa yi iwo ori mi lo gbe nkan re se lo gbe nkan re se lo gbe nkan re se lo gbe nkan re se laye to wa yi ìwé ẹlẹ́dà mi lọ gbé nǹkan rere ṣe ó ya lórúkọ jésù lọ gbé nǹkan rere ṣe lọ gbé nǹkan rere ṣe ìwọ orí mi lọ gbé nǹkan rere ṣe ìwé ẹlẹ́dà mi jésù olúwa wa jésù olúwa wa ẹ wá gbé ọwọ́ lórí
1: yẹn
0: ó wà sọ pé ìwé ẹlẹ́dà mi kí ilẹ̀ tó mi ọ́ o gbọ́dọ̀ milẹ̀ ẹgbẹ́ sí mi ìwé ẹlẹ́dà mi ẹlẹ́dà kẹlẹ́bù ọ̀làdìran olúlàdé kí ilẹ̀ tó mi ọ́ o gbọ́dọ̀ milẹ̀ ẹ gbọ́ àdúrà rẹ ẹ mẹ́lẹ́ mi mọ́ ìwọ ẹlẹ́dà mi kílẹ̀ ó tó mi ọ́ o gbọ́dọ̀ milẹ̀ o gbọ́dọ̀ milẹ̀ kí ilẹ̀ tó mi ọ́ o gbọ́dọ̀ milẹ̀ kí ilẹ̀ tó mi ọ́ o gbọ́dọ̀ milẹ̀ kílẹ̀ ó tó mi ọ́ láyé kan tó wáyé ìwọ ẹlẹ́dà mi kí ilẹ̀ tó mi ọ́ o gbọ́dọ̀ milẹ̀ jésù olúwa wa ẹ sọ eléyìí olúwa jẹ́ kórì tèmi náà dà pín sí
2: olúwa jẹ́ kórì
0: tèmi náà dà pín sí jẹ́ ń gbóhùn àdúrà rẹ. Lagbara Olorun mo lo si Jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo pa ti de torun ri ya ajolo taye awon ori ofe to le se fa mo bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu dodale oluwa ni dale yin lori ekeji ta ba ti jade ninu dodane oluwa ni dale yin lori omi yen kan na ni Jesu fi se baptism a ma de ogri oke kan ti an pe ni Sinai ba se nlo yi mo gbadua yo dara fun o je kan o bi ri olo bu enikan to mo pastor kan to mo to fe ko lo abe enikan to ti se oloriri o ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send message emi na fe lo Jerusalem won join mi mo group ti awon eyan wa yo dara fun o re ran lowo o ore re o se be Jesu oluwa wa phone number elo phone number 08066 48 14 55 08 66 48 14 55 yo da fun o o rite esu Jesu oluwa wa
2: amen amen amen fire fire fire no more.

ọlọ́run yín ń bẹ láàyè síbẹ̀ ó ń gbàdúrà wa. ọlọ́run bàbá mi bishop solomon olùṣègùn àrẹ̀mọ baba delight. àwọn bàbá bàbá kan ń bẹ tó ń gbàdúrà fún wa ní ìkànnì yìí tí àdúrà wọn dẹ̀ ń gbà. ẹ ṣe o. ọlọ́run bàbá tèmi gangan richard adébáyò kọ́láwọlé.

ṣe wọn náà ra àánú ẹgbàṣá. Mọ́gàjí òjò ti já ní láti kwari ratcom bàbá mórí yín bẹ́ẹ̀ o mórí yín o alájà fatima pèkẹ́ ńkọ́ ẹ bá ń kí wọn ẹ bá ń kí wọn. O ti ń pè mí pé bó la gbolé àbẹ́tẹ̀ ẹ fà bẹ́tẹ̀ lẹ̀ lónìí ẹja dúpẹ́. Alájì kabiru yaro kabigan. Èèyàn ti gastab ọba mobi náà. Alájì sáyé.

kú lágẹlú ni ẹ máa lọ ibẹ̀ láti máa mú yòókù ńlẹ̀ tá a ti ń kí àwọn èèyàn ńbẹ̀. Tí ẹ̀ ń bá yìn ọmọ ya láìmoore. Adéwúsì Adéọlá wọn ń dúpẹ́ o. Johnson Ìtùnú Ọlá Dáramọ́lá wọn ń dúpẹ́ tiwọn náà. Murtala Olamide wọn ní Alhamdulilayi. Ogunléyẹ Comfort Títí Layọ wọn ń dúpẹ́. Adébọ̀jẹ̀ Yusuf Ọládiméjì. Good morning, sir. I thank God.

ọ̀pọ̀lọpọ̀ gbà làwa náà ní ìṣòro àti ìdojúkọ ti wá tá a dẹ̀ pamọ́ra láti múnú àwọn èèyàn dùn ọlọ́run ó ṣe o. Òjì á sọ̀rọ̀ pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. À ń darí ètò ní patí, à ń darí àjọ̀dún, a tún lọ lónìí, a tún lọ lọ́la àti Sunday. Síbẹ̀, òjì ayé ó mú wa lóhùn. Kábíyèsí o, Ọlọ́run bàbá mi Adébáyọ̀ Kọ́lá wọlé ìbàrẹ̀ o. Arúgbó ọjọ́ tí ń pa mí mọ́ tí kì í sùn.

0: gbẹ̀ngàn láyéwọlá lọ́lọ́tún ètò yìí. Àṣìṣe Adémọlá làdẹ̀ jọ máa ń ṣe. Ẹ bá lọ́nkọ́ tẹ́ fẹ́ bá mi sọ ẹ̀yìn tẹ́ pè wá sóde à ń bọ̀ o. À á lọ tò ní àlọ́tàn là á lọ ti Sunday.
1: Nínú mi yìí.
0: Máa ní já ikulẹ̀. Ẹ bá lọ́nkọ́ tẹ́ fẹ́ bì mí nọ́mbà mi rè 08034867571 08034867571 Ẹ enjoy weekend yìí. Thank God it's Friday. Odabo.
2: New FM 96.7.

lágélu fm láyé gbọ́ adẹ̀tíngbé tó jẹ́ kan mọ̀ ọlàwálẹ̀ amsaf ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dẹni wẹ̀ top striker malo good níbi káṣọ sport o ẹni gíga lè testify sí àtẹni tó ṣọọtì o yà ámbi wọn dìkọ kennedy lágélu fm ní best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágélu fm òkè gajòkè.

0: agbẹjọ pe ko te nlorun api ni won pe oda bo si agbẹjọ pe ko ti olorun o gba idajo eyin o ni lanfani ati ma gba bọlu iko mode fk na ni o le wa lodo wa o tori odaran ni o odaran mana odaran eran eye ti musa nbo lo won wa duro si bayi nbo lo won wa ma gbe won ni ma mo ibi abari o ma gbe o sa le wa lodo ja odaran ni e tori criminal offense ni gbogbo nti an kakale si olorun yi oda ma gbalu yin lo eyin a sa le le omo buruku fe kun pa ma gba orilede yin lo na ti won o fi pari ejo api re ayo kan je gbe ngba ba pari api kokan wa se won bi lasan na ni okan je e ma wu awon ebo ko ti e karamasi ki aje despite the fact pe o ji agba bolu won won ni o le duro lodo ti odarin e ba wa se o mare lu yin ebo nile baba abi kin ti e ton ki dode to fe egun o se kun sa lagba lorun ebo nile baba gbale baba re lona o le ma reti eyin ewon re nbe ni bayi ti pari api iro to han api ki kokan wa se won re nbi ni gegugu a mo kankan pa re o owo wa re fufun nene o mode fk won kawo ke won lawon ni kankan tan fe so awon omo kankan pa re tori ngba ti ajo nbara won soro ko pe awon oke daniel daga te ko leti o dari wo lede nigeria ile babo mo isa abo mo leru o pada de naija gba to won tese pe eyin ja mo wo bi toro ja si won ti pada dajo lana o happy court o happy ti dajo lana ki won wi oni a e ma fi ya ja laise omodekunrin oje bi orebirin re to paro yi iro ni npa ogba ati ja ati mu ni nwa e mo gbe boro ba ti ri baun yo gba owo le owo otaran ayinde lori tiktok ani ai mi lori dm bi oro wa nu won ni owo otaran ati gbogbo to fe gba jibiti na mo birin be nluki jibiti won nluki bo ba ti wa loki okun sora se bo ba da bi eni pe ara nbere fun o le ship omo wole lati naija bo ba ja gba bolu ship omo wole lati naija oro omo ti naija awon to ti e kokon gbin roki okun o ti te won lorun jije mimu imrorun ninu lolo yoku kere en to fi are ma jenti o le ba career re je advice ni o fanfa ni eyin omo wa te wa loki okun eyan ni ara o bere ara ba ti bere ship omo wole lati naija o si pe o iwa to mo orilede re ede yin o jori ra yin daada ehn yesi re ati je ati mu niyan nba ki nti e o ba ti re ni o gbe lo nu lo lo loki okun adura ti e ti gba gbogbo eyin ko fi pa ba mi se kini yen ohun awon yen ora aye re omo olomo ti nwa bi otutu ti o ba si o ti ra kon ti enu e ma tara yin je ehn fe bole ma dodo awon onjibiti ponu won advice ni o lede kukuru ile ejo ni daniel daga o jebi fodi eyi ejo ma lo o ejo ma lo jeje re ko ma lo o e wa ma wo nkan o iko mode fk oju ese won ti ti ateranse daniel daga our reliable defender oh yeah, you are free to come and play for us again, yo. After you have been charged and acquitted. Hey, I'm away, Bobuku. So, let the kukuru. Mode FK, sini come and pada bo. Come and bo, ninu iko wan. Kwa wa ma te, si waju ni nisa iri jure. Le yin gba ti li e jo ti ni ko jebi. Ibi ora de du. Ni jo ni wala wo, mari ni anwi o. Bang ba li e jo ni o jebi ba yi. Mwani oma pada bo. Lede kukuru. Eyin, abada ni e daga dupe. Tori gbe ko wopo nu awon tiru e ma sele si ti a ma pada yan yo anu lori gba o olodun ti a fun ni second chance bayi o ma san so ru e soro ma ati wa gba bolu mi na to wa loke okun ojo odo eyin a mo pe ara o bere para ba ti bere advice ti mo le fun onu o ilo le egbon ma wole lati Naija eh eh o si pe o a ma po ofowo leta eh o ba gbo mo wole lati Naija boyo se meta ni o lo pelu re o mo po ofowo leta eh eh bo se je e ma rerin iwo ma rerin ti o wa seju won ba kari aje lo okay dey play e ja roju aja ka lo pa akade baba de e bariba si Ronaldo si gogongo siu oju oja a ba toju oja de ka wo nto sele moju lo won ti se ka fun kan moju o omo oru la se ka eni o foju mama si oni lo lara re igoburuku yi again re ayala bicycle loju omo jawo jawo igo loju omo odaran kini ka ti peru ugo eleyi okay e ja roju oja kade aku kale
1: ara so ya nigba ti won gbo je kan mo latenu top striker
2: lagilu fm
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
4: Wait!
5: My love, what did happen?
4: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are they? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
5: CDK?
6: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CDK.
4: So all those things don't already dey house?
6: Abba, since last month.
4: Ah, pastor, continue the wedding.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
8: CDK. Pay small, small. Live big, big.
9: Gbogbo ọmọ ológun pàtẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
10: Ṣèmi nítorí ògo ni o.
9: Ìdíre èyí tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀ tó ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lẹ́yà Ọ̀túnmọ̀lẹ̀ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòyì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò débà ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabez inú ìwé mímọ́ àgbọ̀ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé lọ́lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú olúwa Reverend P.F. owó àti Reverend C.C. òwò wa tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
11: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
12: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
13: Ìwọ náà kò ojúmọ́.
12: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
13: Ó dáná, sọ ká gbọ́.
12: Àbí.
11: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣẹjú bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyàn sán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
14: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntọ́. Alidaya Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Alidaya ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kánmọ́nkíá kí wọ́n fò kọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Alidaya. Wípé ìdẹ̀kùn alálàájì a ò mú ní kékeré lọ́dọ̀ tiwa. Ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram. Oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè. Tìyára sí gbogbo àwọn àyè tó yẹ. Tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Alidaya Hajj and Umrah Services ní number 2 Adedimu Shopping Complex opposite Bufas Filling Station Iwo Road Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Alidaya Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọdí ẹdí ẹ wà lọ́dọ̀ wa. Tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Alidaya Hajj and Umrah Services. Ajì ìrọ̀rùn ni tiwa bíní láì tààlà.
15: Òmìnira kò fi ọwọ́ ta.
16: Ohun gbogbo ti gbówó lórí báyìí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà $500 kò ká nǹkan kan láti rà mọ́.

owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín kí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣe gbogbo ènìyàn mú kewé wá

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé MFA. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Bàbá ẹni bálá ọ̀la kìíyá kankan ni wọ́n wí. Ló fi jẹ́ pé lọ́pọ̀ ọ̀gbà gbogbo ẹni tí ọba mọbi ti ẹgbẹ́ ẹgbẹ́ ńlá orí wàhálà ni wọ́n wà nígbà gbogbo láti wá fi kọ́kọ́rọ́ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ sílẹ̀kùn ọ̀la. Kanta Inflation Wealth Summit ni kó o máa bọ̀. Oh yes, whether you're a business owner, civil servant, entrepreneur, student or investor, the Kanta Inflation Wealth Summit is actually for you. During which you shall be taken through the nitty-gritty of using your smartphone to be making money through AI. Stop wasting your data. Your Android phone can generate income for you. Láfi ní o máa bọ̀ ní Sátidé yìí kó darapọ̀ mọ́ wa ní Homeland Foodies àgọ́ Taylor ó du ọ̀nà Ìbàdàn. Kí wọn náà gbọ́ bí àwọn ọlọ́gbọ́n ayé ṣe ń borí ẹja mú tí wọ́n fi smartphone ọwọ́ wọn pa wúsàkù ara wọn nípasẹ̀ AI tools lórí fóònù ẹ and build extra or full-time income while you create the life you want. Remember, Homeland Foodies àgọ́ Taylor ó du ọ̀nà Ìbàdàn is the venue and participation is free. For inquiries, please call 080-6088-1065 and this Saturday is the date. By 11 a.m. Do not be left out.
2: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbà ná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Ń dùn wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì lágẹ̀lú rẹ̀ lágẹ̀lú 96.7 FM òkè gajò kele fọ́lọ́fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Bóyá jẹ́ kẹ́mọ̀ lè tòrò yin eré ìdárayá. Eléyìí tó dùn ti gbogbo nǹkan tó bá igbá yín sẹ̀dá pọ̀ mọ́wọ́ eléwo 1500 níbi kíbi káàkiri àgbáńlá ayé ẹlọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì lágẹ̀lú 96.7 FM. Lórí jẹ́ kẹ́mọ̀ fan family àwà ń bẹ̀ tọ́ mọ́lẹ̀ rokoso. Lórí TikTok at Top Striker 100. Ẹ follow, ẹ share, ẹ like. Oya let's go there. Ébàrìbà káṣẹ́ we go again. Láàárọ̀ yìí ẹnìkan máa gbé 500,000 lọ. 500,000 500,000 naira 500,000 naira láàárọ̀ ẹnìkan dondo. Tọ́rọ owó tá a pín láàárọ̀ yìí bí 1.9 million naira ni. Bí 1.9 orí 50-50k láti bẹ̀rẹ̀ bọ́sórí 100k a gbàbẹ̀ bọ́sórí 150k orí 200,000 bọ́sí 250,000 naira kájọ wá parí ẹ̀ àfẹnú ẹ̀ gúnlẹ̀ sí orí 500,000 naira 500,000 ìwọ lọ́kàn láàárọ̀ yìí gbogbo tíkẹ́ẹ̀tì rẹ látijọ́ Monday yẹn gbogbo rẹ̀ pátápátá ló máa wà eligible mọ́ gọra rẹ o. Gbogbo tíkẹ́ẹ̀tì ẹ̀ ń tọ́kẹ̀sẹ̀ ni gbé try láti activate ẹ̀ play lẹ́ni wá mọ̀ gbọ́ bónọ́ọ̀sì tèmi o. Bónọ́ọ̀sì tèmi play 3 ticket get 30 ticket ń lọ o. Ébàrìbà Adédèjì ó da kiní yẹn Money Gun ni star 347 star 1004 star 2 #ni ó gbé ọdẹ.

0: ti send the code yen won gbe wa gbe ticket melo lo fe ra bo ba je mi ni wo ko le rorun ve mi ati e 33 o tu gbe love adedeji olohun o ni fe yin na to ba ti 33 oni beta lo ti te yen to ba ti a 33 yen yo o wa send e yo tu da message pada wa fun o wi pe Hey, tikas, money gone, pe money gone, ranse la aro yi ni o. Hey, ese o. Olorun o ma wa pelu yin. Ta ba ti da message yen pada fun e. Yo bere igbese transfer lo fe se ni. Se transfer lo fe se. Abi SSD code. Iwo te wan transfer lo ma gbe wa. To ba ti a gbe transfer yen wa bayi. To ba ti te Yo wa send the code, yo send the bank details ye to ti ra ticket re. Sorry bank details to ba send this yen. Iwo lo ni laarin ogba seju si ogoji seju. Bo wo ba wa lori bank app we o le se direct. Bi o ba wa sowo nbe, mu lo sodo awon oni POS. Won bo se sibe. Iwo kede be pe banks owo re e ba nra ticket lori bank yi. O ba ti fun an lowo, ti an ba o se si bank yen. Oju ese ni message yo dan lori phone e pe o ti wa eligible bo se je niyan lagba be yen o bi o ada ye ti mo wa se bi o ba yi o pe number yi 020 1330 6194 020 1330 6194 tabi 090 260 6314 WhatsApp ni o le pe won WhatsApp call tabi ko chat won 090 260 6314 Play 3 tickets, get 30 tickets. 500,000 and half a million yen. Won lo ni laaro yi so ri jo teyan ba je irewesi okan o ma ba yan o eyan le yin oni gba o ateyan di meta mo gora are o mo relent mo wararo o ri po gbe gba ope laaro yi okan wa na lati bi ojo melo kan to tin dajo oni to wa tun kan o mo dagun la o o pe mo wi be o oje bo se lohun oje lapa be yen o ya papapa lati be ifi gagbaga laarin olede Portugal ati olede ti Croatia awon alaye kan be nbe ti mo fe ka tan mo le si laaro yi tori opolopo awuyewuye ti nbe nbe eyin ko yi opolopo oye eje yanju re laaro yi eje yanju re eje yanju e aku ojumo gbe ni ti jani oloko dana
1: akojumo atokun akojumo gbe yan arale
0: bake na gbe ni atude olateju
2: akojumo atokun akojumo gbe arale
0: eyin dadi aka akojumo
3: Nkan ti abi wa si mama ni Yusuf akun re baba kila pa mo ke ti o ka kan gba laye pe aku bere sele ni aku nraje mo opolopo jima la se lo ke pe
1: eje ba da nkan bo kini
0: mo ti so mo pe joto ba ti dan ori bayi ma de fila so ti gbo olohun ni ba nkan re je awon eyan ori ran daada mi yen mi satellite ni so jump to your lawn next time you need it clock in case of next time so bo se je ni ma wi kankan
1: eyan le awa ta sumo won bi bo se jina seyin lo ko boju ni ngun mi
0: so bo se je ni ori la lo to ori la babo aba fo sale tori gba tori ngbe ni
1: bo sawa
0: sawa sugbon ori eleyi ni isin ni
1: o da ke won fi pe oni abo
0: e ka yan ma bi
1: ke yan mi fi ni elomi la
0: ma fori e ni elomi la so ti go bayi bo se je ni e lapa be
2: lejoru ojo ti lo lejoru
0: ifi gagbaga laarin o le de Croatia ati Portugal mo fe ka koko be ni bi issue to waye lori second goal Croatia ti won disallow opolopo n complain pe ese ti an fi le mu yen ni offside yi gankan mo fe ka tan mo le si
3: lapodo temi mi ro pe ball to lift yen ki ori omo ile to kan seyin yen ko to kan yen ka lori yen ba kan yen ko ba wa hun oburu yen se kan o ti di pon lo se final pass ko ri yen to kan en to wo pade pass yen le apa sale o ti wa ni offside so la pona te mi offside so wa correct lati mo ni offside
1: ta ba ni ka wo nkan ti won lo je wo o na ni intention Renato Vega ile ti ball ba lo last yen agba ball lo wo eyin fun ile ti Portugal pe bo to wa se to ba lori yen so mo kan seyin ni
0: intentionally
1: se intentionally ni to ba je pe intentionally ni won ba pe meji to je agbábọ̀lù alátakò tí wọ́n ti yọjú lọ tán ti wà offside automatically tó bá ti jẹ́ pé ó mọ̀ọ́mọ́ kan sẹ́yìn ni ó ti hàn àwọn méjèèjì tán yanyan yíwọ̀n bá di méjì lọ ó ti di back pass ṣùgbọ́n tá a bá ní ká wo bọ́ọ̀ yẹn ti kan ṣe pé Ivan Perisic lọ́kọ́ ṣe bọ́ọ̀ sínú box bọ́ọ̀ yẹn ti kan Matamovic ó ti kan so bí yẹn ṣe bẹ̀rẹ̀ orí báyìí wọ́n ka bọ́ọ̀ yẹn ní deflection pé kì í ṣe straight láti ọ̀dọ̀ Ivan Perisic ó ti deflect ó ti jẹ́ kí bọ́ọ̀ yẹn ti jẹ́ kó di tí ò fẹ́ fi bọ́ọ̀ ṣe
0: so reason tó ṣe kò
1: máa mọ̀
2: nǹkan tó rí tó fi jẹ́ kó rí sọ́ọ̀ tí
0: ọ̀sáìtì náà. láfikún torí pé ọ̀pọ̀lọpọ̀ sẹ́rí fúbọ̀ ó máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní agil pé sẹ́rí ń tà ń sọ yìí ọ̀rọ̀ fúbọ̀ pẹ̀lú òfin ni lóòótọ́ àsọ yìí pé wọ́n máa ń wà 100% right o ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ó rí tó jẹ́ pé with rules and regulations àlàyé yẹn kò nílò kéèyàn agil ṣùgbọ́n interest tọ́pọ̀lọpọ̀ ní inú àwọn agbábọ́ọ̀lù kan àbí tíìmù kan kò ní jẹ́ kó ríran rí òkodoro tí ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àlàyé táwọn analyst sọ̀làyé bọ́ọ̀ yẹn offside ni ṣé rí gbà tí wọ́n kọ́ gbá bọ́ọ̀ yẹn lókè ẹni tó hàn fún yẹn ò sí offside ẹni tó padà hàn fún yẹn kò sí ní offside by the time tí bọ́ọ̀ yẹn ń bọ̀ kaníkò kan ṣé irun ni o irun player croatia ló kan ṣùgbọ́n bọ́ọ̀ yẹn wà sensitive gan bọ́ọ̀ yẹn fún ẹ mọ̀ pé aṣọ before kí wọ́n kọ̀ tó bẹ̀rẹ̀ yìí pé bọ́ọ̀ yẹn wà highly sensitive due to modern technology tán fi ṣe bọ́ọ̀ yẹn tí nǹkan kan kínkín ní báyìí kágbà kan yóò reflect pé nǹkan kan kan kínní yìí kó tó débi tí ń lọ báyìí so by the time tí bọ́ọ̀ yẹn gbéra tó ń bọ̀ orí tí ọmọ orílẹ̀-èdè croatia yẹn tó gbé sókè orí gangan kọ́ irun ẹ̀ ló kan irun ẹ̀ tó kan yẹn by the time tí wọ́n fi kan yẹn tó wá padà bọ́ sórí vega yẹn jẹ́ tiẹ̀ tóun bẹ̀rẹ̀ orí o ti hofu
3: ẹni tó wà lẹ́yìn tó já gbábọ́ọ̀lù ilé
0: tó já gbábọ́ọ̀lù croatia o ti padà wọ́ọ̀fù ẹ̀ kálórì tiẹ̀ ò kan kálórì rẹ̀ ò wulẹ̀ kan gan kálórì rẹ̀ ò kan nínú ọba kan tí ọba kan rárá bó ṣe bá fẹ́ gà yẹn dókè ṣe intentional o kò ń hofu kò ní sí offside nbẹ torí pé kò sí ní hofu ngbà tí bọ́ọ̀ yẹn gbéra but by time tí bọ́ọ̀ yẹn ti kọ́kọ́ dé bòmíì tó tún wá jẹ́ pé ọmọ orílẹ̀-èdè croatia ni bòmíì tó dé ìyẹn ti padà wà ní offside ó ti kúrò ní pé ibi tí wọ́n ti gba ni ti ń bọ̀ direct ó ti sọlẹ̀ síbì kan kó tó wá tún gbéra lọ sí bòmíì bàtà tí ó fi gbéra lọ bòmíì ẹni tó jẹ́ ò sí ní offside tẹ́lẹ̀ ti padà wà ní offside so àṣírí tó wà ń bẹ̀ nìyẹn torí ẹyin wọ́n rí igi ẹ̀ ni wọ́n sọ̀pọ̀ wọn ọ̀fẹ́ kí portugal já ni nǹkan ni bọ́ọ̀lù ní òfin àti ìlànà tí wọ́n ń gbà ìwọ ni ọlọ́ọ̀sẹ̀ wádìí do your research very very well ṣe ti gbọ́ báyìí bó ṣe jẹ́nu ẹja wo ìfigagbága yẹn gangan torí nìsín portugal spain ni ọlọ́ pàdé ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ monday nìyẹn alẹ́ monday ni ìfigagbága wọn ọ̀rọ̀ monday nìyẹn ṣùgbọ́n ẹja wo ìfigagbága àná yẹn gangan portugal yẹn sáàlè ní wọ́n deserve winning yẹn àbí wọ́n fortunate
2: lápá ọ̀dọ̀ ti tèmi mi lè sọ wípé wọn deserve bẹ́ẹ̀ mi ṣe rò pé ó ṣe yẹ kó lọ látàrí pé olùkọ́ ni yẹn gan àwọn àkùdé díẹ̀ wà lára torí tó bá pé wọn padà náà ìfigagbága yẹn ni substitution tó ṣe lánàá àkùdé burúkú wà nínú ẹ gan bẹ́ẹ̀ ni so látàrí pé tabawo
0: bọ́n ṣe fẹ́ gbà tó yọ àbí
2: tabawo bọ́n ṣe fẹ́ gbà ìfigagbága yẹn croatia náà ti ṣiṣẹ́ lé lórí pé wọ́n máa dominate àwọn ni but ibi tí wọ́n ti kọ́kọ́ lack àkùdé ni wípé àwọn ẹgbẹ́ méjèèjì tí wọ́n lò lánàá neto àti
0: liao
2: yẹn ò tètè wọ inú ìfigagbága yẹn ní gbogbo first half yẹn so kò jẹ́ kí ẹgbẹ́ tó ń wà yẹn kó ráyè operate gbogbo nǹkan táwọn fìtí àfẹ́ ṣe àti nevis wọn ráyè rí ṣe so gbogbo
0: liao ló àfẹ́ tí wọn
2: òun lọ́kọ̀ àfẹ́
0: tí wọn okay nípa ẹ̀tọ́ torí àkókò
3: atọ́kùn tèmi wá ti wọ dáadáa rí pé ikọ̀ croatia fi ṣe dáadáa jù lánàá lápọ̀dọ̀ tèmi torí pé tabawo ìsọwọ́ gbàbọ̀ wọn lánàá wọ́n ní identity
0: àwọn ti ní plan
3: pé dominate láfẹ́ dominate direct football
0: làwa fẹ́ gbà 2-3 players kàdé ètí yín kàfi nǹkan ṣe yín
3: tabadẹ̀ wo dáadáa lánàá wọ́n ní 22 touches nínú box yín
0: Portugal.
3: Nígbà tí Portugal gan ní 19 touches nínú box 81.
0: That's why the fact that dominate.
3: So
0: àwọn domination back pass yìí tìtaka láàrin ilé wa. Fintia gan náà PSG ní fi ń bojú jàre.
3: So tàbá wò dáadáa rí i pé Fintia fúnra rẹ̀ náà ò ṣe dáadáa.
0: Iná mọ̀ ń sọ pé PSG ní fi ń bojú.
3: Wọ́n ní link up sáwọn tó wà níwájú dáadáa.
0: Ní àwọn bọ́ọ̀ PSG ní fi ń bojú.
3: Èmi lápọ̀dọ̀ tèmi o.
0: Kọ́gẹ́rẹ́ àwọn
3: Sọ́tàn target mẹ́fà ní Croatia nígbà táwọn ní mẹ́ta. Ọ̀nà yẹn jìn síra wọn tó bá sọ pé wọ́n borí wọ́n jalè wín ní lánàá ni lápọ̀dọ̀ tèmi. Wọ́n jalè. Wọ́n jí wín ní ìtàn náà.
4: Ṣé lápọ̀dọ̀ tèmi tábáníkà wo ìṣèjọba ga order start ọ̀pọ̀lọpọ̀ máa wòye pé tíìmù tó bá ti dominate ló gbá bọ̀ ìyẹn kọ́ láǹsọ̀ àwọn start kan wà tó jẹ́ kò mú òkun ìfigabága tó yàtọ̀ sí pé 70-30 ball possession 60-40 ìyẹn kọ́ ni
0: kíní
4: ẹni tó ta ló ní
0: gbọ́bẹ́bẹ́
4: àwọn gbábọ̀ dáadáa ta ló èèmù àti
0: pé
4: èmi fẹ́ nà ọ́
0: èmi fẹ́ borí
4: ìyẹn gangan ni
3: asọ́lé
4: ìyẹn gangan ni
0: kíní asọ́lé portugal
4: yugo costa tabanika wo àwọn fitia àti joao neves tí wọ́n meet up nǹkan gbanú kọ psg lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá ní mifida in ti tí mo bá níwájú máa fún mifida confidence àti play for, forward pass
0: àti
4: gbá bọ́ọ̀sì iwájú
0: pé
4: bá a gbá fún náà nísìnyí le fi ti PSG kó síwájú yẹn ó máa fún yọ confidence àti gún bọ́ọ̀sì iwájú
0: pé ẹni tí ń bá ṣe ń bọ́ mọ̀
4: pé àwọn
0: ẹrù kú wà bẹ́ẹ̀ yọ ṣàtúnṣe bí
4: ọ̀gá ti dọ́nẹ́ tó tó ẹgbẹ́ ara tiẹ̀ ní mọ́gé àbí rafael yá tó ẹ pé bọ́ọ̀ kan
0: báyìí
4: yóò so gbogbo nkan tí àwọn joao neves ń ṣe yẹn kò sí ẹni tó lè gbéṣẹ wọn yọ ni làwọn náà ṣe ń keep possession pé
0: ẹjẹ àwẹ ń tọ da àtẹyẹnyẹ ká fún wọn
4: so nkan tó affect game tiwọn nìyẹn.
0: Ọ̀dà kò burú ẹyin torí àkókò wa sẹ́ẹ̀rí tó bá di lọ́sàn-án àwọn ìfigagbága tó kù lẹ́ni lálẹ́ ní àṣọ àwọn ẹtí ẹgbà lánàá yẹn náà a tó sọ àwọn kọ̀ọ̀kan ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kábó fàdé ni o. Èwo ni lálẹ́ iná lálẹ́ aago mẹ́jọ nígbọ́ australia egypt argentina cabo verde àtàwọn tó kù àmẹnubà tó bá da aago méjìlá bí nǹkan ṣe rí nìyẹn o lápá abẹyẹ ẹ bàríbà
5: 96.7
0: ó dé padà. Akú ojúmọ́ ọkù dédé wò yìí orúkọ yín àti ilé iṣẹ́ tẹ̀ ń sojú orúkọ yín ní kíkún táwọn olólùfẹ́ máa ń fẹ́ràn gangan láti gbọ́.
6: Akú ojúmọ́ o ẹ káàárọ̀ gbogbo ara lé orúkọ mi ni olódodo kẹ́hìndé christiana olóko dáná.
0: Ságbà ó serious ó fẹ́ wo bó ṣe fẹ́ sọ ṣùgbọ́n mo like ẹ ó bójú rẹ̀ jẹ́ chop knuckle chop knuckle.
6: Jẹ́ síbẹ̀
0: ó bójú ẹ̀jẹ̀ láàárọ̀ yìí. Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ rí i pé àárọ̀ yìí ó tutù dáadáa ojú ẹ̀ náà tutù ká wá bọ́ sórí ń tà bá wa gẹ̀gẹ̀gẹ̀ sídìkẹ̀ àwítúwí asán ò sí mọ́ lórí ọ̀rọ̀ sídìkẹ̀ àdúpẹ́ fọlọ́run pé sídìkẹ̀ ti di igi àràbà tí apá ò lè ká mọ́ ọkẹ̀ jẹ́ yí pé ojoojúmọ́ ni èrò ń pọ̀ sí i pé ẹjẹ́ mi náà gbọ́ bí wọn bá explain fẹ́ lómi pé bí sídìkẹ̀ ṣe wọn pírètì rẹ ó lè mọ iye tó so wọn wà ní pé tó bá fi fàìdé ọ gbọ́ àlàyé yẹn mo wá fẹ́ ká tó sọ fáǹfààní àwọn tí ó gbọ́ fún ìgbà àkọ́kọ́ sídìkẹ̀ kí ni sídìkẹ̀ ń ṣe gẹ́gẹ́
6: báwọn tí ò gbọ́ rí ẹ báwọn tó pé kí gangan náà ṣe ní sídìkẹ̀ ní sídìkẹ̀ lè ra home appliances gadgets electronics phone laptop tv washing machine sewing machine ẹ̀rọ ọlọ́ta wedding àwọn kan tá ń lò nínú ilé irinṣẹ́ kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé kankan 0% interest iye tó dẹ̀ tó ń ta lọ́jà náà tún ni máa bá ní sídìkẹ̀ app ẹ tún máa wá gba ọjà yín kó tó di pé ẹ parí owó yín sólì tẹ fẹ́ fi lọ fi kó ra ac lódìdí ní lọ́jà yẹn tẹ̀lé fẹ́ ra ac ẹ fẹ́ ra tv ẹ máa bọ̀ ní sídìkẹ̀ kẹ́kọ̀ọ́ mú bí i 2 month plan kẹ́ place order fún tv àti ac yín
0: papọ̀
6: kẹ́dẹ̀ gbà ní midpoint payment plan ní ẹ bá ti san half buy ẹ gba ọjà yín next month kẹ complete payment yẹn fún 2 months so àwọn kan tí ẹnu ń jẹ cdk ò ta àdẹ tabata àta aṣọ bọ̀ yín fẹ́ ra àwọn kan tàti dárúkọ yìí ní abẹ́ fẹ́ ra ọ̀kadà ẹ fẹ́ ra mattress gas burner ẹ fẹ́ ra solar freezer solar inverter ó wà ní cdk ẹ tí yín kàn ní pé kẹ download app cdk ẹ cd care lè fi máa download app yẹn torí àta ọjà ní ọ́fíìsì wa tẹ́wọ́ sì download app bá yẹn máa láǹfààní láti rí àwọn nǹkan tí à ń tà ní orí app ó dẹ̀ tó wá rọrùn sísanwó ẹ̀ rọrùn gan ẹ lè san ní oṣooṣù àbẹ́yìntẹ́ pé ọ̀sẹ̀sẹ̀ lẹ̀ ń rí owó yín
0: ẹ lè san ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹnìkan bẹ̀rẹ̀ pé ṣé ps game wà ń bẹ̀.
6: one
0: be PS one be
6: PS one be no one be iPhone one be Samsung orisisi phone lo one be
0: awon nkan te yan oba wa ri nbe
6: be ni
0: to si ni fe la to fe ra
6: to de pe awon ko ti an ta yi ni aso si onje o panu ko
0: le e ti so onje o ti e se ya nkan ko
6: ni section kan ni ori app yen te si ma send link e si won kan get link
0: e lo get nkan yen te fe yen sugba te ri
6: lori app
0: e ke send e si link yen
6: kese le se oni bi ori space ni space yen ehe
0: abayin
6: get e de ti ma san na die die na le ti ma san we na so e le san wo yin ni osu abi ose bi mo se nso bi eyin wo pe ke o by Christmas December ni sin e fe gba oja yin e mu 12 month plan so by December by am deliver oja yin fun yin abi en fe ko lo sile yin so te ba ti san wo yin de ilaji installment plan te ba mu o la ma deliver be te fe bere lati ni time yi be o ma gba oje ni December to ba mu bi 12 months ba yen e fe ra okada ni o e fe ra moto ni o e fe ra maruwa ke de ma san we die de license interest to ye tun ta loja na le ma ba ni CDK
0: alaye yen gangan niyan sugbon fanfa ni awon to je pe won le fe wa si office yin pe okay se ti e office ta le ti wa bere awon nkan ko
6: ani office ni junction veterinary adetuni ni apata na sisi veterinary yen wa number 64 veterinary junction mokola ni ibadan e le pe wa si 070 7454 3005 070 7454 3005 tapata yen wa ni waju Finrail supermarket e de le pe wa si 070 7460 3911 lekun si 070 7460 3911 e ma gbe pe ke ma sanwo se ni personal account ogun nkan te fe se patapata ori app CDK le ti ma se
0: ma sanwo fe ni gaga won o ni WhatsApp group o CDK o ni WhatsApp group o ngba ma mo ma ja won gbe omo ra Oscar ma pa lori ero aye lujara o asiri yen lo ti gbo yen bo se je le se gbo yen lati CDK oruko yin ni kikun le kan si tawo eyan feran daada
6: oruko mi ni kikun atele ton feran daada oloko dana then olodide kende Christiana e ti mo ko foruko si
0: o tun fi si number 1

0: ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o
1: adúpẹ́
2: ṣe ẹ gún kò gún bẹ̀rí ni
0: orí
2: tọkọtaya
0: aṣọ yín aṣọ ganan lẹ mọ
1: àjọ múra wa láti lé ni èmi àtọlọ́lùfẹ́ mi ọ̀wọ́n
0: ìta ló sùn ìta lẹ́wà
1: yẹ ìbọn wálé o kò wá dójú tẹ̀lẹ́ gan o ìgbẹ̀yìn wa ń bọ̀ wá dá
2: tọ́ bá ń gbọ́ yẹmí wàásù
1: ìmọ̀ẹ́lọ́pàá lílé olólùfẹ́ mi wíṣẹ́ olólùfẹ́ mi ọmọ bàbá àkílápá
0: alákà
2: alákà
1: wa olólùfẹ́ ni bàbá alákàrà tẹ̀kọ́ tẹ̀yìn bọ̀ wálé o kò wá dójú tẹ̀lẹ́ gan o
2: ọkọ̀ sí akọ̀gbẹ̀rẹ̀ bí ẹni tọ̀
0: wa ti ni yan dalẹ iwo si a duro be ope ti namu iwo na ogbe iwo e wo yin bi afi
2: temi to ko na so re si yawo
3: o tin dalẹ already
0: iwo awon bi a se lo na iwo e wo yin bi afi mu ni
3: mo tin jo ori mo tin jo mo
1: yin ife yi a dalẹ
2: ife to ti bo senu oko ife to ti
1: mo po ba microphone je
2: o ife to ti
1: iwo re
2: ife e
0: wa na
2: ara fe fe yin enu
0: e bi wa na o mo rin wa ni
2: abi
1: ti
2: o wa sori kankan ni ah
0: se wo olorin kankan
1: ni olorun orin ni
2: ọ̀rọ̀ ìfẹ́
0: àdẹ̀tẹ̀lélẹ̀
2: ìfẹ́ ló mẹ́rìnyàn méjì gbénú ilé
1: ìfẹ́ ló mú mi ẹ̀lẹ́
2: ìdó
0: so dọ́dọ̀ rí ni
2: kò ní lọ bó ebi ìṣúrò èèyàn bá wà lèèyàn máa
1: lọ. Bíbà olóyè ò bá sí nílé
0: àmọ́
2: wà.
0: Tí bàbá olóyè bá
1: ti jáde
3: bàbá jáde
0: ìyá
3: máa lọ lé.
0: Wọ́n máa lọ
2: lé. Ẹyin ẹyẹ bàbá olóyè èmi ò sí bẹ́ẹ̀ o.
0: Nice one.
3: Kẹrin lèmi.
1: O ti kúrò lẹ́ẹ̀kẹfà máyẹ̀ ni.
0: Máyẹ̀
1: máyẹ̀ ni.
0: Nice one.
3: Tí máyẹ̀ bá kúrò lé èmi tí ń yẹ̀ máa wọ̀
0: lé.
2: Wàlá ìwò wọ́n kọ̀kọ́ tẹ ifá lórí rẹ̀
0: ejò ipa tí o gúnlé sórí ìdíkà ń dùn mẹ́ fún ọ ní ilé o sì léèyàn
2: àṣẹbọ́ níwọ̀
3: mo lọ́lọ́ mo sì ní
1: ọ́ ẹ̀mí
2: olólo kò dáná
0: kí n dá sí wàhálà ìwò
2: ọ̀rọ̀ tí ò ní yẹjú tán
0: nígbà tẹ́mi ọ̀kọjá ìyára mi
2: ccv mu ni o bí wọ́n bá ti pè ọ ní police station àbí dss gé ẹjọ́ is that mr ọlọ́wálé amzati
0: in
2: tẹ́ ẹ bá ń sọ ní oje mọ̀ bóyá ni mí o
0: let me know why you are calling me
2: ọ̀rẹ́ yìí kan wọ́n ní mr wasil danger
0: there is one mr wasil danger
2: orí wọn dábà yìí o wọ́n lọ bá ìyàwó yàwó ń lé ọ pé ìmọ̀ wọn
0: nígbà tí bí èmi ọmọ ìrírí láyé
1: ní ìlú ẹ̀kọ́ kọjá wájú
2: ìlàwọ́ ọmọ bàbá akínlápá lọ́mọ pera ẹ̀
0: ẹ̀yin bóyá kẹ lọ bá bàbá bó ti dákọ̀ bàbá rẹ̀ yẹ
2: ẹ lọ bẹ ẹ
0: wulẹ̀ pé mi
1: ẹ wá bàbá rẹ̀ lọ
3: torí bàbá òbí mọ tí ń dáràn ọmọ tí ń dára ni bàbá bí
2: kí wọ́n nílé ìtọ́ fẹ́ẹ́ báyìí
3: ara ni
2: ara ni
3: mo tó ń dáṣọ ara sí i
2: ọ̀rẹ́ ni
1: fíìmù yóò ṣe rí orí rẹ ti ń dán kólákólá o
0: tí bàbá olóyè bá kó kólẹ̀kẹ̀ bọ̀ lórí
2: orí yóò dàbí ìgbà tí wọ́n tẹ fábẹ́ ni
0: wàhálà
2: owó fọ́nrán kan tó ti pẹ́ báyìí jẹ́wọ̀n tí bóyá tiẹ̀ ló fẹ́ sóògùn fún ni tó ní ojú òkò tó ti bá fa orí ẹ̀ ọwọ́ amú kìíní bẹ́ẹ̀lì wọ́n wá ń fọwọ́ gba lórí pé kàtí mọ́tì pàtì kàtí mayimayi ó ní ọmọ sọ́tẹ̀ lé o níwọ̀n ń pè fọ́nrán pé kí lóde tó fẹ́ bá mi

0: àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Assalamu alaikum. Wọ́n ní bẹ́rù bá dúpẹ́ orí àná yóò gbà mí rẹpẹtẹ ni. Èrèdí ẹ̀rẹ́ tí gbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Pilgrim Welfare Board ṣe ń fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run ọba àlá fún tàṣeyọrí Hajj 2026. Bákan náà la tún ránṣẹ́ ìdúpẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Ẹnjiníà Olúwaṣẹ̀yẹ Abiodun Mákindé FNSC fún tàtìlẹyìn tó gbọ̀ngbọ́n tí wọ́n ṣe fún wa tó fi mọ́ gbogbo alájọṣe pátápátá. Ẹ ṣe àmọ́lóore, Ọlọ́run ọba òní dùn wá ńlá dá ẹ̀. Bá ṣe wá ń dúpẹ́, la ṣe wá nuka tún kéde wípé ètò Hajj 2027 ti bẹ̀rẹ̀ báyìí. Gbogbo àwọn tó ń sanwó díẹ̀ díẹ̀ àti gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027 ìparí oṣù kẹsàn-án September 2026 ni gbogbo pínpín pé ó wá sópin o. A jẹ́ pé gbogbo ẹni tí ó bá wa ṣe Hajj 2027 ẹ tètè gbé apá báyìí kẹ yọjú sọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ Hajj Camp Olodo Ìbàdàn tàbí kẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number yìí. WhatsApp message ni kì í ṣe pínpín o 0913806 4502 kó tó di parí oṣù September pẹ̀lú ògùn Ọlọ́run ọba àjọṣe Hajj 2027 ni bíndínláì tààlà.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Lagilu FM 96.7.
4: Ẹ̀dọ̀ kí

0: ti eyin eyan ara ore malabi ati ojulumo tin be pelu wa splash fm pe odun mo kan dilogun to tin gbohun safefe ni ipile oyo o tun wa se regi pelu ayeye ojo abi odun meta diladorun 87th birthday ti ekeni olubadan ti lebadan oba murtala adebayo akade mfa ewa gbo ayeye ojo abi oni beji yo ma waye lojo segun tuesday ojo kokolelogun osu keje odun 2026 pelu idanileko olododun ta ma nse literature doll to n be ninu ogba fasiti lebadan akori danileko ni ipenije eto abo to n gbenu soke ati ona abayo lati akata awon ti oro gberu gbagbagba oludanileko ojo na ma je oge agba to ti feyinti lenu ilese olopa to ti jiyan jimi to mo nipa iwasi odaran alaga ojo na ni ogbeni biodun ladipo to je osise fenisi lenu ilese ologun lorilede america emagbagbe ojo tuesday ojo kọkànlélógún oṣù kejì ọdún 2026 ni trincher doll nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ ìwọlé ìwọlé o splash fm bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀ wúrẹ́.
1: Oreda isoku isegun oreda iya wa iya baba wa iya agba wa omo babirin maria ayandola oladejo egbe igbe aye to se muyangan nitori pe eje asegun iya obonila lati ilu lanlate omo babirin maria ayandola emi gigun yin loje ibukun fomo yin oba sunday bolawaye oladejo orila lati ilu lanlate be si ni awo omo yoku na omo saferi oye yin báyìí ni ayẹyẹ ìṣèdágbére ìyáwá ó wáyé nínú làǹlátẹ̀ ọmọ ọbabìnrin maria ayandola ọládẹjọ ó ṣe lọ ní ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ kẹta oṣù kejì ọdún yìí lórí àṣálẹ́ onígbàgbọ́ ó wáyé ní gbàgede ààfin ọjàba nílùú làǹlátẹ̀ ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹrin oṣù kejì ọdún yìí ní ètò ìsìnkú ó wáyé nílé ìjọsìn onítẹ̀bọmi àkọ́kọ́ First Baptist Church làǹlátẹ̀ laago mẹ́wọ̀ òwúrọ̀ tí ètò wẹ̀jẹwẹ̀ mọ́ sì wáyé ní gbàgede New Garage nílùú làǹlátẹ̀ mama wa won sunre o
2: CAC òkè ìṣẹ́gun ìgbàlálójú district headquarters ti tẹ́ pẹpẹ ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta three days powerful revival pẹ̀lú àkòrí lórúkọ Jésù in Jesus name ṣèbí àti kọ́ ẹ pé ní orúkọ yìí ni kí gbogbo ẹkún máa wọlé bẹ́ẹ̀ ni gbogbo èdè ń dáwọ́ ìrànwọ́ tí yanu sì ń ṣẹlẹ̀ láti ọjọ́ Monday 6 to Wednesday 8 July 2026 láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ 4:30 PM làgbo fi máa gbóná girigiri Thursday 9 July ni praise night pẹ̀lú àkòrí èmi ó fìyìn fún orúkọ rẹ̀ ọjọ́ Sunday 12 July ni Thanksgiving 45 years founder anniversary ní 10 AM ẹ̀bọ̀ ọlọ́run làkòrí ọ̀pọ̀ àwọn ìrántí ọlọ́run alayè ni ó ṣiṣẹ́ ìránṣẹ́ dábẹ́ pé bàbá wa pastor dr michael fálọ́wọ̀ jp district superintendent pastor fálọ́wọ̀ àdúrà gbẹ̀mí samson pastor ayọ̀ ajẹ́túnmọ̀bí minister lára àwọn olórí ẹ̀mí evangelist ọlánìkẹ́ ọládètì jp evangelist yami david látàbúlẹ̀ títóbi jésù evangelist olúwatọ́yìn fálọ́wọ̀ evangelist adẹ́rọ̀nkẹ́ oyèdèjì pálẹ̀ fitri àti bẹ́ẹ̀ lọ cac òkè ìṣẹ́gun ìgbàlálójú district headquarters wà ní opposite new gbagi market new ife road ibadan olùgbàlejò àgbà chief dr salimon akani ọládètì tẹ́ra pọ̀ mọ́ wa kájọ ṣe ẹ̀rí rẹ̀ dájú lórúkọ jésù
3: lágìlú

0: ebe lo ni lagelu fm ni ke ma gbo
1: on lagelu fm 96.7

0: kó wọn lálùbáríkà ọjọ́ tó
1: ní. Kọ́ni lọ́gbọ́n.
0: Ọjọ́ ìjímọ̀ olóyin.
1: Ìgbà wọ ètò yẹn ò ní.
0: Ọ̀nà àwọn ọjọ́ tó lágbára lórí.
1: Aláwùrọ̀ kìíní, aláwùmá mi.
0: Ìyá ìní kó ọlọ́run wá fi bí ọlọ́run. Ọlọ́run ọlọ́run
1: ọlọ́run.
0: Ìyákun kó
1: jọ
0: mi àmì kan lórí ọmọ mi ń sun ẹkún lórí iṣẹ́ wọn tó ti fẹ́ dìṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà tí gbàtàǹgbà tó fi ń ta kálukú lẹ́sẹ̀ ọba tó jẹ́ ọlọ́run láàrin afibẹ̀ọ́ ṣẹ̀bẹ́ nìkọ̀ọ̀kan wa gbòòrò ìtura sí.

0: gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ eléyìí tí mò ń bábọ̀ wẹ́rẹ́ di wẹ́rẹ́.
1: Ọba tó dára ẹ̀ tó fi ra ẹ̀ pamọ́.
0: Ìjọ orúkọ àbáwá ìmáàmù tilẹ̀ Ìbàdàn.
1: Àmọ́ wá ti wà lá.
0: Àti gbogbo àwọn ẹni Ọlọ́run pátápátá.
1: Dásọ́mọ Ọlọ́run tó tún tẹ.
0: Ṣé Jésù Fàdà àbí tó bá wà kó wa bọ̀ ní pápápá?
1: Kò mọ ibi tó pín sí, kò sí irú ẹ̀ níbi kan. Ọlọ́run má jẹ́ ilé pé ọba rèé.

ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: ìpele ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostle ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
1: Two years ago, the biggest radio raffle hit we ever saw.

0: ọlọpọ ẹdá ló ti ń rankàn lórí ipò wọn ó jèrè lórí ìmọ̀ṣe wọn àwọn gan ṣe torí ohun tó ń dojúkọ àwọn ọmọ lóde tòní tí èjẹ́ kò bí ó padà jèrè wọn lọ́jọ́ alẹ́ ti pọ̀ gan
1: àwọn
0: gbọ́dọ̀ dákẹ́ fi kó fi àdúrà àti ìyànjú kó lè jèrè
1: ọmọ
0: ìrìn àjò ayé tiwa gan ti ká lára wa bèrè fún àdúrà lọ́sàn-án àti lóru láì gbọ́dọ̀ sinmi
1: wọ́n tún ní kí ló tọ́jú ọ̀run ọba
0: káyàn mọ́ ó lè bá wá sí ìmúṣẹ
1: ọ̀rọ̀ bí adamọ̀ mo dá wọn lọ́nà tó yàtọ̀
0: àwọn yẹnu ẹ̀dá tó jẹ́ pé ògo àmútọ̀rún wà wọ́n padà mú nǹkan wọn padà
1: ní
0: tí wọn ò ní rí lónú ayé
1: ayé lọ́lọ́.

0: Yes. Ẹ̀tún láǹfààní àti gbẹ́nu sí i. Ṣé wọn náà ti gbìyànjú ẹ̀ wò? O tí ì bá wọn dá sí i. *347*1004*2#. Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. Ìyẹn náà tún lọ fà gan. Play 3 tickets, get 30 tickets. Láàárọ̀ yìí, mo ń wo àwọn èèyàn tí ó jẹ wọ́n lọ bí mẹ́sàn-án níye. Mo ń wo àwọn èèyàn tó máa jẹ láàárọ̀ yìí wọ́n lọ bí mẹ́sàn-án níye. Ako dabole latori 50,000 naira. Ibe la agba soda sori 100,000. From there, ako jasori 150k. Agba gbe so bosori 200,000 naira. Latibe, ama lo sori 250,000 naira. Awa pajwe de. In kameru, le abiru oma wole iwo lo. Àwọn apájú rẹ̀ dé sí 500,000 naira, half a million. Ó tọ́jọ́ méjì jọ mẹ́ta tí wọn náà ti ń gbìyànjú rẹ̀. Yes, ó tọ́jọ́ méjì jọ mẹ́ta tó ti ń gbìyànjú ẹ̀. This is your time. Yes, this is your time. N ò fẹ́ ká sọ̀rọ̀ jù lọ́sàn-án láàárọ̀ yìí, má sọ̀rọ̀ jù pàṣó, má sọ̀rọ̀ jù pàṣó. Ká má bàa dára wa lágara. Play 3 tickets, get 30 tickets. *347*1004*2# ni ó gbé ọ débẹ̀. Bọ́ bá ti sẹ́ndì kóòdù yẹn, wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún ẹ. Níbi mẹ́sẹ̀jì yẹn, wọ́n á bèrè pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́. Ìwọ ti wò pé mẹ́ta oníbẹ̀ta yẹn, ọba ta oníbẹ̀ta 3 lọ́tẹ̀. Tọ́ba ti sẹ́ndì ẹ̀ padà, wọ́n á mú bank details wá fún ọ. Bank details yẹn tí wọ́n bá ti gbé wá fún ọ báyìí, wọ́n ti ọkọ gbé wá fún ẹsẹ̀ transfer lọ́fẹ̀ẹ́sẹ̀ àbí USSD code. Ìwọ tẹ transfer, ọba ti tẹ transfer, wọ́n á wá sẹ́ndì bank details yẹn. Bank yẹn, bọ́ ọba lówó lórí mobile bank rẹ, mobile app bank yẹn, tó bá lówó ń bẹ̀, ìsan náà ò lè jẹ́ láti ibẹ̀. Bọ́ ọba lówó mú káàsì lọ́dọ̀ àwọn ní POS. Bank details yẹn fọ́n sọ pé wọ́n bọ̀ fowó bẹ̀, ojú ẹsẹ̀ lórí mẹ́sẹ̀jì. Ó ti dọbẹ̀ nìyẹn o. *347*1004*2# ni o. Bó ṣe máa jẹ́ nìyẹn, jẹ́ bẹ̀rẹ̀ lórí 50,000 naira láì fọ̀tágbè láì dènà pẹnu. 50k ta ló lówó yìí. 080 lọ́bẹ̀rẹ̀ rẹ̀, ọ parí pẹ̀lú 1966.
1: God bless Nigeria. To copy this tune, press 1.
0: Ẹ̀kárọ̀. Orúkọ àtàdúgbò jẹ́ Wàísà.
1: Akíṣọlá Wọ́sà.
0: Sá.
1: Akíṣọlá.
0: Láti àdúgbò wo sá?
1: Àpàtà.
0: Ìgbà wo lẹ ti ń play cash?
1: Ẹ̀kọ́kọ́ náà ni.
0: Ṣé ẹ ti jẹ rí? Èló lẹ jẹ?
1: 100.
0: Ok. Ọyá ẹ ti jẹ 50,000 naira láàárọ̀ yìí. Ẹ ti jẹ 50,000 naira láàárọ̀ yìí. 50k láàárọ̀ yìí. Ẹ fi sọ̀rọ̀ àjíjà. Wọ́n ó pè yín láìpẹ́ yìí o. Ó yá pápá another 50,000 naira. 080 lọ́bẹ̀rẹ̀ eléyìí náà. Ó parí pẹ̀lú 7143. Another 50,000 naira nìyẹn. Another 50k. Talóni. Another 50k. *347*1004*2#. Play 3 tickets, get 30 tickets. Ó ṣì ń lọ o. Hey. Ok.
1: Hello.
0: Hello, ẹ̀kárọ̀ o.
1: Ẹ̀kárọ̀ sọ.
0: Ìkànnì Lágelú la ti ń pè yín, orúkọ yín àtàdúgbò tẹ Wàísà.
1: Orúkọ mi ni Alini Dàbá Túnde Fatai. Láti agbègbè Odò-ọ̀nà Eléwé.
0: Tọ́ ìgbà wo lẹ ti ń play cash?
1: Láti láti àní o.
0: Ṣé ẹ ti jẹ rí?
1: Mi jẹ rí rárá.
0: Ọyẹ ẹ fi 50,000 iwọ ọ̀kan láàárọ̀ yìí, ẹ fi wọ ọ̀kan láàárọ̀ yìí. Mo ti ní yọ ọ̀kan ẹ̀yìn náà léni, ó ti kàn yín nù.
1: Mo ti cash.
0: Wọ́n pè yín láìpẹ́ yìí o, wọ́n béèrè account details yín.
1: Bó
0: ṣe jẹ́ nìyẹn. Ìyẹn náà tó ti lọ bẹ́yẹn. Ẹ jẹ́ bọ́ sórí 100,000 naira. 100,000 naira. 100,000 naira 080 ló bẹ̀rẹ̀. Ọ parí pẹ̀lú 5426 5426. 080 ló bẹ̀rẹ̀ wọ́n parí pẹ̀lú 5426 ta ló lówó yẹn connect o torí ń lódúró sí gidi yí o connect o not reachable bo bantunpe koma soro iro orin mama sakoba fun re free iro orin mama sakoba fun re free yo sowo lofo ma sowo lofo not reachable 100,000 I delete it akila verse inta verse awa ti gbianju ti a ti pele meji ko ti e nto ti e nje o di mo mo fun ani pe o wa reachable so ko si se ko sai se a se draw mi ese mi ah se mi laye nwi ko lo fa o imi ta se nto gbe ware 080 lo bere re 6978 lo pari e 6978 do pari enu 6978 lo pari e 6978 lo pari e eje awo en to wa nbe 080 ni o bere re 6978 lo pari re 6978 ri number te ni agbo la se je bayi ta lo ni number yi e tu gbe o imi la se yi o gbogbo nti o kan ni o ma re agiu fun hello
1: lawali am sort
0: aku ojuma o o kan yin atadugbo te wa isa
1: abdulka yeni loruko
0: mi mr yeni yeniyan
1: beni
0: adugbo wo le wa yi
1: fodasis
0: gba wo le tin play cash e
1: o ti pe o
0: e ti je dada
1: awon ti je lemi
0: emi ile lo le je
1: 250 kan
0: okay eje e tun ra fi 100,000 e fi wo kan laaro yi o lo fa gan my big name ami ateyin na e ti mo bi a se pe yin a ni le ejo pupo ehn se ati mo bi a se bo won o tun pe yin be iyen ti lo e ja lo sori 150,000 naira 150,000 naira 091 lo bere re 3133 lo pari re 150k 091 lo bere 3133 lo pari re star 347 star 1004 star 2 ash o si gbe ode be o tori ba se n ku o nbi yi a n lo sori 200 ni o ma po ogbo o e kaaro o aku ojumo o ikani lagelu lati n pe yin oruko yin ati adugbo te wa yi ma abi sa ni
2: Ayegun
0: Ọ̀lẹ́yọ̀ ń lẹ́ Ìbàdàn ìgbà wo lẹ́ ti ń

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ níkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájòkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trincher Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin, alleluia. Tijoti láàfin dúpẹ́ lọ́wọ́ Jésù Kristì ló jẹ́ kí tọ́rú ìhó tún bẹ̀ wá láyé nínú ìjọ orí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn kó tó di sẹ́tòdì ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọláwo JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Johnson Mọ́lákíyọ̀ Apostle Moses Solúṣọlá Adéade Father of the Day Honourable Babalọla Mupọ́lá Bobs Honourable Maruf Owolabi Suesue Mayegun Bonija Market Pastor Honourable Adúrà Gbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí Gate of Honour Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti fi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọlọ́kadà pé kó máa gbé tàbí síwájú yìí bọ̀ wá sí Wijem City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ṣe.
2: Lagilu FM 96.7.
3: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà.
4: Kíkí mi ò ní o.
3: Ẹ káàbọ̀ padà láti ìpolówó ọjà àti ẹ̀fẹ́ kíra wa rẹ̀ torí pé ọjọ́ ti lọ. Mo sì fẹ́ ká wa kọ ọ̀rọ̀ Anabi Adam wa gúnlẹ̀ lénìí tí ọ̀sẹ̀ tó ń bọ̀ látàrí pé nǹkan pọ̀ ńlẹ̀ fún wa. Fẹ́ ká wa kọ rẹ̀ gúnlẹ̀ bàbá. Ẹ bá ń káwọn èèyàn ń lè àwọn tí ò sí pẹ̀lú wa láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn kí wọ́n lè mọ ta ní bẹ̀ẹ́ nílé agbára pẹ̀lú mi. Bismillah ya Sheikh.
5: Bismillah minas shaitani rajim. Bismillah ar-Rahman ar-Rahim. Wasalatu wassalamu ala asrafil mursalin sayyidina habibina wa rasulil karim sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim wa man zalaka mazlaka ila yawmi la yanfa'u mali wa la banun illa man ata Allah biqalbin salim wa qaddima ilaykum bi tahiyyatil hasana wa tahiyyatil mubaraka qaila assalamu alaykum wa rahmatullahi wa barakatuh
3: wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh
5: qawmi muqaddam Abdul Qadir Abdul Latif ululade
3: baba agbalagba bo ti je pe ki ṣe pé kò sówó mọ́kà lọ́wọ́ yín ẹ̀ tí ìfẹ́ lẹ̀ ń dúró dàwọn tẹ́ fẹ́ rán ni bàbá èmi ó mọ fàlájì kan láàárọ̀ yìí hajj Abdulkadri Olúnládé agbalagbà nínú ilé Olúnládé ọlọ́run jẹ́ mi yín ogun àti bàbá àlífà àti gbogbo àwọn ẹbí wa pátá ojú òní tìyín Anabi Adam níbi tá a bọ̀rọ̀ rẹ̀ dé lọ́sẹ̀ tó lọ yóò wù mí ká wa gúnlẹ̀ lọ́jọ́ lọ́sẹ̀ tó ń bọ̀ kọ́ba tó ní ẹ̀mí kó dàkún kó fílẹ̀ fún wa látàrí dáadáa ẹ já tẹ̀ wájú báyìí.
5: Adáwọ̀gbẹ́ fún wọn lọ́wọ́. Adáwọ̀gbẹ́ fún wọn lọ́wọ́. Atọ̀rọ̀ kí á ti kẹ̀ fún àníbọ̀ àmà. Sọ àgbà ní ìmọ̀lámọ̀ ìbàdàn ní ìlú ìbàdàn ọlọ́run mọ́jì àpàdà sí bọ́ tọ́sí. Mọ̀lá láyé lálá. Ẹ̀mí gúngún tí oníbò lọ́nà bá ní sí fún bàbá náà. Mọ̀lá láyé láyé lálá. Mọ̀jọ́ ọ̀rọ̀ bàbá náà ó dàrú láyé láyé. Bàbá àgbà ní ọ̀rọ̀ ní ọ̀mẹ́jọ́ ọ̀rọ̀ wọn dàrú. Mọ̀lá níbò àmà hàmà. Jẹ́kẹ́ mi wọ́n gùn fún àwọn. Mọ̀lá àwọn ènìyàn náà. Bàbá àgbà jẹ́ ọ̀mẹ́jọ́ ọ̀rọ̀ wọn dàrú. Mọ̀lá níbò àmà hàmà. Bàbá níbò lárẹ́mẹ́jọ́ ọ̀rọ̀ wọn dàrú. Mọ̀lá níbò àmà hàmà. Bàbá àgbà. Tí a ní ilé iṣẹ́ ìbàbá àgbà Adébáyọ̀ ọlọ́mọjọ́ ọ̀rọ̀ wọn dà.
3: Àmì ẹ̀ náà.
5: Mọ̀lá láyé láyé láyé.
3: Àbọ̀lọ́jọ́ bíi Tuesday.
5: Ẹni ojú jẹ́kẹ́ mi wọ́n gbogbo wa.
3: Ami.
5: Jẹun o lo pẹ.
3: Ami.
5: Ma fa buru se baba.
3: Ami kun fa yan kan.
5: Ọjọ́ bi ti n bọ yi, Ọlọ́run ma se layọ kan to ku
3: fun wa. Alagun ma mi.
5: Wala lai lai lala.
3: Ami.
5: Gbogbo ntọ lọ se fun ni le se pata te dori lage kade gbogbo bi ẹlẹ kasi ma ti ba jẹ o.
3: Alagun ma mi.
5: Wala lai lai lala.
3: Ami.
5: Wala ne bọ ama hama. Ọlọ́mọdéjagbara si
3: wọn tọ sọ.
5: Wala ne bọ ile se lage ilu Ọlọ́mọdé ọdọ.
3: Ami ni yẹn
5: lọ. Ile se filasẹ ma jẹ ọdọ.
3: Ami ni yẹn lọ.
5: Ma jẹ na kọ́n
3: ba
5: Alhamdulillah. Ọba dáadáa ti máa ṣe dáadáa fún ẹni tó bá wù. Lórí ọ̀rọ̀ ànábì wa Ádámà.
3: Ẹ sọ̀rọ̀ tó sọ̀rọ̀.
5: Ẹ rí i pé dídá tọ́lọ̀ ń dá ànábì Ádámà. Dídá ìyanu ni.
3: Dídá ìyanu.
5: Dídá ìyanu ni. Ọlọ́run ò fi nǹkan kan míì bóyá atẹ́gùn àbí iná o àbí òrun àbí nǹkan kan yìí pẹ̀lú ọlọ́run máa fi dá ànábì wa Ádámà.
3: Allah akbar.
5: Ọlọ́run fi sọ fún ànábì wa Muhammad.
3: Sallallahu alayhi wa sallam.
5: Iná masalihi sa inda Allah kamisila Ádámà alákọ̀ omi tòrọ̀. Ọlọ́run ni bí mo ti dá ànábì wa Ísá. Ọlọ́run ni mo ti dẹ́ nìkan náà bẹ́ẹ̀. Ànábì Ísá mo dẹ́ òun látara atẹ́gùn ni mo ti dá òun.
3: Allah akbar.
5: Ọlọ́run ni kọ́ bọ́ bá sọ pé ìlágbára Ọlọ́run ni jí mo lágbára lórí ọ̀pọ̀. Ọlọ́run nígbà mo dá yan ọ̀tàn yìí tí kábàámà mo ti wá wù kí mo ti le ṣe o. Mo wá dá ànábì Ádámà náà látara yèèpẹ̀. Ọlọ́run nígbà mo wá dá tán mo wá wò yí pé ta ló fẹ́ lu àjùlọ lórí èmi Ọlọ́run. Kí lẹ lo ti fẹ́ sọ yí pé èmi Ọlọ́run kí n ti ṣe tí n ti ṣe fẹ́ yan ọmọ ànábì Ádámà.
4: Ọmọ kan lálà kan fa ẹkan.
5: Ọlọ́run láyé wá gbà náà mo wá ní Ádámà ọmọ jẹ́ Ádámà. Yèèpẹ̀ tí mo sọ di èèyàn Ọlọ́run ni mo wá ní kọ́ máa didi odi èèyàn lójú ẹsẹ̀. Ọlọ́run ni mo wá fi ilẹ̀ bẹ́ẹ̀ fa. Mo wá ní kí àwọn mọ̀lẹ́kà ọ̀yá ẹ tẹríba fún ànábì Ádámà. Ọlọ́run nígbà wọn tẹríba fún tán. Ọlọ́run lẹ́yìn ìwà àgbà náà mo wá ní mo dá wọn sínú ilé àlùjẹ́nà.
6: Àdúbìláì mi náà ṣàìtọ́ nìrọ̀jì. Bismillah irrahman irrahim. Wàkúlínà ayá Ádámà ọ̀sùn àǹtà ọ̀dà ojú kàní jánà. Wakula mini aro gada idu shituma wala

0: ìmọ̀lẹ̀ tó ń lọ òwújìlà àgàdà ìjọba bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ọ̀hún ìjọba ọ̀hún ẹ̀ṣàmù. ẹ̀yin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín ẹ máa gbọ́ gbẹ̀ngà láyọ̀ lágbo òṣèré o nílàkẹ́ ìlú rẹ́díò jí ìbúra o gbẹ̀ngà láyọ̀ lágbo òṣèré màá náà ní ọba so bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín kò ṣe léré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láyọ̀ bákàlà àgàtà lágẹ̀lú.
1: ẹyin tèmi fẹmi adébáyọ lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹ mo ti fẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lágẹlú ẹfẹ.
2: táyé ti bá kọjá ńbàdàn ṣe mo máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀lẹ̀ ṣe mo máa ń ṣó o irọ́ tí má lọ nígboro ṣe mo máa ń gawú ni irọ́ kí wá ló fa sáàbì ẹ̀yìn jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: ẹyin tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mọṣáárì gbórí wábẹ ní gbé síbẹ lágẹlú náà ń gbọ.

0: àwọn àgbò ṣeré lóríṣiríṣi ilẹ̀ ó máa bá pàdé o lágbo ṣeré ẹ mọ ètò tó fúnni ládùn tó fúnni lóye ni lágbo ṣeré ẹ mọ gbẹngà ó yàtọ̀ sóhun ṣàlà tọkùn rẹ o lágbo ṣeré ẹ mọ gbọ.
1: tó àwa ni taiwo àti kẹ́hìndé adégbodò.

ẹ̀yin tẹ́ ń wò mí lórí social media pátápátá TikTok lágẹlú ni YouTube lágẹlú FM ni Facebook lágẹlú FM ni ọjọ́ kẹta tún lónìí inú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ oṣù ẹlẹ́ẹ̀keje ẹ̀rú ba àwọn èèyàn ẹ̀kẹjọ bó ṣàkàrà yín ni. Lágbára ọlọ́yẹ̀kù tó kù ní ọdún yìí inú ayọ̀ àtàlà.

àwọn eléyìí sá mọ dán lọ ntí ẹ ìwọ ò ti gbọn wọ nìkan ló mú google map lọwọ ò fọ náà hàn wa àwọn

0: ẹ bá ti rí mẹ́rù lẹ̀ báyìí mọ́ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi jẹ́ káwọn èèyàn orí mẹ́rù lẹ̀ o ṣàkán soso tá à ń bọ́ ń bínú tó bá gbádùn bóyá ẹ̀ẹ̀kan lóṣù kan juwọ́ sáwọn ará ilé òun lẹ̀wọ̀ tó ń juwọ́ yìí ṣe rí tó bá rìn ìmọ̀ rìn pẹ̀lú spanner 1213 ni torí ìmọ̀ ń tú yóò àmọ́ dé padà fúnra ẹ̀.
1: ayífẹ́lẹ́ mo ti kì í lórúkọ tí mo mọ̀ ọ́ kí o.
2: ẹ̀yin èèyàn mi bí tẹ́ ẹ bá wà
0: mi á mọ̀ sọ pé sáà mọ̀ dúpẹ́
2: ṣẹ̀rí ọlọ́run ọba òun lọ́ba tí ń fi ní dára ẹ wá já mọ́ gbàdúrà pé ọlọ́run ọba àrà tó bá wù ọ́ tí ó tún wù mí

okay, okay, lo nlo. Okay, okay, lo nlo. Ẹ àwọn èèyàn rò kí bóyá kí ni. Ilẹ̀ ni ó lọ. Ilẹ̀ mọ kí ló máa ń wù yín pé kò go lọ lẹ̀ ná. Ẹyẹ yẹn ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ jẹ́ ń plé nǹkan kan fún yín bóyá ẹ gbádùn ẹ̀kẹ́ wàá mọ ohun tó ṣẹlẹ̀ gangan.

0: ń bá ti parí ètò ẹ ṣàmọ lọ sórí TikTok àti Facebook Lágelú FM orin gangan ẹ rí nbẹ wo post ẹ bẹ pàápàá jù lórí TikTok Lágelú FM bẹ ẹ bá ti follow ẹ lọ follow ẹ ẹ jẹ lọ tajà náà mọ n bọ
1: ẹ lọ kọ sílẹ ọjọ
2: Lágelú FM 96.7
3: Ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀
4: Ọlọ́run kan ń bẹ̀ nínú ìjọ apọ́sítìlì ti Kristi jákèjádò àgbáyé Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́ Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́sítìlì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò ẹwà bọ́wàyọ̀.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làpò ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803388100 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe. Tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Jésù yìí kára bí sáwọ́ JP yóò tó rí agbára láti Wednesday, 1st July 2026. Àkórí ẹ̀ Divine Visitation for Laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún ọdún láti rẹ́ni ayọ̀ bí a nàní sílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú rìn àjò àdúrà yìí ló máa bọ̀ rẹ́ni ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakio Olóńké Susi Ìbàdàn ECC Superintendent Pastor Peter Adéyẹjẹ Sì Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè Prophet Fẹ́mi Òní Prophet Kéhìndé Akọ̀dé Prophet Adéjọlá Adébáyọ̀ Prophet Esther Adébáyọ̀ Prophet Adé Adégbìtẹ́ Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú Pastor S.O. Ọládèjì Prophet A. Ọlálékan Pastor Olúwaṣẹ́ Adébọlá Pastor Ishmael Amọ̀ràn Wòlíẹ̀ tí ọjọ́ mọ̀ Jésù yín kọ́dọ̀ bí Yusuf Awẹ̀ JP wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wùdí yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 4th, Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀lẹ́ lójoojúmọ́ gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 08071124000 08071124000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
9: Ètò ìgbéyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ẹ ní 2026.
8: Ní tòótọ́.
10: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
8: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
11: Èwo ló tún jẹ́ CDK báyìí?
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
10: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
8: Pẹ̀lú CD Care. O le ra phone, television, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CD Care lórí Play Store àti Apple Store.
12: Ẹ pè CD Care sórí 0707-454-3005.
13: CD Care, sanwó díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn.
14: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí efọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, à ń báni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
15: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
16: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
17: Ìwọ náà kó ojú mọ́.
18: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
17: Ó dáná, sọ ká gbọ́.
18: Àbí.
15: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

fún yín díẹ̀. Àwọn ìròyìn tó ń bẹ lágbo òṣèré. Pẹ̀lú àwọn nǹkan tá à ń wò báyìí, ó ṣeé ṣe pé láìpẹ́ láì jìnnà yìí nílùú Ìbàdàn yìí. Nílùú Ìbàdàn yóò ṣeé ṣe àwọn competition kan yóò wáyé èyí tó ní ṣe pẹ̀lú entertainment tó jẹ́ pé gbogbo àwọn tí ń kọ Fuji. Àwọn oní Fuji fans club wọn ni wọ́n ṣe competition yẹn.

0: Africa.
1: Bákan náà ilé ẹ̀kọ́ gíga
0: Germany.
1: Babcock ti sọ pé o.
0: Ṣé wọ́n ń gbọ́ wa dáadáa?
1: Nǹkan tí Kataife sọ kò rí bẹ́ẹ̀ o.
0: Mo mi nǹka.
1: Wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́.
0: Àwàdà rọ̀ mí lọ.
1: First class upper.
0: Àbí
1: ibo ló ti rí.
0: Kí mo ti.
1: Báwo ló tẹ̀ ní akọjá school.

bákanná òṣèrékùnrin ni tó tún jẹ́ adarí eré tá a mọ̀ sí director tọpẹ́ adébáyọ̀ ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ẹ̀yin aráalé ẹ tiẹ̀ ń béèrè nínú tọpẹ́ adébáyọ̀ fẹmi adébáyọ̀ sodiq adébáyọ̀ ó náà ṣe dàgbà sí mò ń bọ̀ á wà sọ fún yọ̀rọ̀ ọjọ́ mi.

bẹ́ẹ̀ni bàbá òjògẹ́ ti sọ wọ́n ní àwọn gangan ẹni àkọ́kọ́ táwọn connect tó yàn imako àti àwọn big big big big big big actors mọ́ra wọ́n fi bẹ̀rẹ̀ sí ní lò pé ṣùgbọ́n ní ìsinyìí báyìí àwọn ò mọ táwọn ṣe ó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ movies tí tó yàn imako ń ṣe pé ò pè wọ́n ohun tó yin abraham wọn ní òpin àwọn sí movies a lè george lórí eléyìí torí àmọ́ tó ṣẹlẹ̀

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Victory Chadol tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Ṣé ò bá mọ̀ ọ́ tó ń ṣe é sí mi? Wọ́n ṣe fẹ́ bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

ẹjẹ ṣe ojú òpó lẹ fẹyin èèyàn kẹ wo ẹjẹ jọ wo ǹjẹ ẹ rántí àwọn tí mo ń dáwàdà àwọn àwàdà orin ìgbà náà àwọn àwàdà orin àwọn aláwàdà orin tá a mọ ń gbádùn gbá ayé tá a mọ ọlọrun ti ẹ sànú èèyàn àwọn ọrọ kan tẹyọ mọ pa ó lọ ya fídíò níbi níbi ó tán ti rẹǹt fídíò wàá parọ ó wàá parọ pé wọn múná lọ àbí nǹkan kan ṣẹlẹ ó sì ti yẹlò mí ẹni tó yá gan tún ti jáde ọkọ mọ parọ ẹjẹ ta mo ya iná ọmọ ẹsẹ yá lánàá ni mo ti dá padà ẹ tí ì dá padà o ẹni tí ò bá ní ṣókò dáadáa kò lè ṣòwò rẹǹtà ń gbà náà kàkẹ́ fi sínú fídíò tán kán wá múná lọ ẹjẹ ń wo àti àwọn ìròyìn tẹ́ ẹ ti gbọ́ lórí ètò yìí 0912370 8675

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Yes, sir. I caro. Yes, I baso soke baba mi. Yes, sir.
0: Yes, sir. Wa po ni aye jo yen.
1: O ye ba guarantee,
0: Ara won ni awon je start tradition ma. Abi je ko papa lulu.
1: Happy lulu ati baba deru poko. Be ni. Jẹ wo sare lo mu ka se e na fi baba sala e fi so run ajija e fi gbadun e na
2: ti de e je ni na mode erumi e ti de
3: emi ma lo ma tu pada wa
2: oloko pada wa oloko pada
4: ajibike
2: ti e du oloke ame ajibike te npariwo e mo be se le poko mi se e mo bo ti ye ke sa ponle mi ni ru irin ajo gogo ti mo lo ti mo de ru Los Angeles mo de York City mode ro Chicago mode Washington DC mode Paris mode London no mo gba wale Rome la te tu gba wale e wa mo be se le poko mi afi ke mo se jibike juke
4: ayera da ba is garden se pe e bo de lo lo ibo de de se baba re garden ma pe
2: se to ba je pe meka mo lo se mo ba de ko mi na let mo
4: alaji ni e no iyan ti duro alaji bo de je pe yawo re di alaja ni
2: ara bi mo n te lo si aji to je lo ibo gbogbo iru bi ti mo lo de unu tonu lana tonu tonu to keyan lo meka le meta ko pada se ko ye ke mo be se le sapin le ko mi ju ke tu mo la ko mo lori lo
4: o da to mi sona o
2: o da be pa mo be se mo pe mi tox na ke mo pe mi ko mo ti pe
4: ko ba ka se
2: tox tokun bo be ma gbe bo
4: eh aye rada
1: hello hello karo hello
5: hello
1: ta kilo de te soro an pe yin ni e karo sir gbe nga loruko mi mo n pe yin lati lagelo fm
5: yes sir
1: che play ka se abeyin de ko be rock number la pe
5: o play ka ke la
1: Ìgbà tá wọ́n pè yín tẹ́ ẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ni mò ń wò kí bóyá kí ló ṣẹlẹ̀.
5: Pàdé ìmọ̀ ẹ tó ń pè mí ni
1: ẹ kọ́kọ́ sọ. Sóníṣọwọ́ kọ́ nìyí ni.
5: Oníṣọwọ́ ni.
1: Gbogbo kọ́ọ̀lù yẹ kẹ́ mọ́ gbé ṣùgbọ́n ní nọ́mbà. Ó dà ṣẹ́ẹ̀tì jẹ́ káàṣì ẹ̀ rí.
5: Bẹ́ẹ̀ni gbà.
1: Ọ̀dà another 50,000 naira mi ìtúlẹ̀ lé báyìí. 50,000 Ọlọ́run ti ṣe báhun. Ọlọ́run ti ṣe ọ̀gá mi. Ẹ ṣeun. Another one tunu. Hello.
2: Se break mi ti ready.
3: Ki lo n pe be?
2: Break
3: ti moto abi ti keke abi ti moto fe.
1: Hello. Ya. Yeah. Omo jo daddy.
6: Lara won na won ni epo kinkin.
1: Epo kinkin eh ara won na ni o da ara won le po kinkin but the comedy awon jester gan ton mo nkorin awon ti mo nkorin hello yes sir e karo
6: o mi ni baba sin that say you gbon le
1: o ya mo gbo yin
6: ara won na ni baba sue
1: be ni ami olohun oba e seun
6: wo baba je sama lo ki
1: Ami o, e seun.
6: Ami
1: e se gan. E seun oga mi. E seun.
3: Mo ti je. Mo je gbese.
2: Sorry o.
3: Mo ti je gbese wala.
1: Papi lolo leleyi. Hello.
0: Hello, Kao.
1: Yes sir, e karo.
0: E ku eto.
1: Yes sir.
0: Ah,
1: era mo
0: like baba sala igan o.
1: Ẹ seun. Ah, won fe ka royin. Olorun like baba sala ka ja gbodi e royin ti de. Aunty mi titi la ya kisola kobita. O ti de baun. Eyin ara le ki di eni titi kale o mole awa nlo. A tu pada wa to ba di. Lojo fejo lori eto lagbo osere, ṣugbọn e mo yi ko nbe, e sa ti wa nbe baun. Awon ati wa eyan dudu meji. Won ti de bayi si ile agbara won fe ka iroyin won fẹ́ ṣiṣẹ́ owó wọn.
7: Àní àní dò ni ní ìdẹ̀jọ́ kọ́ ló ló fẹ́ wá ọkùnrin kan fún mi tí ó mọ̀ bá mi
1: mọ
7: ẹ̀yìn mi
1: lò. Ẹ lọ sí gym, ẹ lọ sí gym ibi tán ti tí wọ́n ti ṣe.
7: Yálíyálí lòun gbọ́ ẹ tó sọ
1: bẹ́ẹ̀. Èmi kẹ̀.
8: Tó lẹ́fídẹ́ǹsì.
7: Ó lẹ́fídẹ́ǹsì ṣó sọ sórí afẹ́fẹ́.
8: Dáàdì
1: tì
7: lẹ́yìn mi
8: ò wá o.
1: Tí Máyẹ̀ bá mú
7: yín kọndíṣọ̀ tó wà ní ìsìn
1: ìlú ọ̀rọ̀ olóyè àbò olóyè ìsọwọ́ mi ní ibi àbò sí o
8: ẹmú ó yàtọ̀
1: gan irọ́ iṣẹ́ yẹn màtínì ló máa ń ṣe màtínì ni máa ń ṣe màtínì ló ní tèmi èmi ṣe báyẹn á lè ń gidà màtínì ló ní tèmi èmi mo ti gbọ́ gbogbo
8: ẹ
1: èmi máa ń to lé ni èmi dalérú irọ́ àzìmí mo ń to lé bá mi tó ń tèmi
7: màtínì
1: ni ó match make
8: tí ó bá sọ pé o fẹ́ bò ń wá yẹn ń
1: kọ́ ọkàn wọn ni wọ́n ti ń sọ síta èmi ò rò bóyá rò bóyá kíní èmi kẹ èmi láti bí mo ṣe rí yín yìí tí wọn ò lò yín nílò tó ń lò yín nílò àkúgbè
7: wọ́n ní wọ́n ń wú ẹ̀ lákìnyẹlé
1: sunday mc bẹ́ẹ̀ ni
7: rárá mc ni ó máa ń ṣe mc náà ni
1: mo ń ṣe mc
8: káàkiri
1: bẹ́ẹ̀ ṣe ń gba géèjì tẹnu yín mú fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn náà ṣe
8: ẹ̀yìn náà ṣì jẹ́ bẹ́ẹ̀
1: dá
7: sí ẹ̀ ṣe mc.
1: Bàbá olóyè bàbá olóyè mo ti jẹun epo àtàtà yín
7: ṣé wọ́n máa ń fún yín mc
1: owó ni kò pẹ́ ṣe máa ń gbowó
8: fún un
7: èmi ò mọ̀ pé ẹ mọ̀ ṣe mc ẹ bó ṣe sọ ẹ ní ìsìn
1: màmá ẹ
7: màmá ẹ bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn pò ń ṣe mc màá pẹ́ ẹ sọ fún wọn.
1: Ìwà lè wà ránjú ẹ sọ ọ́
7: pé kọndíṣọ̀ tí mo fẹ́ gan ló gbé mi sí
8: kọndíṣọ̀
7: tí mo fẹ́ ló gbé mi sí.
1: Mo mọ̀ sáde mo mọ̀
7: ó gbà lójú ẹ̀ rí lẹ́yìn ìpele wọn tó tí mo fi sọ fún mi wípé no tàwọn gbẹ̀ngà tí o fi sọ fún mi kó orí gbẹ̀ngà ó yàtọ̀ tó kọ síwájú tabẹ̀.
1: ṣe nídìí arẹrẹ àbí lágbègbè
7: ara lọ di ọyàn orin gold.
8: ọgbẹni máa lọ lẹyìn.
1: ṣé rò pé mi ní happy home ni mo ń lọ lé
7: ọrẹ bí. ó ní happy home kankan
1: mo ní mi ò gbogbo yẹn ni mi fi jọ ẹ.
7: àbí abẹ́lẹ̀ mọ̀ gùrọ̀ yìí.

0: alele mo si wa ninu iwe iroyin Daily Post pelu akori iroyin mi eleyi to wa nbi awon ti won je adaluru ti won ki fe ki alaafia ko joba ta mo si bandit iroyin je ko de mimo wi pe won mo fi ibon won dana bon ya enikan to je wi pe chief imam ni ati awon meji mi ni ipile sokoto oni ni abule kan o na ni isele hun lo ti sele kini won lawon fe gba gan ti won fi seru eleyi ti won se to fi wa di royin gurugbe osan toni leyin o gbo royin na ekunrere lo je
1: o to e ja tun lo o ni tarata o di inu iroyin eleyi ti a pe ni gurugbe lati nu we iroyin Daily Post kini to si nsalaye fun wa nbe won ni awon ile ise ologun le wa Nigeria won di hamara gbagba o won si lo re ku awon afrasi ajinigbe eleyi ti won sose lori omi ipinle akwa ibom o na lo ti sele o ki olorun oba koda koko tubo ma fun won se tori iwo daran amo bo se wa je pe ninu aye igbe aye omo
0: niyan o ti e wa ga
1: lo wa duro si bayi to ko to lohun oni ku nbe
0: mo yo ku yo ku tori alaafia olorun be nu aye o ti fun alaafia re nitori ide yi gbogbo ohun to ba je inira to je nkan ti ki se nkan to mayo wa fun omo niyan tori n to da l'Olorun ba da fun
1: o da da l'Olorun jo ma ti da
0: o ba yo pale re
1: mo o ti dodo ko pale re mo ni be ni alaafia ti le tuti le joba layika ati lagbegbe wa o
0: o ya a n te si waju pelu awon akori iroyin yen e je kin tun meyi wa lati nu we iroyin punch ki lo sele be won ni ni ipele Ondo lori idugujale kan eleyi ti o sele nbe ni agbegbe kan ti won pe ni Alade Idanre won ni ni ijoba abile ti Idanre ni ipinle Ondo iroyin ti je ko di mo wi pe ile ise olopa ni owo re lo ti ti awon eyan merin kan lori oro digunjale na kini won ba bo nbe gan oya e tele mi ka lo ti iroyin ba ti to asiko eyin o gbo ninu iroyin ta wa pe ni gudugbe
1: ninu iwe iroyin Daily Post na la tun ti ri eleyi o wi pe ile ise omo ologun lo dola igbesan kan eti o ba waye laarin awon darandaran ni ipinle plateau lohun nbi won ti n ronu lati bara awon falakadi opolopo ile ise omo ologun ti won tete dasi bo lo ti sele gan ni pato ni ipinle plateau eyin ko yi ninu iroyin ta pe ni gudugbe losan yi na leti lanfani lati gbo
0: o da ni ipinle Niger pelu iroyin to wa nbi ti mo ri lati nu we iroyin ti The Nation nkan o tun sele nbe to je nkan gudugbe o won ni awon eyan ti won lo bi ogbon niye o ni won jona guruguru ti opolopo awon dukiya ti o si bana iyen ni ipinle Niger lati pase gbodo n roso kan le to sele laarin iko Fulani ati iko kan iyen ni ipinle Niger kini to sele gan ti gbogbo re to fi ru papo be ninu iroyin ta wa pe ni gudugbe losan toni lẹ́tù ti gbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́
1: Daily Post tún gbé àkórí èyí jáde pẹ̀lú àkórí tí ń bẹ́ńbẹ́ o ti ń ṣàlàyé wípé ọwọ́ síkún àwọn iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló tún tẹ àwọn èèyàn kan tí wọ́n di ajínigbé o wọ́n sì dóòlà àwọn èèyàn méjì nínú igbó Gwamare ìyẹn nípínlẹ̀ Bauchi lọ́hùn-ún wọ́n ti kó àwọn èèyàn méjì ọ̀hún o wọ́n ń ṣe ìtọ́jú wọn lọ́wọ́lọ́wọ́ ẹ mọ tún láǹfààní láti gbọ gbogbo rẹ bó bá ṣe ń lọ sí.
0: Àdúrà ni kóníkálukú máa ṣe wípé ní ọjọ́ tí ebi bá ń pa ọ̀nà kan náà ọba kọ́ mọ̀jẹ̀ ká rìn
1: bẹ́ẹ̀ o. Ọlọ́run lè járin o mọ̀jẹ̀ àárín lọ́jọ́ tẹ́bi ń pọ̀ náà ṣàánú wọ ẹlọ́run.
0: Ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ fún ni wípé ìjàmbá ọkọ̀ kan mọ̀ ṣẹlẹ̀ ní ojú ọ̀nà òpópónà ti márosẹ̀ ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ni ẹnì kankan kò dágbére fáyé o ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ló fi ara pa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà ìpínlẹ̀ èbó la wá ń sọ nípa rẹ̀ ṣùgbọ́n òní yín rédíò ti yín kúrò níkànnì lágelu 96.7 FM òkè gájòkè ṣọ́ọ́kì oníròyìn ọ̀hún ò bọ̀ síbẹ̀ tí gbọ̀ yín.
1: tó ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ní wọ́n ti kéde wípé wọ́n gba àwọn ọ̀dọ́ tí ń lọ bíi 5,000 níye kí ni wọ́n ṣe wọ́n ní wọ́n láǹfààní láti máa pín fi mítà sí inú ilé àwọn èèyàn kọ̀ọ̀kan kí ni tí wọ́n mọ̀ ṣe ń bẹ̀ pé wọ́n ẹ mọ̀ pé púpọ̀ mọ bí wọ́n ṣe ń gbé mítà sínú ilé wọ́n wà bá wọn máa gbé síbẹ̀ wọ́n mọ̀ kó àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe mọ̀ lò bí wọ́n ṣe mọ̀ lò ní bí 5,000 níye òun náà ni wọ́n ti gbà o.

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
2: You overwhelm me. This love is too much.
1: Hey. Team, as of glorification, come. Let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ise ranse pe woli ti o laba won, woli agbaye ni. Prophet S.A. Arogundade, bere ni Wednesday.

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apostolic ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.
1: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
2: Gbogbo ọmọ ológun pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà àwọn inú ògo.
3: Ṣèbí nítorí ògo ni o.
2: Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026. Bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn Sojinla wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christent lẹ́yìn St. Luke's College Adéyẹmọlé Àtùmọ̀lẹ́tẹ̀ Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo. O ti ń gbàdúrà ọjọ́ pẹ́, o ti pọ́yì orí òkè àti wọnú ògo, wọ́n ti fẹ́ sọ ẹlẹ́nu. Kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo? Àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tuntun pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi nínú ìwé mímọ́. Àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ. Ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ. Tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ. Ṣé yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o? Ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.

0: kin yin ka bo pada egbe ti yin na wa a ba yin polowo re
1: e mo
0: ise ka polowo oja ko da yin sita warawara
1: ko
0: da yin sita warawara ni
1: ise
0: ti wa nu
1: bo ba po juju yin
0: to ko ti po to loju todo ti wa o tori nta nje ko la nta ki sowe to mo le se radio gboro pa
1: o
0: nta wa jenu na la si nta
1: eni
0: nta nje na ta
1: abi
0: oya je bere ni papa ile si olopa e ka ti ipinle Akwa Ibom lowo chiku won ti te enikan ti won so bi pe o payan o se ku payan to di afurasi lati bi osu mefa seyin lo ti na papa bora ngba won ti nwa won lo sadanu ni won lo wa lara won ti won ma ndukoko ma awon eyan ti gbe ni Ibionu Ibom nijoba ibile Utu nipinle Akwa Ibom eni ti se agbẹnusọ ile ise olopa ipinle na DSP ti Fun John lo yoju oro sita fun iko niroyin o se lalaye pe leyin ti owo te lati igba ti won ti nwa to ti nsaaki ti nsaaka won ni won ba ibon ibile kan ni owo re won ni won ba ibon jagam kan ni owo re won ba ota lo ni ranran ni owo re won tun wa ba okada e to jigbe won tun ba ni owo re gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé fún ikọ̀ oníròyìn ó ní ọwọ́ tẹ̀ nsika akpan ni orúkọ rẹ̀ jẹ́ ní ikot akpan edemeya ní ikot ìjọba ìbílẹ̀ ikot abasi ó ní ó ń gbé wọ́n nígbà náà lọ́hùn tó sá lọ ó ṣe kú pa ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ mackinson ní agbègbè rẹ̀ wọ́n ní bí wọ́n ti ṣe lọ rèé pé iléeṣẹ́ ọlọ́pàá pé ó tún ti ṣe bó ṣe máa ń ṣe o ní ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2026 wọ́n ní ọgbà tó gbọ́ báyìí ọ̀gbẹ́ni na pápá bora ni ó sá lọ dànù ni ó ti wá rò pé àwọn èèyàn ti gbàgbé ìṣẹ̀lẹ̀ ohun tó ṣe ló bá tún yan bọ̀ wá sí agbègbè wọ́n ní wọ́n ya fu lára wọ́n ní wọ́n bá ké sí iléeṣẹ́ ọlọ́pàá pé ọ̀gbẹ́ni tó ra ló pààyàn dòní ó tún ti padà dé o àmọ́ kì í ṣe agbègbè tọ̀dọ̀ tàwọn ló wá ibi tó wá tún jì sí ọ̀dọ̀ àwọn wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe fi ìmúfilẹ̀ kinu pé owó sàtẹ̀ wọ́n nígbà tí owó tẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ṣe toró mọ̀ sákiri wọ́n ló mọ̀ ságan bó bá ti rí i pé àwọn kan ń fura sí òun wọ́n nígbà tí ẹ bá àfi bí atẹ́gùn wọ́n tẹ́ bá fi lajú tẹ́ bá fi ṣẹ́jú báyìí ọ̀gbẹ́ni tó ti ya dànù ńbẹ̀ ni wọ́n mọ̀ pé ẹ bá wọn rí ní ibi ìlẹ́nu sin ni ó ti rí i pé wọ́n fẹ́ mú òun ló ṣe sá lọ wọ́n ní ọwọ́ tẹ̀ ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún 2026 ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ ibi tó ti fẹ́ máa lọ ṣe fàájì ibẹ̀ ni wọ́n ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá pé nígbà tí ó bá pé bí ọgbọ̀n ìṣẹ́jú nìsín ẹ ṣàgọ́ ọbẹ̀ yóò kọjá wọ́n ní báwọn náà ṣe gọ̀nù bọ́ ṣe mú síkùnù náà bá ní kó nìṣó níbi tí ó fara pamọ́ sí nígbà wọ́n débẹ̀ ni wọ́n bá onírúurú ran àwọn tó ti dígbé ní àkàtà wọn kò síbi tó fẹ́ sá lọ mọ́ wọ́n ní wọ́n kó gbogbo rẹ̀ àtòun gan fúnrara rẹ̀ ó di wọ̀ níléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún.
1: ó dáa ní ìtẹ̀síwájú ìròyìn eléyìí tá a pè ní gudugbẹ̀ yẹn èmi ti lọ sí ìpínlẹ̀ Ondo pẹ̀lú ìròyìn kan eléyìí tó jẹ́ ìròyìn gudugbẹ̀ tó ń bẹ níwájú tèmi àkórí ìròyìn ọ̀hún sọ pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo òun náà ló ti ba àwọn èèyàn mẹ́rin kan tí wọ́n jẹ́ afurasí alọ́kí olóhùn ó kígbe ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún o gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti wá ṣàlàyé ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ti ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún ó ní àwọn afurasí pé ó dàbí pé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ìdígunjalè kan eléyìí tí wọ́n pe ó ṣẹlẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ní agbègbè kan tí wọ́n ń pè ní Aládé Ìdànrè ní ìjọba ìbílẹ̀ ti Ìdànrè ní ìpínlẹ̀ ọ̀hún àtẹ̀jáde kan eléyìí tó jáde láti iléeṣẹ́ ọlọ́pàá láti pàṣẹ ẹnìkan tó dúró gẹ́gẹ́ bí alūkkóró fún iléeṣẹ́ ọ̀hún nípínlẹ̀ náà ìyẹn Àbáyọ̀mí Jimoh òun ló ṣàlàyé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ náà ó tẹ̀síwájú nínú àtẹ̀jáde náà pé lára àwọn eléyìí tí ọwọ́ tẹ̀ òun láti rí ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Alex Omotayo Adeleye Bolu Ọ̀ṣọ́ Ìbùkún àti Nura Umar ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti àwọn mẹ́rin yìí tí wọ́n fura sí pé wọ́n jẹ́ adigunjalè tó ní nǹkan ṣe pẹ̀lú ìdígunjalè kan eléyìí tó ṣẹlẹ̀ ní Ìdànrè àti àwọn àgbègbè rẹ̀ ìròyìn tún tẹ̀síwájú látẹnu ẹni tó dúró gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wípé yàtọ̀ fún pé ọwọ́ tẹ àwọn èèyàn mẹ́rin ọ̀hún tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí alọ́kí olóhùn okígbe wọn ni wọ́n tún rí àwọn nǹkan jagun olóró èyí tó ní agbára ní ọwọ́ wọn ní ìtẹ̀síwájú ó ní ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá náà Àbáyọ̀mí Jímọ̀ ṣàlàyé ọ̀rọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti farajì fún àti rí dájú wípé ààbò ẹ̀mí àti dúkìá ó wà ní ìpínlẹ̀ ọ̀hún o gẹ́gẹ́ bó ti ṣe tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ti ń ṣe iṣẹ́ ìwádìí alágbára lọ́nà tó ti rí dájú wípé àwọn ò tún rí àwọn ọ̀rọ̀ kan tó gbájọ lórí ọ̀rọ̀ náà wọ́n ní ṣáájú lára àwọn ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe òun ló ti fi hàn wípé ní ọjọ́ kẹtàlá nínú oṣù kẹta ọdún 2026 wọ́n ní ẹnìkan tó jẹ́ pé òun gan lẹnìkan tó dúró gbòógì lára wọn tí wọ́n jẹ́ afurasí ìwòyìn òní afurasí kan gbòógì eléyìí tó porúkọ rẹ̀ ní alex ọmọtayọ wọ́n pe ní ọtí fi ẹ̀sùn kan wípé ó lọ sí ilé ẹ̀kọ́ kan eléyìí tí wọ́n pè ní ìdànrè high school wọ́n ní láyìíká ilé ẹ̀kọ́ ọ̀hún eléyìí tó lọ wọ́n ní ibẹ̀ gan ló ti lọ ṣòro bí agbọ́n o wọ́n ní níbẹ̀ wọ́n rí àwọn nǹkan jagun ìbọn àyìntún yìí ní ọwọ́ rẹ̀ eléyìí tó jẹ́ méjì wọ́n ní ibẹ̀ náà ló sì tún ti bẹ̀rẹ̀ sí ní dúnkookò mọ́ ẹnìkan eléyìí tó jẹ́ pé òun ni ẹni tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò níbẹ̀ hun wọ́n ní torí pé ó ń dúnkookò mọ́ onítọ̀hún ni ó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣáájú kó tó di ọjọ́ tí òun lọ sí àyíká ilé ẹ̀kọ́ ti ìdànrè high school yẹn wọ́n ní ẹni náà tó dúró gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò ó ti dojú ìbọn kọ òun tí ó ti dojú kọ òun gan ní tààràtà ìdí gan rèé tó fi ń dúnkookò wọn àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o onítọ̀hún alex ọmọtayọ àti àwọn afurasí míì náà tí gbogbo wọn jẹ́ mẹ́rin níye wọ́n ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá.
0: tó wọ́n ní owó àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ dúkìá òun náà ló máa ní ahọ́n iná lójó gúrúgúrú ní mọ́júmọ́ ọjọ́ ẹtì friday òní pẹ̀lú ahọ́n iná tó mú ọjà ìsọ àwọn alágbò àtẹlẹwì ọmọ ti ń bẹ ní agbègbè bodè ní ìlú ìbàdàn olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ gbajúgbajà ọjà bodè ọ̀hún la gbọ́ pé iná sọ ń bẹ̀ tí ahọ́n iná mú mọ́júmọ́ ọjọ́ ẹtì friday ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsọ̀ àti eléyìí tí wọ́n ti pa àti tí wọ́n ti pa tí dúkìá tó jóná gbúrúgbúrú o tí àwọn tí wọ́n jẹ́ olókoòwò ń bẹ̀ tí wọ́n sì ń sì ń ka àwọn dúkìá eléyìí tí wọ́n pàdánù wọn èrè kàtàn àwọn iná ọ̀hún òun náà ni a gbọ́ pé ó ṣẹlẹ̀ tí kálukú sì bẹ̀rẹ̀ sí ní pera wọn lórí aago ni pé bó o bá wà nú ọjà bodè ìyá alágbájá iná ti bẹ̀rẹ̀ o nínú ọjà ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ò dìbò lọ́kọ̀ yàgò fún mi lọ́nà ni wọ́n ní lójú ẹsẹ̀ náà ni àwọn tí ọ̀rọ̀ kan ti bẹ̀rẹ̀ sí ní pe iléeṣẹ́ panápaná àwọn òṣìṣẹ́ panápaná náà ta mọ́ra ó di wáò wáò wáò wáò nínú ọjà bodè nílùú ìbàdàn àwọn ṣe ni láàánú pé bí iléeṣẹ́ panápaná ò bá ṣe ráàyè láti ṣiṣẹ́ tó àwọn tí wọ́n ń ta ọjà lẹ́nu ọ̀nà wọn fún iléeṣẹ́ panápaná yìí láàyè láti wọnú lọ bẹ̀rẹ̀ sí ní pa iná ọ̀hún látàrí pé gbogbo ẹ̀ ti di fọ́fọ́fọ́ o gbogbo ṣọ́ọ̀bù eléyìí tí ó jẹ́ ṣíṣí àti eléyìí tí wọ́n ń tìpa táwọn èèyàn tó ti bọ́ sí ẹgbẹ̀ẹ̀gbẹ́ láti máa to ìgbà wọn sí ó ti ṣe àkóbá ńlá ńlá fún àwọn iléeṣẹ́ panápaná láti wọlé kanlẹ̀ tètè rí iná ọ̀hún pa wọ́n ní ṣùgbọ́n títí di àsìkò yìí kò tí ì sẹ́nikẹ́ni tó lè sọ in tó ṣokùnfà iná náà tó fi di ọmọ rárá tó di tí ó jó gbogbo àwọn dúkìá yìí kanlẹ̀ kí ọlọ́run ọba kó dákun kó máa ṣàánú wa ní
1: o
0: bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn èèyàn mọ ọjà bodè sí iṣu àwọn alágbò àti àwọn eléwì ọmọ tó jẹ́ pé oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n bá fẹ́ rà tó jẹ́ ti àbáláyé iná ọjà bodè náà ni wọ́n ti mọ lọ rà á ó ṣe ní láàánú pé ahọ́n iná ọ̀hún ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ èyí tí wọn ò lè kà tán àti owó eléyìí tí àwọn èèyàn ọ̀hún sì ń kà títí àsìkò yìí àwọn oníròyìn wọn láǹfààní àti rí àwọn tí ó wà nú ọjà àwọn tí wọ́n ń tajà pẹ̀lú kíkálukú wọn ṣe ń pa láàrọ̀ ara tí kálukú sì ń patẹ́ lórí pé ǹjẹ́ gbèsè kọ́ ló tún wọlé báyìí kí ọlọ́run ọba kó dákun ko mo kun gbese ku oni orun won ko ba mo da iko lo won ko ba mo da pada ko si tun so won ji pada si aye rere ko ma je ki sele yi ko gbemi enikokan
1: ami ase edumare o ya an te si waju pelu iroyin gudugba eleyi ti o nbe ni waju wa emi tun ri iroyin yi mu lati nu we iroyin daily post to salaye oro wi pe awon janduku oni won mo ti yinbo mo enikan ti o je pe imam agba ni won ni ati awon eyan meji mi ni ipinle sokoto iroyin yen salaye oro wi pe enikan to je pe imam agba ni iyen ni abule kan eleyi ti won pe abule oni abule teluje ni ijoba abile ti bodinga ni ipinle sokoto won ni awon ati awon eyan meji mi oni won pe awon ti won je janduku ni won ti yinbo lu bayi o isele gudugbe ohun eleyi ti an pe o sele lo je pe o na won to wakati bi meji eleyi ti awon janduku ohun ti won fi da gbogbo agbegbe na laamu iyen ni agbegbe kan eleyi ti won pe ni danchadi gege bi royan ohun bo ti se tesi waju won ni isele yi nibi ti won tun ti se ku pa enikan ti o je imam agba on lo ti je pe ki isele ki won ma yinbon ki won ma se ku pa imam nibe un ko ti nlo bi meta niye laarin bi ose bi melo kan seyin iroyin ohun o nte si waju wi pe awon ti won je janduku yi o na ni won mo kora won jo to si je pe le kan na ni won bere si ni yinbon ibon ayin tun yin ayin tun yin ayin tun yin leyi ti won fi da wahala le lagbegbe ibi ti isele na ti sele won ni leyin eyi won mo ko awon eran osin won ni asi to ko awon eran osin won ko won sa lo gege boro ti se wa nte si waju ile ise olopa ti wa soro jade lati pase nikan to duro gege bi agbenuso won be won yoni DSP Ahmed Rufai o salaye oro wi pe titi di asiko eleyi ti won soro ti won ko iroyin yi je ko ti si nkan kan ti awon ti le so lori oro
0: to eja tun lo tarata o di ipinle Akwa Ibom kini to tun sele nbe won ni ile ise omo ologun ile wa Nigeria lodo la awon oloja kan o lowo awon ole tin be lori omi iyen ni ori odo oran mbaka nipinle Akwa Ibom won ni awon oloja ohun o na ni won to 37 won ni sugbon o ko si enikeni to farapa ninu won isele isele ni oju opopona oju omi lasiko ti awon eyan yi ti won lo re se okowo won won ni lasiko ti won lo re se okowo won yin oni awon ole oju omi yi ti won yabo oko oju omi won won ni opolope awon to wa ni ori oko oju omi ohun lojo isegun Tuesday ose ta wa yi nijoba ibile Orun won ni ni won bes ni pe awon ologun tin lo yade ti won lori omi to je pe won fe lo re dola awon eyan kan ti iko ajini gbegbe oni won lo ogba ti won ri pe awon ti won je olokowo yi bere si ni pariwo e gba wa o won ni won se lori oko oju omi won yen pe koni da ki awon mo dola emi awon eyan tin be ni oju omi yin bo se di fire for fire nu iko awon ti won jale lori omi oko oju omi ti awon ti won lo jeje won ati oko oju omi ti awon omo ologun le wa Nigeria no ba ti beta loju omi bi awon ajinigbe yi ati awon ti won jale lori omi won se ri pe iko awon omo ologun le wa Nigeria ohun na ni won bo won si n ba ere bo pelu oko oju omi ti ile ise omo ologun le wa Nigeria awon ile ise omo ologun oju omi ni won ni o se kese ohun na ni awon na ba fi ere si inu oko oju omi won ni won sa lo lelele la omo ologun na ni won gba tele won leyin won ni nigbati owo awon omo ologun ti o te won mo oni won pada si odo awon ti won je olokowo ti won lo re taja won jeje ti awon ole oju omi ti won gba tele won leyin lati gba dukia ti nbe ni owo won won ni bi awon omo ologun le wa Nigeria bi won se si won debi ti won ti so kale la lori oju omi ni wo loju ona ti je pe won lo ra oja won jeje ki won si pada sibi ti won ti nbo ti awon ti won si fe jale lori omi ta won na si ba ti won lo won ni omo ile ise omo ologun Nigeria tu wa duro titi tawon iko oju omi lati oja fe pada si ibudo kaluku won ti won si fi lo ti won fi bo won ni awon tin jale loju omi won lanfani lati ko elu kolu elu kankan ninu won lojo na a je pe ise ti iko omo ile ise omo logun lewa Nigeria to se ise to danjo na ni lati dola awon eyan hun kuro lowo awon ti won di adigunjale ti won wa lori omi lai ba se pe won sare pe won won so fun won pe nkan ba fe sele loju omi o se mo pe ile ise omo logun lewa Nigeria won ni lanfani ati duro lati dola emi awon eyan hun o won ni won to bi meta din ni ogoji 37 ele ti won wa ninu oko oju omi ohun sugbon won lo raja won pelu ayo ati alafia won si pada e ja lo si oke lohun ka lo wo on to wa nbe ka panade
1: eni so nibe
2: Ladilu FM 96.7
3: Labbaik Allahumma labbaik.
4: Aha! Atete sun latete ji. Boro Haji 2027 bayi ni le ise You Fit Fly. Tori pe September 26 ni gbogbo pepe ki o wa sopin. Iforuko sile ati owo sisan la fi ni gbogbo ere to fe ba wa se Haji 2027. Etete gbe apa bayi ma bo wa so office You Fit Fly. Kale tun jo se Haji irorun. Eku ti mo You Fit Fly be. Ni pe pele kutu ni se Haji ni le ise ti wa pelu ile gbe irorun ti o jina se Haram ni Makkah ti Madina. Awon je to doso ni Kuba, ziyara si gbogbo aye ike ati gbogbo bi to lapere ni Makkah ti Madina to fi mo wa si lore kore pelu awon afa wa ti o ma toni sona lori ise Haji e wo mi like date openu asepe ni ise Haji pelu le ise You Fit Fly etete kan si You Fit Fly ni Ibadan head office block 8 plot 15 7 up road Oluwale main estate ring road Ibadan tabi ke pe 090 1111 1190 Haji 2027 pelu le

0: tin ni melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to luwa da da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lowo lowo ni charity year eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe yẹwo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sagbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbara bus stop ni to si olowo tin fo sanu shopping complex iworo de ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 09054448444 oju lo bara oni dindo mo wa lagba
1: kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣe àtòṣì jitalẹ́sì ló ń jẹ́ ọ̀nà àbáyọ̀ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitalẹ́sì international ni jitalẹ́sì international rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀ gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitalẹ́sì international lọ́pọ̀ kó yọkù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines jitalẹ́sì international àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán ta yọ láàrin ẹgbẹ́ jitalẹ́sì international ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí jitalẹ́sì international lónìí jitalẹ́sì international ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gt bank akínyẹmí bus stop ring road ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com jitalẹ́sì international ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
2: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ìfọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08126277773 tàbí 08188418800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
3: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a máa ń mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wọ̀n agbọ́ o, nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀. Wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbébọn lé home delivery. Bó sì ṣe ààyè màálù tàbí ààyè ewúrẹ́ lẹ bá fẹ́, ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road, lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ́kànlá Ìbàdàn. Ẹ pé 09127394422. RPC Protein, ọmọ bíbí Real People Concept ni.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí o lẹ́ńdì NCE. HND, A level to se fe wole pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele. Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikan ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di mimuse.
5: CSE, okay, Sagui, Galaloju, District Headquarters, the Tepepe, Soja, Lagbara, Lodometa, 3 days powerful revival, Peluakuri, Noruko Jesu, in Jesus' name, Sebia, Tikoi, Penny, Oruko, Yiniki, Gwekuma, Wale, Ben, Nibuwe, Dinda, Wana, Wati, Yanusi, Sele, that's your Monday, 6th, Wednesday, 8th, July, 2026, Lagomelia, Borole, 4:30 p.m., Lagovima, Buragirigiri, Thursday, 9th, July, Nepress Night, Peluakuri, and your fee for Rukore, or just Sunday, 12th, July, Ne Thanksgiving, 45 years from the anniversary, Nintendo. Ẹbọ Ọlọrun la kori e ọpọ awọn ranse Ọlọrun alaye ni o sise ranse dabe pe baba wa pastor Dr. Michael Falowo JP district superintendent pastor Falowo Adua Gbemi Sanse pastor Ayo Ajetumo bi minister lara won lori emi evangelist Olanike Oladeti JP evangelist Yemi David Latabule Titobi Jesu evangelist Oluwa Toye Falowo evangelist Aderonke Oyedeji Fale Victory ati be be lo CSC Oke Segun Igbalaloju district headquarters wa ni opposite New Gbagi Market New Ife Road Ibadan olugbalejo agba chief Dr. Solomon Akani Oladeti terapo mo akajo se eri re daju loruko Jesu.
6: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake dado ile Ibadan.
7: Ara o di pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo kunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan se kan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 0701821111 irinse igbalode la ko ko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo

0: fẹ́ràn rẹ.
1: Titi
0: o wà bẹ́ẹ̀ lẹ́dà rẹ wà bẹ́ẹ̀.
1: President gan that thing that I said to me, I called her, want to say, leave it.
0: You won't need to your bed. A cabo pada, sorry, you let it happen. You go do bell.
1: You're not going
0: to eat so what you say, maybe. Last no where you daily post the motorino, you know. If you let Kano lose it, Shelley. You let sure lock bar, lot him when the cartoja afrasi. Lori ikú ẹnìkan tí wọ́n pè wọ́n tí ìdámọ̀ títí dìsinsìnyìí wọn ni onítọ̀ wọ́n kàn déédé rí òkútu ara rẹ̀ ni nínú ilé kan ilé tí wọ́n tí ìkọ́ tán ní agbègbè tí wọ́n ń pè ní Badawa ní ìpínlẹ̀ Kano. Ìròyìn ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ wípé olóògbé ọ̀hún ni wọ́n ni bí wọ́n ti ṣe ń wo òye òkútu ara rẹ̀ ńlẹ̀ yóò tó bí ẹni ọdún 28 ní ọjọ́ orí o. Wọ́n ní níṣe ni wọ́n bá ní inú ilé ọ̀hún tí wọ́n tí ìkọ́ tán tó sì jẹ́ wípé ojú ọgbẹ́ ó ń bẹ ní ọrùn rẹ̀. Wọ́n ní àwọn èèyàn ti ń bẹ lágbègbè ibẹ̀ gan o ni wọ́n pè fún ìrànwọ́ látọ̀dọ̀ àwọn aláṣẹ tọrọ kàn nítorí wípé wọn ò mọ ọwọ́ tí wọn ò fi jẹ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òkú ọkùnrin ọ̀hún. Ìròyìn tẹ̀síwájú wípé ẹnìkan tó jẹ́ pé olùgbé ni ní agbègbè ibi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí wọ́n porúkọ rẹ̀ ní Yusuf Dao Ibrahim òun ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ń lọ ṣẹlẹ̀ o lẹ́yìn ìgbà tí ẹnìkan tó jẹ́ aládùúgbò òun tó pariwo síta wípé nǹkan mọ̀ ti ṣe onítọ̀hún ìyún ni ẹni tó ti dolóògbé wọn pé nǹkan ṣe ní orí o ibi tí wọ́n sì ti rí ibi tí ó ní agbára ni o inú ilé kan lè tí wọn ò tí ì kọ́ tán òun náà ni wọ́n mọ̀ ti rí òkùtù arákùnrin ọ̀hún o wọn lónítọ̀hún sì bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ gba ni o ẹ làjà o torí pé n tó ṣẹlẹ̀ yìí àwọn ò mọ báwọn ò tiẹ̀ ti ṣe ṣe o òkú arákùnrin yìí àwọn ò mọ bó ti ṣe jẹ́ o wọn ni nígbà tí wọ́n pariwo yìí síta sí iléeṣẹ́ ọlọ́pàá sì gbọ́ olóògbé ìgbésẹ̀ alágbára lórí ọ̀rọ̀ ọ̀hún kódà wọ́n fi kún ọ̀rọ̀ wípé ní agbègbè ọ̀hún àwọn èèyàn eléyìí tí ń gbé lágbègbè náà wọ́n ní àwọn ò tiẹ̀ dá ojú yìí mọ̀ kankan o àwọn ò tiẹ̀ rò wípé ojú yìí ó ń bẹ ní agbègbè yìí o wọ́n ní oníkálukú ṣà ń ṣe ọ̀rọ̀ náà ní àhín nítorí pé ó jọ wọ́n lójú pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano pé ọwọ́ ọ̀hún ti tẹ nìkan lórí ọ̀rọ̀ ọ̀hún ò tó nítọ̀hún sì jẹ́ afurasí ṣe hàn pé iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n mọ mẹ́nìkan ẹnìkan wọ́n mọ ṣàlàyé
1: ọ̀rọ̀
0: wọ́n tún mọ mú ẹnìkan ni títí tí wọ́n fi rí òkodoro ọ̀rọ̀ gan tó ṣẹlẹ̀.
1: Tó torí pé ètò tún ti wọnú ètò ní ọ̀sán tòní ẹ lórí ọ̀fẹ́ láti bá wa dá sí kó tó di pé àwo dìde 09123708675 náà ni ojú òpó tí ẹ láǹfààní láti pè sí àtìṣí ohun tẹ tá a bá kà náà ni kí ẹ láǹfààní àti bá wa dá sí ẹ ṣe tẹ wà ń bẹ fún wa ta ló wà ń bẹ o.
0: Hello, ẹ ti wọlé o, ẹ kásán.
1: Hello.
2: Àbẹ̀tẹ́ mo kí yín o, ẹ kú jẹ́.
0: Ẹ kásán.
2: Àrùn àlùwà bẹ̀ láti ṣe
1: yẹn.
0: Ẹ ṣeun.
2: Jẹ́rí ó gba káfura báyìí. Jẹ́rí àwọn ilé àkọ́kù tí àwọn yẹn ń gbọ́yá agbára òkú. Àbí tó wà ní àdúgbò Kano. Jẹ́rí àwọn ilé yẹn ó gba kéèyàn òjì. Kí ẹni tó bá ní àwọn lánàá tó bá wà láti dé. Yọ ẹgbẹ́ àwọn tó bá ní tí ò bá máa wá bẹ̀ gbogbo ìgbà. Tí wọ́n ó máa tẹ̀. Tí ọ̀bà máa wá bẹ̀ gbogbo ìgbà tí wọ́n máa wá ro tí wọ́n jọ́ máa yọjú sí ẹ̀jọ́ máa tẹ̀jọ́ jọ́ sí ìrísí kúrú tí wọ́n jẹ́ ni. Ó sì máa rí pé ń yọjú wo níye táwọn ará àdúgbò kan máa yọjú wò. Ó ṣe ó tó fi hàn gbà tí lórí ìfẹ́ tí wọ́n ń pamọ́ títí dé àbọ́kún ọkọ̀ títí lágbára ọlọ́run kò ní bàjẹ́ fún
0: Hello. Hello, ẹnìkan ti wọlé o. Hello, ta ló wà ń bẹ̀ o?
1: Ẹ ṣeun.
0: Hello, ẹ
3: lọ. Sulaimo Sodiki látọ̀yà láàfin.
0: Ẹ ṣeun.
3: A ká ọmọ ológun wa pẹ̀lú iṣẹ́ gidi kan ṣeun. Mọ̀ ní dààmú o, mọ̀ ní pòwò, mọ̀ iṣẹ́ wọn ṣe o. Pẹ̀lú àwọn onílàbí mọ̀ rí wọn mú lágbára ọlọ́run.
0: Ẹ ṣeun.
1: Ẹ já gba ẹlòmíì láàyè. Ká pàpà.
4: Ẹ máa fi sọ
0: ẹṣẹ
4: ọmọwé ayélabógo láti lànà látẹ látàrí yàn méjì fún ọ ẹni tí wọn wá lọ pa tí wọn yẹ lórí ọgbẹ lọrùn ẹtàn lọ fà sínú ilé tó ṣe gbogbo àdàgbẹ yìí káwọn yẹn máa bẹrù ọlọrun nínú gbogbo ẹsùn kò sí ìtọ́ni kan máa pààyàn Ọlọ́run yóò ṣàánú wa fáwọn èèyàn sọ́ra o. Ọ̀rọ̀ ilẹ̀ gbogbo láti àlàtẹ̀.
0: Ẹ ṣe. Hello, ta ló wà ń bẹ̀?
1: Hello.
0: Hello.
5: Ajúlẹ̀ wa ìníjábọ̀.
0: Àmì.
5: Alhaji Ajinifuja Abbas, láti ilẹ̀ Agbo Arinmi Lánàsẹ̀.
1: Ẹ kú ni o.
5: A kí àwọn ọlọ́jà abòde o. Àwọn tó ṣe wọ́n àfikọ́ náà bá ní dí fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní gbèsè ló ti ṣẹ́ṣẹ́ ẹlòmíì lọ́rùn bá wọn. Ẹlòmíì ọjà tí ń bẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ lé 200 million. Sẹtẹ́ríàtì àwọn àfáànù àtàwọn oníṣègùn kọ́ náà dákun kọ́ bá ní dúró tì wọ́n kọ́ rárá àánú sẹ́ni kọ̀ọ̀kan wọn. Alhaji Ajinifuja ni o. Ẹ kú ètò.
1: Ó ní òun ní díàgbà ó sì kíní ó sì mọ lára kíní mọ lára pọ̀ yóò ní ó yáyá ìdìde jẹ́ká náà dìde.
0: Ẹnìkan tó ti pè wọlé jámù ó le ju owó ní ká máa lọ ní
1: ìṣúwàlà
0: nínú gbogbo ohun tá a bá ṣàṣe ká má gbàgbé pé ọlọ́run ọba ti sọ̀rọ̀ jáde ó ní ká sọ fọlọ́dọ̀dọ̀ pé yóò ṣe rere ọlọ́kan òkú kò sí ìrètí fóun o àfi kó mú tọwọ́ rẹ̀ tí ò dá kó dà á lẹ̀ ni ẹ jẹ́ ká ṣe rere kálíbà ṣeré fọláṣàrí àjàlá lorúkọ tèmi mo kí wa wípé abáríkà jimoh lónìí
1: títí láyọ akínṣọlá òun náà lorúkọ tèmi jẹ abáríkà jimoh.

0: ẹjẹ́ bá kíra wa káà sọ káà bọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lápá bí ṣé ẹ̀rí pé wà ń bẹ̀ gidigidi gan kìí ṣeré kìí ṣàwàdà. Ó tó jọ méjì, ó tó jọ mẹ́ta. Ọ̀sẹ̀ tó kọjá ńlá ń tàtàpísẹ̀ lórí ètò yìí. Àtàbí tẹ́tẹ́ ni Ọlọ́run ọba mi òkè náà ló tún pé ajẹ́ o. Àtún ti ajẹ́ o, ajẹ̀jẹ́ ayọ̀. A ṣe wà láyé à ń ṣẹ̀ mí. Ẹ̀yin náà wà ń bẹ̀ torí tíá. Ẹ gbọ́rọ̀ ìbànújẹ́ sí wa. Àwa náà ò gbọ́ sí yín. Ẹ ṣeun ṣeun ẹ kú tẹ́tí sí wa lóòrèkóòrè. Ó máa dùn gbọ́ngbọ́n máa kán sí lápá bí kìí ṣeré o kìí ṣàwàdà. Ẹ bá mi pèrò sọ́kọ̀ yẹn pé láńgbé yẹn ti jiná àti gbédé o lórí ètò yín ètò wa. Ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ lápá bí. Àtújọ kó jẹ bíi nodus 100 naira pẹ̀lú àtàlódó 1000. Ó máa ń ta lẹ́nu gidi gan, ó máa ń dùn gidi gan. Ẹ̀yìn ti ń pọnnu ńlá. Pàtí ti yín lórí rédíò rè é. Pàtí ti yín lórí wáyà yẹn. 96.7 gọ́gọ́ ni room number yẹn. Bẹ́ẹ̀ bá wọnú bílágelù lẹ́wà yìí. Bábá Àbàdàn lé Olúyọ̀lé.
1: Mo kọ́ so champion.
0: Mo kì í káàbọ̀ sórí ètò yìí.
1: Èmi fáìtà àwọn wa ni. Ṣọlá mi bá ń sọ́gun yọ sí
0: àwọn. Èmi a máa sọ pé kò sẹ́ni tọ́lọ́run ọba mi òkè òṣòre fún àfihàn ò bá ní tòun ò tó. Ọba tó ṣe fún Túndé ló ṣe fọ́mọ ìyá àfẹ́.
1: Fáìtà àwọn wa ni. Ṣọlá mi bá ń sọ́gun yọ sí àbókè ìwà ìjà máa ní.
0: Kò sẹ́ni tọ́lọ́run ọba mi òkè òṣòre fún o.
1: Mo gbọ́ dé bá gbọ́lá.
2: Lọ́wọ́ tó ṣe.
0: Ọba tó ṣe fún ẹni tí ó kúrú náà ló ṣe fún ẹni tí ó gùn. Ṣìkẹ́ wá ń sọ pé ó kèé Túndé gùn. Ọmọ ìyá àfẹ́ kúrú tí mò ń gbìyànjú àti sọ nìyẹn.
1: Tòun tẹ rí ní ọ̀la.
0: Bó bá ṣe wù kó rò kò sáàṣẹ ń tọ́lọ̀ ọba mi òkè òṣèré fún. Ó ṣe fún apárí ó ṣe fún ẹni tí ó nírun lórí. Ta lọ lọ́run ọba mi òkè òṣèré fún.
1: Alágbádá sí àgọ́. Ọlọ́run má gbé bá wọn.
0: Àní kò sẹ́ni tọ́lọ́run ọba mi òkè òṣòre fún àfihàn ò bá ní tòun ò tó.
1: Lórí ìjogún mọ́ kàfọ́.
0: Nínú ká sọ̀rọ̀ ká pèdè.
1: Padà lẹ́.
0: Ọ̀gá ni ẹ̀fọ́n jẹ́. Ká kọrin àdídùn ọ̀gá ni ẹ̀fọ́n jẹ́. Ṣùgbọ́n látọjọ́ tẹ̀fọ́n ti ń kọrin ayé kìí fẹ́ gbórin rẹ̀ ṣé tí ni wọ́n tó pàtẹ́wọ́ fún ni àtẹ́wọ́ tẹ́ sì pa fún wọn fẹ́ pàdánù ni. Pọ̀ gbìyànjú try. Àkókò jọba nílùú Ìgbẹ́dọ̀ aláǹtakùn jọba láwùjọ tó wù. Bàbá àbí Popsi táwọn bí dáa tó tó fò wọ aláǹtakùn ránṣọ. Túndé lòun lè fi ràn.
1: Ṣé
0: ọ̀dà pípò mo mọ̀ tó ń ṣe bó tó ti ń fò wọ aláǹtakùn ránṣọ ìyẹn kò yé mi.

0: inú ká fọpọ ọgá lalákan jẹ.
1: Ìjọ ní adéhùn pé máa kakọ.
0: Kò sẹ́ni tó tó fe pọ alákan síbẹ̀.
1: Adéhùn pé máa.
0: Àwọn sìkẹ́ gan tó jẹ́ pé wọ́n ń ṣe yéye lọ́bẹ̀.
1: Pé máa kúlẹ̀.
0: Kò tó fe pọ alákan síbẹ̀. Àbó ló fi ṣe ni, ó fi ṣe.
1: Mo máa gbà.
0: Kẹ́ ẹ̀ gígiri hùn.
1: Orí yọ mi, ọmọ àlàbá mi dájú mi. Musa bá mi ṣe kó sùn dé gbàkí mú o.
0: Ẹgá ẹ̀bọ̀ sórí ètò yìí. Lóko lóòtú ètò yìí kẹ́nẹ́ ti gún èjè kébùgì. Ọ̀gá kan ọmọṣẹ́ tó pọ̀. Ẹgá ẹ̀bọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀. Lóko gbogbo àwọn ọkọ̀ tá a jọ ṣe Túnde Adégbènrú àmọ́ OTP Ṣìkẹ́mi Òkè Tọ́lá ọmọ ìyá àfẹ́. O ni amójú ẹ̀rọ fún sáà ta wà ètò ti DJ Spider. Ètò yẹn ti gbéra tó lápá bí ó ti gbọ̀n yẹ́ pẹ̀pẹ̀ àti bẹ̀rẹ̀ ètò ní sàn ó kì í ṣeré kì í ṣàwàdà. Ẹ̀yin kọ́ yìí ẹ̀ka àbọ̀ sórí ètò yẹn.

0: àwọn ló ma jẹ ẹ máa kí wọn ti bá rí wọn.
1: Ok mọ́mí.
0: Bọ́ oúnjẹ ẹ ṣe ẹ ti jẹ mbẹ.
1: Mi tí ìjọba ṣe fẹ́ lọ ṣọwọ́ ni mọ́mí.
0: Má ṣọwọ́ o. Wò àmọ́ tí wọ́n ń ṣe òkú wọn parọ́ fún wa páwọn ń ṣe. Àmọ́ sàárà sọnu tó yalù wọn tí wọ́n ń dáná. Òkú tó ti kú látọ̀dún wo wọ́n làwọn ń yòókù lẹ́yìn padà. Ṣé àsìkò Tinubu ìlolúwẹ̀ máa ń yòókù lẹ́yìn padà?
1: Mọ́mí ẹ má sọ fún mi pé ẹ tún ní jẹ́ ká jẹ oúnjẹ eléyìí lé ni o.
0: Ṣé bí ń pọnu ní tẹ́lẹ̀?
1: Mọ́mí wọ́n
0: mi orí oúnjẹ yẹn ó yá pápápá ń sìn lọ sínú kitchen bẹ́ẹ̀ yẹn àwọn lailon tí mo máa ń gbà bọ̀ látọjà.
1: Mọ́mí eléyìí ń ta sọ́sọ́ járe.
0: Òrùn
1: dà sínú bẹ́ẹ̀ yẹ fún mẹ́sì.

0: àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa rèé bẹ́ẹ̀ bá gbóúnjẹ fẹ́ lómi yóò lóhun ò jẹ́ bẹ́ẹ̀ lómi gan bá wò pé òkè òun wá sí patí yín kò ní jẹun tí ó fi kú torí bóyá sọ lẹ́nu ni ó jù ú wá ojú wo lẹ fi wò ó lásìkò tí nǹkan wọ́n gógó yìí kéèyàn sì gbóúnjẹ fúnyàn fẹ́ràn sí foríṣiríṣi nǹkan sí ẹlòmíì lọ ń yá lóhùn ṣe patí tó yẹ kó máa lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ bọ̀ lójú òpó facebook lágelú fm 96.7 fm ẹ wá mọ̀ wò wá ketekete lójú òpó facebook ẹ mọ̀ fèròǹgbà yín ṣọwọ́ sí wa ẹ mọ̀ kí wa káàsán káwa náà máa kí yín káàsán lórí ètò yín ètò wa wà ńbẹ ṣùgbọ́n ẹ yá lọ tájà náà tá a bá ti padà dé ètò ń tẹ̀wájú ẹlẹ́bẹ̀ kú kalẹ̀.
1: Lágelú fm 96.7
2: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
3: You overwhelm me. This love is too much.
2: Team, as of glorification, come. Let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ise ranse pe woli ti o laba won woli agbaye ni. Prophet S.A. Arogundade. Bere ni Wednesday.

0: kaabo kwada lati oju oja bayin ba se ndarapo mo wa ka ma kin kaabo sori eto ta pe ni o wa nbe la pa bi oju wo le fi wo ka gbonje fe lomi ko si danu ba je pe o ni nkan ti okan ti e gbagbo mo se bi ko ni gba lowo o nja yin mi o fe o won a si gbe fe lomi ti o je en ti o je won ni je o je awon danu ti an ni 0912370865 0912370865 lati le ukiri +234 8142490106 hello ekason yes sir o ko yin bele sin pe mi o gboru ko yin sir lati ku ola e ka bo sori eto yes sir ah mi o gbo yin dada e ba n gbo soke o ah egbiyanju ke pe wa pada oju opo yin o to mi o gbo yin dada hello yes e ka bo sori eto e ka bo
1: hello mi baje tagun je fun yo lo ko ni ko won je yo si gba mi awon da ta won won iru yen ba ni pe to o so fun pe won e gbon je nbe
2: I'm going to go to the junior.
0: I'm here. Mi o gbo yin dada sa e gbo soke o
1: Saturday lati Abeti
0: e ka bo lati Abebi
1: yes very calculo position so mo pa ba ko je fun mi o yin mo pa ko ti so ko gba e ti no mo pa ba lati ka
0: ka wala ya gbo nkan te wi
1: o mo je gbo ba
2: oju opo yen o ko jagere dada
0: a tin gbo yin
1: so ba policy ba anything not up to work
0: ko jagere hello onoto hello
3: sir
0: e ka bo sori eto
3: what bless you
0: yes sir
3: Samuel Ikido ye omo ya ori to n kilo iwa ẹ mọ ọmọ tó lọ da oúnjẹ nu ẹ ó di jẹjẹ sí lọrùn ta ni kò gbá ọ̀dà pé a òkè wa ìjẹ nǹkan báyọ àìjẹ báyọ ọmọ àgbẹ̀ lọ lálàbà wa lọ gbé fẹ́ lómi ẹsẹ̀ tí ọmọ tó wà nínú ìyá ẹ̀ tó lọ ló ń kórira ẹ̀ irú ẹsẹ̀ tó fẹ́ máa dá ni ẹ̀ tó bá dáyé tó lọ lọ́run àríwúròdo olùmọ̀ràn ọkọ̀ ó ti mọ̀ láti inú ìyá rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ni ọmọ yẹn bá má dáná síbi nǹkan ṣòfò ọlọ́run nífẹ̀ẹ́ sí ara wọn kó ra ká máa tó ká ṣòfò ó dáa God bless you.
0: Ẹ ṣeun.

0: Ola Adesu International.
1: Ẹ káàbọ̀ sórí ètò sà.
0: Àlàáfíà fún oṣù.
1: Àlàáfíà fẹ́ tó wọlé yìí o.
0: Ọmọ ọba gbọ̀ngàn gbajúmọ̀ ọ̀jẹ̀ lábí láti gẹ̀rẹ́ Ìbàdàn. Ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ̀ màmá ṣe
2: o. Àmì o.
0: Ṣé ẹ rí kọ́nà ń ṣàṣàánú fún wa? Kò sí ní ká lè ṣe ká lè fi tán ọmọ aráyé lọ́rùn o. Bẹ́ẹ̀ bú wọn, wọn ò lè bú àwọn, bẹ́ẹ̀ bú wọn, wọn lè ṣètú lè bú àwọn. Ṣé ẹ rí kò dáa kéèyàn dáhùn jẹun lóòótọ́ o? Kò dáa kéèyàn gbà tí wọn bá wọn kó wọn ní jẹ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà náà, kí ló padà ṣẹlẹ̀? Wọ́n mú yín lọ́ta ni. Wọ́n ní ṣé àwọn fóògùn sọ ń jẹ fún yín ni? Ló fi fà táwọn yẹn fi gbà. Àgbẹ̀ gbàtàn tó gbà náà, oúnjẹ yẹn ń tán fi ṣé òde wa bóyá òkú ni wọ́n ṣe lóòótọ́ àbí wọ́n ń yẹ́ yí bàbá àtìyá padà torí pé tó ń bẹ́ńtà ní ìsìn ó gba sùúrù o. Ọ̀pọ̀lọpọ̀ sáré àtijọ́ lówó ṣùgbọ́n tó bá fẹ́ ṣe nǹkan báyìí ọ̀tọ̀ níbi tó padà yí mọ́. Torí ìdí èyí mo dá àwọn yẹn lẹ́bi tán bẹ́ oúnjẹ nù mí ìtẹ̀rù dá wọn lẹ́bi o torí ó ṣòro díẹ̀ torí ìwọ̀n mọ́ tó fi pẹ̀lú oúnjẹ tí wọ́n ṣe náà láwọn ará káàkiri. Torí ìdí èyí àwọn tá a bá jẹ́ àwa Yorùbá ẹ jẹ́ àkè sára tá a bá mọ̀ pé a bá ṣe tí ò ní tọ́ ẹ mọ̀ lè jẹ́ àdáwọ́lé nípa pé a là fẹ́ yí òkú padà ọ̀tọ̀ ni nǹkan tá a máa láǹṣe fún àwọn èèyàn wa. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò yìí ó gba sùúrù o. Torí pé wọ́n ń wá owó lọ́nàkọ́nà àtẹni àtẹyin wọn fi wá rúgbọ o. Àlàáfíà fún oṣù.
1: Àwọn ṣé gbogbo èèyàn náà ló fẹ́ fi
0: ẹ̀mí
1: rúgbọ
0: ni?
1: Kò sí èèyàn tó
0: gbóúnjẹ fún
1: kò sóyè látijọ́ yìí àkọ́mọ́dúnjẹ nínú létí wa ni.
0: Ọlọ́run kọ wa gbọ́n o.
1: Ṣé ẹ ti gbọ́ júnior bẹ́yẹn?
0: Àlàáfíà fún oṣù.
1: Ṣé ẹ ti gbọ́ júnior bẹ́yẹn?
3: Lámàjẹ yóò bí bí kú.
2: Àṣà a máa ń dá jẹ̀nù lójoojúmọ́ nínú létí
1: wa
2: ti wá ń bí báyìí.
3: Ikú ilé ti ń
2: pa ni.
1: Hello. Ẹ ká sàn. Yẹ ṣe bá a pa rédíò yín. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín.
4: Tó ti ṣẹlẹ̀ ibi rí mi from experience mo fi sọ̀rọ̀ nígbà yẹn a wà ní ọ̀dọ̀ girama àtòbí márùn ènìyàn wa gbóúnjẹ wa ládùúgbò pé wọ́n ń ṣe nǹkan ládùúgbò girama dẹ̀ máa ń sọ fún wa pé ká wá máa jẹun tó bá gbé wá o ká bá gbé oúnjẹ a bá gbé sínú ilé ó ti girama dídé látọjà ń rọlẹ̀ ká má fọ̀rọ̀ jù la bá lọ wo oúnjẹ ó ti ń yọ ìfún. Nígbà ìlú ti ń yọ bẹ̀rẹ̀ sí ń yọ ní oúnjẹ tó bá ń pe gbogbo wa lẹ́kọ̀ọ́ kan pé ká ní oúnjẹ débi oúnjẹ aníkòtò ẹ̀ tó débẹ̀ ìjẹ́ ta ló wá gbé oúnjẹ wa o ìta ti ń sọ̀rọ̀ ìyàmẹ́ gbogbo oúnjẹ yẹn wá láti ṣe. Òyìnbó gbọ́dọ̀ máa kọ́ ọmọ ẹ̀.
1: Ká tún gbórí ìyá junior bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ ni kìí ṣe gbogbo oúnjẹ lèyàn gbọ́dọ̀ mọ lanu rí ọjà tuntun kìí ṣe gbogbo oúnjẹ lèyàn gbọ́dọ̀ mọ lanu bò junior ti fẹ́ lanu bò ní tiẹ̀ ayé ọ̀pọ̀ lọ́dọ̀ tiẹ̀. Ẹ̀rọ ẹ̀ka sàn.
5: Ẹ̀rọ ẹ̀ka sàn.
1: Yes sir, orúkọ ibi rẹ ti ń pè é.
5: Mi ò yẹ yín ò dá fún yín o.
1: Àmì
5: o. Alhaji Ọmọwé Ayọ́lágógó láti Lánàkẹ́.
3: Ẹ káàbọ̀ sórí ètò.
5: Ẹ rí ilé ayé mọ àwọn àgbẹ̀ kan ẹni tí a fẹ́ fún nǹkan. Yóò tún máa rí nípé ohun tí wọ́n fẹ́ fún òun. Èèyàn wá ní nílẹ̀ Yorùbá lẹ́nìkan bá ń ṣe nǹkan ni wọ́n fún ará àdúgbò lóúnjẹ. Yẹjẹ́ mọ̀ pé àìfún ará àdúgbò lóúnjẹ ó ti mú tẹ́lá lọ wéré kan ewé mo ti gbàgbé táìkì eré yẹn tó ń ṣèlàwó ládùúgbò. Nígbà tó ń ṣèlàwó ládùúgbò ilé kan wá ń bẹ̀ wọ́n pa ìgbó jẹ kọjá. Ìyá yẹn wá òkè àtúwọ̀n wá ṣe pàtàkì ni ṣèlú sì ń pààyà yẹn.
2: Kò tó ayé lẹ̀ sọ.
5: Yóò dá fún so ẹja fojú àwọn yẹn o. Náà tábà tí wọ́n á wò lẹ́ẹ̀kejì ní tó bí ẹni bá gọ sí ni pé ẹni ta àbá mọ̀ dáadáa òun ni ká má gbóúnjẹ. Ìgbọ́n bá jẹ́ ń ta mọ̀ ẹja ládùúgbò ta rí pé wà wọ́n da. Torí bàbá ní àdíjú kẹ́ni eré fi kọ́ ẹni aburú kọjá ẹni eré lè kọjá o. Ẹlòmíì sì ń bọ̀ jẹ́ pé oúnjẹ tẹ bá gbé fún yóò bọ̀ sásìkò ó jẹ́ yóò ṣàdúrà fún pé lọ́pọ̀lọpọ̀ oúnjẹ tí lágbájá gbé wa o. Ojú òní tí wọ́n mọ̀wé Ayọ́lágógó láti Lánlátà.
1: Ẹ ṣe jà ẹ. Ó túmọ̀ sí pé ìyá junior ni ò jẹ́ junior ṣàdúrà.
2: Èmi tiẹ̀ mọ̀ pé èèyàn rí ni àwọn tó gbé oúnjẹ yẹn wá oúnjẹ yẹn ta ṣánṣán.
6: Àmọ́ Jésù mi ti ṣe o, mo ń padà sẹ́líbrétì mi.
1: Ẹ jẹ́ lọ tajà náà tá a bá ti padà dé ètò ń tẹ̀ wájú ẹ kú tẹ́tí sí wa.
7: Lágìlú FM 96.7. Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin, alleluia! Tijọ́ ti láfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì, ó jẹ́ kíkọrú ìhó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kengbe ọ̀rọ̀. Till I have reason to praise God, Psalm 66 verse 20, Thursday, July 9, lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí wọ́n ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ni Sátọ̀dì ọjọ́ kọkànlá, tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker, Prophet Samuel Ọmọláwo JP, our spiritual fathers, Apostle Dr. Paul Adeola Adedosu JP, Bàbá Ìbàdàn, Prophet Samuel Situ, Bishop Johnson Morakiyo, Apostle Moses Solusola Ayoade, Father of the Day, Honorable Babalola Mupu Alabas, Honorable Maruf Olabi Suesue, Mayegun Bonija Market, Pastor Honorable Adura Egbemi, Mothers of the Day, Prophet Jesu Ladu JP, Engineer Mrs. Legbe Folake Olurẹmi, Gate of Honor, Professor Jonathan Bolakade, Chairman Council Committee on Security UI, Pelu Eda LI, Oyekami, láti bí kíbi Adéjégede Tàbúrítà mẹ́rin tí ó yà, ẹ sọ fún ọlọ́kadà pé kọ́ máa gbé tàbí síwájú yíbọ̀ wá, Civil James City International tó wà ní Fọ́rọ̀gùn, gbogbo èèyàn lápè, ẹ wá kájọ jẹ́ jẹ́.
8: Ina kosu ni economy yi ti fẹ sori.
9: O minira kofi awa da.
10: Ndobo ti gbowo lori bayi. E de le ta naira 500 naira. Ko ka nkan kan lati ra ma.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣe é gbọ́n tán ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn.

0: lè tún ti ń jò.
1: Bá jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́ The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pèrè àwọn ní The Great Aluminium Roofing. Pàdà ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
2: Jẹ́ ẹ̀ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀, lẹ́gba IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge, sanwó iná ní rọrùn.
5: Ìdánland gidigba, RPC Protein, Ìbàdàn Mercy Ogo. Now at your doorsteps, beef and goat meat from live cattle and goats, specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
6: Ṣe ń lọ ètò tó ń lanilọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín níkànnì Lágelo 96.7 FM òkè Gájú òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè Gájú òkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lágbára.
7: Angali don pire da o.
8: Jesu yi gada bi yusu awo JP. Yo tori angare lati Wednesday, 1st July 2026. A kori e, divine visitation for laughter. Ibe wo la toke fun eni. O to akoko fun ona lati rani ayo bi ana ni shilo. Gbogbo eni to ba gboru eri re ninu ri ajo adua yi lo ma ba ore ni ayo. Olorun fe lo Pastor Sakio, Olonke Susi, Ibadan ECC Superintendent, Pastor Peter, Adeyejesi, Reverend Iti Adegoke, Prophet Femi Oni, Prophet Kehinde Akode, Prophet Adejola Adebayo, Prophet Esther Adebayo, Prophet Adi Adegbite, Prophet Shegun Olambiwe ninu, Pastor S.O. Olaleji, Prophet A. Olalekan, Pastor Oluwaṣeun Adebola, Pastor Ishmael Amoro, Wole ati Ọjọgbọn Jesu Yinka W.Samuel JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìí ayọ̀ látọjọ́ Wednesday 4th, Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ lójoojúmọ́. Gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School, Challenge Ibadan.
9: Kas
0: Plaza. Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala àfi ọ̀ bá sí kọ̀dá. Àbí sọ wa dáa ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn ọmọ lè gbá pa àtẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Torí ọmọ òye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Katalẹsẹ̀ ọmọ kan yàn gógó. Kí bàtà ó sì sì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ mọ́ mọ̀ tí bọ́. Kéèyàn ọmọ rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi oògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà àbáyọ. Ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀díjẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun ìgbésẹ̀ kánmánkíá ní pàtàkì. Kátẹ̀dẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ̀ ni ti ń bẹ láyé tí oní ti ń dalámú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé bàbá Lam Adésínà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex. Ìwòrò òde Ìbàdàn. Telephone 08033715988 08033715988. Ẹ̀ta tọ́jú ara ẹ̀ lọ́mọ tónítóní.
7: Lagilu FM 96.7.

0: ẹ tó ń tẹ̀ wájú lápá bí ó yẹ ẹ̀họ́dà ẹ̀họ́dà ẹ̀họ́dà ẹ sì ti mọ̀ pé tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọlé bá a bá ti pé ó yẹ pé kí ni
1: ó yẹ bá mi dùn ara sí
2: iṣẹ́ tó yàn bá ń ṣe
0: òun ni tíkẹ́ẹ̀tì tẹ́ fi wọlé lápá bí
2: mo jáde lábọ̀rẹ́ ètè
0: lórí ṣìkẹ́ kí ló wà lọ́dọ̀ rẹ.
3: Mo gbé kuru wa. Mo gbé àsáró elépo rẹ̀dẹ̀. Ṣé rí àsáró kan làwa tẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ ń jẹ báyìí? Àsáró yẹn ó Saint Lee fúnni. So bí ẹyin náà bá nífẹ̀ẹ́ sí ẹ, ó dà.
0: Túnde
3: ó wà ń bí lọ́pọ̀
0: yẹn. Kí ni bẹ̀lọ́dọ̀ tiẹ̀?
4: Iṣu àtẹ̀yìn lèmi gbé wa
0: o. Iṣu àtẹ̀yìn àti kí ni?
4: Àti Ṣadé, ó ní Ṣadé nínú.
0: Okay.
4: Àwọn tó máa ń kó gbogbo ẹ̀ sọ́dọ̀
0: àwọn ènìyàn sọ. Okay. Àtàwọn nǹkan mi.

Ọlọ́run tó ṣe pé ó tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé. Ọlọ́run tó ṣe pé ó tẹ́rẹ̀ rẹ̀ kárí ayé. Kò tí ì sí bí ìtẹ́ ò lè bọ́ lọ́hùn. Bèèyàn wí pé kò máa sọ́ lọ́hùn. Ẹjọ́ máa yé wọn pé Ọlọ́run ló dáyé.

0: ọba tó ṣe pé ó tẹ́rẹ̀ẹ̀rẹ̀ kárí ayé kò tí ì sí bí téèyàn lè wọ́ lọ́hùn-ún bèèyàn wí pé kò máa sọ lọ́hùn-ún ẹjọ́ máa yé wọn pé ọlọ́run ló dáyé.
1: ọlọ́pàá yẹ ń fọ́pọ̀ lára wọn ṣeré ìyànjiyàn bá ṣe ṣì bẹ́ sílẹ̀.
2: ẹ bí dẹdẹrẹ léèrè.
1: wọ́n wí pé kò máa sọ lọ́hùn-ún ìkejì ń sọ pé ọlọ́run ló dáyé.
2: ẹ báwo ni sánmà àti lẹ́sìn wà.
0: ìdọ́run tán ló dáyé. bàbá tó ṣe pé bó ṣe dọ́run tán ló.
2: ẹbí léèrè pé bó ni ìpẹ̀kun okun.
0: làwa tún wà o bèèyàn wí pé kò máa sọ lọ́hùn-ún.
2: ẹbí pé níbo ni ọ̀sá ti rí yọ.
0: ọlọ́run ló dáyé.
1: ọlọ́pàá yẹ ń fọ́pọ̀ lára wọn ṣeré láríyànjiyàn.
2: ẹbí ru wọn léèrè pé kí ni òjò sùpọ̀ àwọn jábọ́.
1: kàn wí pé kò máa sọ lọ́hùn-ún ìkejì ń sọ pé ọlọ́run ló dáyé.
0: bàbá tó ṣe pé.
2: ẹbí léèrè pé ta ni ràn ọ̀run.
0: bàbá tó ṣe pé bó ṣe dọ́run tán ló dáyé ìpele ṣẹmi.
2: ẹ bá ń bí dìdìrín léèrè pé ìràwọ̀ tí ń tàn yín déédéé sí bàbá ńlá bàbá rẹ̀ ló dá.
0: kò máa sọ lọ́hùn-ún ẹjọ́ máa yé wọn pé ọlọ́run ló dáyé.
1: ọlọ́pàá yẹ ń fọ́.
2: bọ́n ọba ti gbàgbé ọlọ́run tára dé ọ̀tá.
1: ìyànjiyàn bá ṣe ṣì bẹ́ sílẹ̀.
2: àbùkù ni ó pẹ̀kun ẹ̀.
1: wọ́n wí pé kò máa sọ lọ́hùn-ún.
2: allahu akbar.
1: ọlọ́run ló dáyé.
2: ọlọ́run bẹ o.
0: òun nínú àwọn ẹni tí mo wí oní tó bá ṣe pé ọba ọlọ́run bá wà ní kí ló dá wa tán tó tún fi ra ẹ̀ pamọ́ fún ó dídá ṣe dá ìdáṣó yẹ ká wà tí ká má rí.
3: èyí tó sọ bẹ́ẹ̀ yẹn èyí tó ní kò sọ lọ́hùn nínú àwọn ẹni tí mo wí
0: oní tó bá ṣe pé ọba ọlọ́run bá wà ní kí ló dá wa tán tó tún fi ra ẹ̀ pamọ́ fún ó dídá ṣe dá ìdáṣó yẹ ká wà tí ká má rí.
2: wàá sì fújì rèé.
0: sẹ́rí kejì wà fún lẹ́sí pọ̀lọ́ bá mọ̀ ọmọ.
2: ìgbà tó o bá ṣe àtàrí pẹ̀ǹpẹ̀ ka ṣọ́ọ̀ṣì fún wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n.
0: ẹni tí ó lọ́wọ́ fẹ́ kó.
2: ẹni wúyà ló ti lè kọ́gbọ́n.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá ló gbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: ẹ̀ka san.
1: Brother sister ẹ̀kì dẹ̀ mú jójó.
0: Ọ̀rọ̀ ṣe ń bọ̀ràn yàn. Ọ̀fọ̀ ọ̀fọ̀ máa lè sọ́ba ńlẹ́ o.

0: Hello, Talo Ame.
1: Wali Allah, Utalania.
0: 091. 1237 08 765.

0: Hello.
1: Sulaiman Sadiq Latoyo.
0: Sadiq
1: Latoyo Alaafin.
0: E poruko abiso yin.
1: Eh?
0: Oruko abiso.
1: Oruko abiso mi Akanda.
0: Ori kini yen?
1: Eh?
0: Ori kini yen?
1: Sulaiman Sadiq Oyewale.
0: Odolaye.
1: Oyewale.
0: Oyewale. Ìyàwó yín kọ́. Ìyàwó ń kọ́.
1: Ìyàwó ń bẹ̀.
0: Àwọn ọmọ ń kọ́.
1: Wọ́n ń bẹ o.
0: Ọmọ yín lẹ̀ mí ṣàdúrà fún. Ìyàtẹ̀ jẹ láyé. Kẹ̀ẹ́tó di èèyàn tẹ dà lónìí. Ọmọ yín ò ní jẹ́ ìyàbẹ̀.
1: Amina yàlá.
0: Wọ́n dáa ju yín lọ.
1: Amina yàlá.
0: Ẹ jẹun ọmọ inú ayé.
1: Amina yàlá.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbénu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bí ronì lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn, àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kà sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Iná kò sún ní ẹ̀kọ́ bá mi yìí ti fẹ́ sọ rí.
3: Òmìnira kọfí ọwọ́ gbà.
4: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500, kó ká nǹkan kan láti rà mọ́.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray! Team, as of glorification, come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu, ishe ranshe ekpe woli, ti o laba wan, woli agbayeni. Prophet S.A. Arogundade, bereni Wednesday, ojo kini, osu keje, si Friday, ojo keta osu keje odui, lagome wa shale lojo kokon. Host, Prophet S.A. Arogundade Ministry, Prophet Oni Peter, Prophet Bankole Joseph, Prophet Olatunji Alabi, Guest Minister, Babatunmise, Tabitha Feromi, Ola Dosun Twins and Evangelist Brigette Arogundade. Venue, Team of Elisha Ministry, Champion by Faith Church, Old Ife Road, Akigbade, Mato Ibadan. Not this, first 150 people to attend shall be given 10,000 naira each. For more inquiries, 081-3087-2518. Come and be blessed in Jesus' name.
3: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkànnì Lágelu 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ó bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà gàlẹ̀ Tèmítayọ̀ Oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágelu 96.7 FM òkè gájò òkè ìkànnì Lágelu ti sátidé yìí ó tún máa lọ.

104.7.

0: bá wa tí nbẹ ní ọrùn kí abọ́ forúkọ mímọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tí ọrìnká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọrùn fún wa ló ń jẹ òjò wa lónìí darí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń darí jẹun tó ṣe wá dà wá lọ́wọ́ ìdánwò
1: wákàtí
0: bàbá ṣàánú fún wa lúwa bí a ti ń lọ nísinsìnyí ń jáde lọ nísinsìnyí bàbá má ti ń jáde lé òkú lọ́wọ́
1: mo fẹ́ wá ṣàlàyé fún yín pé man plumber tẹni ó máa bá wa ṣe kinní pipe tó bẹ́ẹ̀ ń sàlẹ̀ yìí ó ti dé so bí mo ṣe wá ní kí n wá ṣàlàyé fún yín mo rí pé ń ṣe prayer lọ ń bá ní kémi náà jọ yín láti máa ṣàmì o so kí wàá lọ yọjú sí wa.
0: kò sí wàhálà ṣé o ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni.
1: no ó lẹ́yìn lẹ pé òun lálẹ́ àná mi ò dẹ̀ tí bá sọ anything.
0: máa lọ yọjú sí sí bó ti máa ti yọjú sí tán èmi ló ń tèmi nì
1: ẹjọ ẹgbẹ wa dání
0: kí n gbé dání lọ bó báyìí.
1: ibùlẹ̀ yìí lọ tẹ́ bá ṣe tán sí.
0: mo ń lọ chọ́ọ̀chì ni.
1: ẹ ń lọ sí chọ́ọ̀chì.
0: bẹ́ẹ̀ni.
1: àwa náà ti ṣetán rẹ̀ di èmi náà lọ sàsàlà tù kẹ́dẹ̀ drop mi ní bus stop ní tí ma ti wọ mọ́tò àsàlà tù mi.
0: ẹ̀yin mélòó lẹ wá lọ sàsàlà tù.
1: èmi àti bébí of course.
0: bébí èwo ń bẹ̀ ṣé ọmọ mi.
1: ọmọ wa.
0: ọmọ wa orúkọ wo ni ọmọ wa ń jẹ́ ìgbà tí olófẹ́ máa gbé lọ àṣàlà àtù orúkọ wo ni ọmọ wa ń jẹ́.
1: Deborah ó dẹ̀ tún jẹ́ Muhinat.
0: ìgbà tó wá tí wọ́n sọ ní Muhinat yẹn kí ni èmi sọ lé lórí.
1: ẹ sọ nǹkan kan ju wípé Deborah lẹfẹ́ kan máa pè.
0: Deborah bẹ́ẹ̀ni
1: lẹfẹ́ kan máa pè.
0: so Muhinat tó o pè yẹn Muhinat tí wọ́n pè yẹn ṣé mi ṣé ọmọ mọ̀ pé òun jẹ́ Muhinat.
1: ó mọ̀ torí àsọsílẹ̀ ti lọ́jọ́
0: àkókò ngan ògúdọ̀ sọ fún mi pé òun gan mọ̀ ọmọ ọdún mélòó lọmọ yẹn jọ̀ọ́ nítorí ọlọ́run o.
1: ọmọ 3 months.
0: ọmọ 3 months lọmọ yẹn àbí ṣé o wá fẹ́ lọ máa fún lọ́mú ní àṣàlà àtù ni torí kò yé mi
1: báyìí. ṣé màá wá gbọ́mọ 3 months sílẹ̀ nígbà tí mò ń lọ sàṣàlà àtù ni ṣé màá gbọ́mọ 3 months.
0: ọmọ mi ò bá ẹ lọ àṣàlà àtù ọmọ mi ò lè tẹ̀lé ẹ lọ sàṣàlà àtù tó ń lọ yẹn.
1: daddy Deborah ṣe máa gbé lọ sí church.
0: mo ń gbé lọ church ni of course ajọ́ lọ ni.
1: tó bá ń ké ní church kí lè fẹ́ fún.
0: wàá dẹ̀ fún lọ́mú bẹ́ẹ̀.
1: mi ò tẹ̀lé yín lọ sí church náà ẹ̀ àṣàlà àtù ni mò ń lọ.
0: ó dáa yín gbọmọ lẹ̀ ń lé tí bá gbọmọ lẹ̀ ń lé ò lè lọ àṣàlà àtù torí ọmọ ó mọ̀ mú.
1: ẹ ta ló wá fẹ́ dúró tọmọ lé.
0: ìwọ náà ni.
1: mi ò lè dúró tọmọ
0: lé. o ṣe ni dúró tì.
1: mo ń lọ sàṣàlà àtù.
0: àlọ́ ò lè lọ àṣàlà àtù yẹn. ṣé ìwọ èmi mo fẹ́ ọ ni àbí ìwọ ló fẹ́ mi. ó yẹ ká jọ máa lọ chọ́ọ̀chì ni.
1: daddy Deborah.
0: ó yẹ ká jọ parapọ̀ káàdì kan ni.
1: daddy Deborah.
0: ìwọ ni àṣàlà àtù wá fún mi gbọmọ mi lọ àṣàlà àtù Deborah ó fẹ́ gbé Deborah lọ sàṣàlà àtù.
1: ok ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n bá yín gbé feeding bottle ẹ máa gbé lọ church ẹ jẹ́ kí mi náà máa lọ àṣàlà
0: àtù. o lè lo àṣàlà àtù yẹn sẹ́ mo náà lè lo àṣàlà àtù yẹn o dúró tọmọ ni tó dúró tì o dúró tọmọ ni tó máa fún ọmọ lọ́mú nínú ilé yìí o lo àṣàlà àtù o lo àṣàlà àtù wo ló wá ń lọ yẹn.
1: ok kò sí problem mo ti gbọ́.

0: my dear, my dear, shake his off way. Surely, be a bad day. He be so de la way. Bye. Me only tolerate him more. Cause me only share Christiani. Me only share.
1: What is that? Me only share.
0: Me only share. Ring is your ring. Ring. Ring. Ring. Ring. Ring.
1: Ring. Ring. Ring. Ring. Ring.
0: Ring. Ring. Ring.
1: Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring. Ring.
2: Eyan bi meji kan
3: sister Adeboro
2: ta mo philosopher se ni soki soki baun tin sele ka ki ni ki le ni so lori e fun lori eto fun to ni o ki le ni tun se ba won soro
4: arun wa ni lati se yen ekuse
2: e soro
4: oko yawo
5: yes sir
4: odale odale odale buruku ni e o si dada o si dada
5: bi bawo sir
4: ẹni yìí ti sọ fún ẹ láti ilẹ̀ pé òṣèlúmí lòun ọwọ́ á fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí omi tàn án wọlé wà á sọ yìí pé kò bọ́ lọ sí ṣọ́ọ̀jì ó ti sọ ohun tó wọn máa ṣe fún ẹ tó bá wọlé ó dẹ̀ ní kò sí pọ́bẹ́ẹ̀mù àdéhùn ló tó fún ṣé ìwọ́ wá ipò smart ó tẹ̀ wọlé ni kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ni tí christian bá fẹ́ christian tó bá ti mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí ọba kú christian ọfẹ christian muslim ọfẹ muslim tí ọ̀rọ̀ yìí ọba ti kú ó yẹ kó kí ó àfẹ́ bì tí ọba ti wọ̀ fún wàá padà fẹ́ lómi gbà tó fi bẹ lójú ọ̀nà kò tiẹ̀ kó rí yìí àrùn aláìsẹ́yìn ọwọ́ àmú kókó kò ní ìṣòro ní kọ́ka lọ ó lè kọ̀ fún ẹ o ẹ̀kú ètò.

0: Hello.
1: Hello, sir.
0: Látọ̀ yálà.
1: Yes, sir.
0: Ọkọ̀ lórí àyà o. Kò ní akẹ́sìn bí ìyà ntọ́kọ̀ rẹ bá fẹ́ kó bá fẹ́. Mo nǹkan bẹ lọ́yọ̀ọ́ yìí tó yẹ pé èèyàn mi ni. Muslim lọkọ rẹ̀. Gbà tó lọ fẹ́yàwó fi sẹ́yìn ni. Mo ti sọ fún òbí ìyàwó àtọkọ ìyàwó pé mùsùlùmí lọkọ ìyàwó náà di Muslim bá. Mo sì ti fara mọ́ ìtẹ́ àgbé gbogbo ẹ̀ náà rà lọ. Tán kó lọ níjọ́ tán lọ ń dáná. Bísí ìyàwó ti ń kírun kò yẹ sẹ́sìn fájà ntọ́kọ̀ rẹ bá fẹ́ mo bọ́ fẹ́ látọ̀ yálà fún.
1: Dádì èmi ò sọ pé mi bá fẹ́ nǹkan tó fẹ́ o bọ́ láti ilẹ̀ tó bá jẹ́ pé ó ti ṣàlàyé fún mi láti ilẹ̀ ípé bó ṣe máa jẹ́ nìyẹn má ti mọ̀ bọ̀ kò ṣe pé ó máa sọ fún mi pé òun ti gba nǹkan tí mo sọ mo wá kó wọlé tán mo wá bímọ tán ó wá change ọ̀rọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ni mi lára mi ò lè ṣe é.
2: Hello.
3: Hello, sir. Kú yàrá ẹ̀ta o.
2: Ẹ mọ̀ lẹ́ bàbá mi.
3: Ìyára díẹ̀ ẹni bá jẹ.
2: Àmì bàbá.
3: Awo lọ́wọ́ ìdòwò gbẹ̀kẹ́ tọmọ ló ń sọ̀rọ̀ látàdé tó kún lọ gẹ̀ wúlẹ̀ ìbàdàn.
2: Ok.
3: Ẹ̀sìn fàájà ìrìn ọkọ̀ lè jẹ́ làjì kíyàwó jẹ́ wòlí kò ní mímì. Àmọ́ nǹkan tí ó kàn fi fà ní pé láti ilẹ̀ tí màá fẹ́ ṣe mú sọ́dọ̀ àti ilẹ̀ yìí ríjọ mọ̀ kóyàn tó kọ wọlé yẹn pé nǹkan bá nígbà tó bá dá àrin tán látọ̀ pé ó fẹ́ chín ni kọ̀fíìsì rẹ̀ máa wà ń bẹ̀ kò ní bàjẹ́.

0: Hello, sir.
1: Hello.
0: Yes, I'm working on the technology. I'm going to talk to Minister Hida. That's it.
1: Yes,
0: here you are. You are a lie, Dad. Udaki or more, you are a man like it. Nígbà tó ti rí wípé òṣèlúmí ni tó sì ti sọ pé nǹkan tó ń wò mọ̀ ṣe lélẹ́yìí ó gbà fún ẹjọ́ bó làwọn ọkùnrin ṣe rí báyìí ọkùnrin èmi tó bá jẹ́ múslímù tíyàwó ẹ̀ bá jẹ́ kristẹn á ní má wọ̀rí kò sí nǹkan kan ni tó bá ṣe òun náà ni kó mọ̀ ṣe àti pé mi ì rí nǹkan tó lè fàjà ń bẹ́ẹ̀ tó bá ti ọ̀dà stand ara oníkálukú lè ṣe tiẹ̀ náà àbí ewó níjà ṣe bí ẹ òkè tẹ̀lé mi lọ́mọ́sálásí o ẹ̀ẹ́jọ lọ tẹ̀lé mi lọ ṣọ́ọ̀ṣì o ẹ̀ẹ́jọ lọ ṣe bí ìjọba ọ̀run náà lẹ́jọ́ ń lé abẹ́ẹ̀ níbò míì ni tó èmi ò rí tó fàjà ń bẹ́ẹ̀ ní ti tèmi o ọkọ̀ ìyàwó ìwọ ló bù kú owó ìwọ ló bù owó kù kò yẹ kó rí bẹ́ẹ̀ àdéhùn làdéhùn ẹ kú ètò.
2: Lọ́jà ìjàre
3: ẹsẹ̀ mi.
2: Ipa títù ló balẹ̀ mẹ́rin
3: ẹsẹ̀ mi.
2: Ipa títù ní mẹ́rin báyìí mú ẹ̀ṣọ̀rọ̀ àmọ́dún o
3: ẹsẹ̀ mi.
2: Ìjàre ẹlẹ́sẹ̀ mú tẹ̀lẹ̀
3: ẹsẹ̀ mi. Ẹlẹ́sẹ̀ mú tẹ̀lẹ̀ ẹsẹ̀ mi.
2: Ẹlẹ́sẹ̀ mú tẹ̀lẹ̀
3: ẹsẹ̀ mi.
1: Hello.
0: Orúkọ mi ni àlàbọ̀kọ ìyàwó ẹ̀ owó bàbá méjì
1: àtúnjú olómi. Ọjẹ́bí.
0: Ìjẹ́ tamo bíbe jẹ́ alájì.
4: Olúwa ṣeun.
1: Ọlọ́run wò.
0: Ẹ ṣe mo dúpẹ́. Ọkọ ọ̀dàlẹ̀ ní ọ èdè yẹn dáadáa. Èdè yẹn gidi kẹ̀kẹ́. Ẹ̀yin ṣe mọ́ fàṣẹ bí máa ń bọ́ àwọ̀ ọkùnrin ni èdè yẹn gidi. Ṣé bí ìyàwó ẹ ti sọ fún ọ, ó wá dìde wá fárígá. Àbí èdè yẹn gidi ọ̀dàlẹ̀ ní ọ ọ̀dàlẹ̀ ní ọ yẹ kó o ṣe báwọn tó ló ti ṣàlàyé fún ọ. Kí ló dé yẹ pẹ́ yan ọkùnrin ẹlẹ́sìn ní yín ẹ o wá tàn wọlé tán o wá change ojú ìwọ́nu ọlọ́run nu bàbá àbèjì látòlómi ẹgbẹ́ òṣèlú.

ọkùnrin ìdáràn lónìí. Gbogbo yẹn díẹ̀ bí rọ. Òṣèlú bá kọ́ pa. Ẹ̀ ń tọ́lọ ń dá lẹ́jọ́.

0: jẹ.
1: Ẹ lẹ́ màmá mi.
2: Ẹ ti ṣe sà.
1: Ẹ bá.
2: Mo rí ayé tá a wà ní ìsìn ẹ̀kan láfíńbára wa lò. Àpò àtìyàwó ẹlẹ́tọ̀jọ ni wa. Ìyàwó ti sọ fún ẹ ilé dẹ̀mọ́lébi tó o ti fẹ́. Ìgbà tó mọ̀ pé ò ní gbà kí ló kàn wọlé fún. Ṣé o bá dẹ̀ fẹ́ lo pé ẹ ọkùnrin lórí èmi ni mo fẹ́? Wàá tù ní, wàá dẹ̀ bẹ́, wàá fún láwọn reasons kan. Tó bá dẹ̀ lè gbà, fine, tó bá dẹ̀ lè kò ṣe kò lè gbà. Àìmọye orí ìgbàgbọ́ yẹn tó ti ọ̀pọ̀lọpọ̀ léwu. Tó yẹ pẹ́ tàn ni wọ́n fi ń bá wọn lò. Ẹ̀pẹ̀lẹ́kù iṣẹ́ yóò dára fún yín.
1: Ẹ ṣe máa mọ̀. Ó dàbí ẹni pé ẹni ọlọ́run dá lẹ́jọ́ lọ rẹ̀. Tọ́ wá lòun ọgbà tí n pápá jánu. Mo lọ́gbẹ̀jọ́ lọ. Ṣẹ̀tọ́. Ṣẹ̀tọ́. Ǹgbọ́.
3: Aya mi,
4: mo rìn gẹ
3: padà.
4: Mi ìfẹ́ mọ́, ṣebí torí rìn tó ṣe ń sọ pé ìwọ ló fòkásí mi lọ́wọ́
3: nìyẹn. Àsàlátù má bínú, má bínú, má bínú.
4: Àsàlátù tó máa gbé mi lọ lẹ́ni tó tún máa di lọ́la tó tún máa yá rí.
3: Kódà yín dùn dúró tiẹ̀.
4: O ṣọ́.
3: Yín dúró tiẹ̀ wà láì.
4: Ó dúró.
3: Nǹkan tó kọ́ mi náà mo ti ń sọ wà láì sẹ́.
4: O duro ta ma fi
3: pari. Mo se pe wala ifo.
4: Alhamdulillah, alhamdulillah, ọkọ mi o ṣe.
3: Wọ́n ti àwọn ohun ti bá mi sọ̀rọ̀ gan.
4: Ọkọ mi o ṣe. Wọ́n ti bá mi sọ̀rọ̀ gan. O ṣe ọkọ mi o ṣe.
3: Má tẹ̀lé ọlá Ṣàlátù lónìí, ó tẹ̀lé mi lọ ṣọ́ọ̀ṣì ìjọ Sunday o.
4: Má tẹ̀lé. Èmi náà máa dúró tẹ̀yìn náà máa fi parí ìṣọ́
3: omi. Ṣọ́yà.
4: O ṣe ọkọ mi.
3: Má bínú.
4: Bínú.

tó àníri jù báyìí lọ ẹ wò ó jọ bí eré ni o kò ń ṣeré ó jọ bí àwàdà ni kò ń ṣàwàdà o ẹ gbó pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń ṣọkọ obìnrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù la fi ń ṣọkọ obìnrin bẹ́ẹ̀ ni ọkọ ni wọ́n fẹ́ àbí ìyàwó àbí ìgbéyàwó tẹ ló ń ṣe rúdu rúdu tó ń ṣe bákan bákan pe mi pe biola pe mama guide e sori titi le mi se wa titori titi e ni won ni mi na se wa wo pe mi sori 08256010241 anise mo fe oko to ti setan to ti ready to se pe oko wa legbegbe to ti ready gidigidi iwo sa pe mi lori 08056010241

0: pẹ́rà bàǹdẹ̀ lọ́wọ́ ọmọ ìyá fẹ́. Yóò da fún ọ. O ṣàṣeyọrí o. Títí ọjọ́ mẹ́jọ. Ọlọ́run ó gbèrè wàró. Iná ẹ̀mí mímọ́ mi ò ní kú lórí pẹpẹ. Àtẹ̀yìn àtẹ̀mí. Àjọ pàdé láyọ̀. Lágbára Ọlọ́run. Olùfin sọ pé ó dàbọ̀ náà.
1: Ọyún ni Báìbù sọ, ó mẹ̀já ara wọn.
0: Bá fẹ́ polówó ọjà. Lágelo la wà báyìí o.
1: Ẹni sádò olúwa ṣóhun sá.
0: Ẹ pin nọ́mbà 091.
1: Majority tó.
0: 6883 5753 091 6883 5753

ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti kéde àyípadà sí àtẹ ìyàn kàlẹ́ndà eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ ń lò fún sáà ètò ẹ̀kọ́ wọn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n ti kéde wípé àwọn olùkọ́ náà ti ṣetán láti padà sí kíláàsì ìkọ́wé ìyàn bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹfà oṣù keje ọdún tá a wà yìí. Iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí náà ni wọ́n ti pa gidina ìkọlù látọwọ́ àwọn ìsìn òkọ̀kù ISWAP ni ní agbègbè kan ní ìpínlẹ̀ Borno tó sì jẹ́ pé méjì lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun òun náà ló fi ẹ̀mí wọn lélẹ̀ tó ń ti aráàlú kan. Ìgbésẹ̀ tó ń ti ìlànà gbìyànjú ẹ̀ wò òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò rẹ̀ ní orílẹ̀-èdè olómìnira Congo láti ṣe ìtọ́jú àwọn èèyàn létò ní àrùn ẹ̀bólà lára. Ọ̀jìnì agbábọ́ọ̀lù ní Riyad Mahrez ló ti kéde ìfẹ̀yìntì rẹ̀ fún nínú ìfigagbága fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ ìròyìn rèé lẹ́kùn rẹ̀. Iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì tó fi mọ́ ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti kéde àyípadà sí tábìlì ètò ẹ̀kọ́ ti sáà ọdún 2026-2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ iléetínbẹ̀ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ti girama jákèjádò ìpínlẹ̀ yìí tí wọ́n sì mọ̀ padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹfà oṣù keje ọdún tá a wà yìí. Ìyípadà ọ̀hún náà ló wà nínú àtẹ̀jáde eléyìí tí akọ̀wé àgbà fún iléeṣẹ́ náà ìyún abilékọ BT Oyinlóye tó buwọ́lù tó sì filéde lọ́jọ́ kejì oṣù keje ọdún tá a wà yìí. Nínú àtẹ̀jáde ọ̀hún àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn lọ́jọ́ ajé Monday ti ṣe ọjọ́ kẹfà oṣù keje ọdún tá a wà yìí láti tẹ̀síwájú nínú sáà ètò ẹ̀kọ́. Ẹ̀wẹ̀ wọn ti wá fi léde sọ wájú wípé lẹ́yìn sáà ètò ẹ̀kọ́ ọ̀hún ọ̀sẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni àwọn akẹ́kọ̀ọ́ náà yóò lò láti sinmi lẹ́yìn ìparí sáà ètò ẹ̀kọ́ tá a wà yìí. Ẹ̀wẹ̀ nínú àtẹ̀jáde ọ̀hún náà ti wá fi léde wípé sáà ètò ẹ̀kọ́ ọdún 2026-2027 òun náà ni ó sì máa gbìyànjú padà bó bá di ọjọ́ ajé Monday ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún 2026. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti sọ àsọtúnsọ àfojúsùn rẹ̀ láti rí dájú wípé owó ọ̀tá àwọn ilé ìwé gíga jákèjádò ilẹ̀ yìí lọ́wọ́ láti fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ilé tí wọ́n bẹ̀ jákèjádò àgbáńlá yìí. Ìlànà ọ̀hún náà ni wọ́n ti ṣàgbékalẹ̀ láti mọ ṣe ìpínlọ́wọ́ fún àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde láwọn fásitì jákèjádò ilẹ̀ yìí. Nínú àtẹ̀jáde tó fi léde ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí tó jẹ́ aláùsà òun náà ló fi ọ̀rọ̀ yìí léde nínú ètò kan tó ti kópa níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ alátìgbàdégbà fún àwọn òṣìṣẹ́ àjọ tó mójútó àwọn fásitì nílẹ̀ yìí. Ẹ̀wẹ̀ àtẹ̀jáde ọ̀hún òun náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ fún lórí ìròyìn àti ìbára ló sọ̀rọ̀ ìkarò ata ló fi léde fún àwọn oníròyìn. Aláùsà ló ṣàpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì láti jẹ́ kí àwọn fásitì jákèjádò ilẹ̀ yìí kan lè dúró dáadáa lórí ẹsẹ̀ wọn. Akọ̀wé ìjọba nígbà kan rí fún ìpínlẹ̀ Benue ọ̀jọ̀gbọ́n David Salifu òun náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé ó ti padà jaláìsí lẹ́yìn ọta àbọn eléyìí tó ti wọlé sílà látọwọ́ àwọn olubi ajínigbé eléyìí tí wọ́n ṣe ìkọlù sí i. Nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde ìkọlù náà lọ wáyé ní agbègbè Wukari ní ìpínlẹ̀ Taraba lákò tí ọ̀jọ̀gbọ́n Salifu tó ń ṣe ìrìn àjò lọ sílùú Makurdi. Ẹ̀wẹ̀ àwọn olubi ẹ̀dọ́ ọ̀hún náà ni wọ́n ní wọ́n ṣe ìkọlù alágbára sí ọ̀jọ̀gbọ́n ọ̀hún tí wọ́n sì yìnbọn fún kó tó di pé ó múribọ́ àmọ́sá nígbẹ̀yìn gbẹ̀yìn oró ọta àbọn ọ̀hún iná ni wọ́n fi ọ̀rọ̀ léde wípé ọ̀padà gbẹ̀mí ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ ni àwọn adarí wọ́n sì tó ń fi léde sọ wájú sí láti mọ wúlẹ̀wúlẹ̀ bó ni ọ̀rọ̀ ọ̀hún bó ṣe jẹ́.
òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun lẹ̀yí eléyìí tí wọ́n ṣiṣẹ́ rí ju wọn lágbọn ìlà oòrùn àríwá lẹ̀yí nínú àgbékalẹ̀ iléeṣẹ́ ọmọ ológun kan tí wọ́n pè ní operation Hardin Kai òun náà ni wọ́n ti pinwọ́ àwọn ìsìn òkọ́kú agbésùmọ̀mí iswap nígbà tí wọ́n lọ rí ṣe ìkọlù alágbára sí agbègbè Mairari ní ìpínlẹ̀ Borno tí òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun méjì àti èèyàn kan sì bá ìṣẹ̀lẹ̀ làbí náà rìn nínú àtẹ̀jáde ilé ètò ìfìlédè ẹni tí í ṣe adelé ọ̀gá àgbà lẹ́ka ìròyìn fún àgbékalẹ̀ iléeṣẹ́ ọmọ ológun náà ìyẹn captain mohammed gond ló ṣàlàyé ọ̀rọ̀ wípé mẹ́ta nínú àwọn èèyàn ọ̀hún òun náà ni wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ nígbà tí wọ́n jọ ń ṣe ìtàpórógan ìbọn yínyìn síra ẹni pẹ̀lú àwọn agbésùmọ̀mí náà ó fi ọ̀rọ̀ léde sí ọwọ́ iwájú wípé àwọn èèyàn ọ̀hún òun náà ni ọwọ́ iléeṣẹ́ ọmọ ológun dùn tí wọ́n sì fi ẹ̀yìn gbígbá mọ́lẹ̀ àmọ́ sá nínú àtẹ̀jáde tó fi léde àwọn èèyàn ọ̀hún òun náà ni wọ́n kó àwọn èèyàn wọn ilé tí wọ́n ti gbẹ́mìí mi sá lọ nígbà

Gbẹ̀ngà Ọláyíwọ́ lọ yàtọ̀ lólòtú ètò yìí. Producer wa ni ẹ. Bami Túnde Ọláwúwo lólòtú àgbà. Ọmọ ìyá ọ̀fẹ́ ń bẹ́ ń bí o. Olúwa tóbi lọ́ba. Ó ń tẹ̀ dáadáa lápá bí kò dẹ̀ ní ṣìtẹ́ ìláṣẹ́dùmá rẹ̀. Àkọ̀dùn ní mú ẹ lọ́wọ́ yẹn. Gbàrọ̀ náà orí àkànkè àárí bá a ṣe ń fẹ́ láìpẹ́ yìí. Ìwọ máa rí. Mo ti lórí òkè torí ọ̀rọ̀ ayé ẹ̀. Kódà mi jẹun láti jẹta. Látàárọ̀ ni mo fẹ́ sọ. Gẹ́gẹ́ rẹ̀ mọ́ Bájídé ń bọ̀ ó tiẹ̀ ti wà ní tòsí tán báyìí. Ọmọ mi mo sáré ránṣẹ́ kan nísàlẹ̀ ń bẹ̀ yẹn wéré ni. Olúwa Rẹ̀mí Lẹ́kún Adésínà Big Man Presenter. Káàṣì ẹ̀ ń bẹ lórí ètò yìí, ẹ mọ́ gọra yín o. Káàṣì ẹ̀ lọ́mọ́ tá o. A máa yí koto yẹn lórí ètò yìí. *347*1004*2

*347*1004#. *347*1004#. Ẹyẹ máa ta ẹta ẹta lọ́gbọ̀n lọ́gbọ̀n ẹta lọ́gbọ̀n lọ́gbọ̀n. Bẹ́ẹ̀ bá ṣe ta sí, ẹ ṣe máa jẹ sí o. Àwọn bíi méjì kan máa gbó lọ́rọ̀ lẹ́yìn ní. Má gọrin ẹ, má sọ nàlá ẹ.

0: ọbẹ̀ real people concept ti gbé rpc protein wọ̀lú o àwọn màálù àti ewúrẹ́ tá a mọ̀ mọ̀ sí fún ìlera aráàlú ní rpc cattle hub agbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara ẹ̀wọ̀ agbọ́ o nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn ìdíre o ti real people concept ṣe pé rpc protein kalẹ̀ wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé o lè ọ̀dà ká gbébọn ńlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí rpc protein real people concept wà ní 126 Adekunle Fajuyi Road lẹ́gbẹ̀ẹ́ lẹ́kọ̀ọ́ nnpc mọ̀kọ́lá ìbàdàn ẹ̀pẹ́ 0912739422 rpc protein ọmọ bíbí real people concept ni.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000
1: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Yẹ kó mọ̀.
7: Láì wò ní wọ̀hún mọ́ ọ̀gá àgbà nídìí ìbánisètò ìrìnàjò séyìíkéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with you fit fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluwale Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
9: Gbogbo ọmọ ológo pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
10: Ṣé mi nítorí ògo ni o? Nítorí ògo ni o?
9: ìdíre tí ọlọ́run Reverend P.F. wa fi pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ sàn ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọjí ńlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wa Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ lẹ́yìn àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pọ́yì orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fọ́kọ tó tó pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alàyè lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú olúwa Reverend P.F. Owó àti Reverend C.C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣayò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
6: Omi ni ra coffee water. 500 naira. Ko kan kankan lati ra mo.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀yìn.

0: rẹ̀mi torí rẹ̀ sí bákọ̀ tó bá lóhùn òfin gbámọ́.
1: Égó ti fi ń lẹ̀ báyìí kò kú lè bàjẹ́ kò sì lè parun láéláé.
2: Ẹ̀yin ló mọ ẹ̀jìyẹ ń tọ́yá, níbi ká ṣeré fújì.
0: Rẹ̀mi, àwọn kan gbọ́ ètò yìí ní ìjẹjọ́ nígbà tí à ń sọ̀rọ̀ tí a tẹ fọ́nrán Mama Victoria bíi ta tẹ sáfẹ́fẹ́. So broda mi yẹn wá ní òun tẹ fẹ́ yí sí wá station kan tó ń fẹ́ yí sí bákan-bákan.
1: Sọ time chawa n se
0: program. Irọ́ máa gbọ́ olóhùn kan já lu bẹ́ẹ̀ wá ní òun broda òun àrè àti rẹ̀mi àti rẹ̀mi àrè bí òun ṣe fi sí ilẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣe ni ó bá ń dùn mọ́ òun ló bá ní interest òun bá ní interest òun bá ní interest ó ní customer kan bá tún dé pé wọ́n wá bóun fẹ́ rajà wọ́n wá pé
1: ẹ̀sà
0: àwọn olóṣè program tẹ́gbọ́ wọ́n lẹ́yìn tó wà rajà gan ṣọ́ọ̀bù gan bá tún fi kalẹ̀ sí
1: ọbẹ̀ta
0: wọ́n bá ń gbọ́
1: ọbẹ̀ta
0: ètò lọ
1: ọbẹ̀ta
0: wọ́n bá ní pé àwọn ti fi sọ́kàn báyìí o bá sì ń sọ̀rọ̀ ó ti ń gbọ́ wa báyìí
1: irọ́ ni
0: olóhùn tún ní míìsì ẹ̀ mọ́
1: pásítọ̀ ọdúnládé bàbá samuel bàbá
0: wòlíì broda mi o
1: bàbá wòlíì tọ́ra ànúgbà ọdúnládé ẹ̀mí yóò gùn bàbá ẹ ṣeun
0: Tony Tonero.
1: Èmi
0: máa ń pè ní prophet pastor evangelist apostle doctor Tony Tonero.
1: Ọjọ́ bàbá gbogbo kan rẹ̀ yọ kọ̀ọ̀kan ni.
0: Gbẹnu sàn yẹ gbẹnu ẹ sàn yẹ lọ́jọ́ dídìrín. Ó pọnu.
1: But mo dúpẹ́ ìyá jẹ́ kó yé mi pé kò sọ́mọ tí máa sọ̀rọ̀ báyìí.

0: lábala kí ló ń ṣẹlẹ̀ lórí ètò miliki special lénìí.
1: Ẹ jẹ́ ká mà
0: tó dé. Táàgbo márùn-ún bá ti ró kan gó, a bọ̀ sí abala yẹn torí a fẹ́ ṣojú òpó ìsílẹ̀.
1: A fẹ́ ma kí ni làkọjá yín.
0: Bí a ṣe ń dùn yín nínú yìí. Tá a múnú yín dùn tẹ́ ń gbé tò yìí.
1: Àwọn kan wà tó jẹ́ pé làkọjá àwọn kò sẹ́ntí ẹ lè bá sọ.
0: Ṣé rí bá a ṣe ń dunra wa nínú iṣẹ́.
1: Ọlọ́run.
0: Entertainment program ni program eleyi.
1: O tun wa wa fun ti a mo fi pe o ye ka mo.
0: Se ri awo mu kankan jade bi nta fi le keko ba se nura wa ninu ba se mu ara adun na latun ma keko.
1: E ma si gbagbe wi pe ti o sele ri njo ti o sele ri laye. Awon irin ajo kan ti wo ti sele bayi.
0: Awon eyan pe wa labala ki lo se lori eto pe remi ati remi e wo toro ba ri bayi.
1: Olorun.
0: E nambe. E je ko ye mi. Ẹjẹ́ káwọn ara lé náà kẹ́kọ̀ọ́ ẹjẹ́ kájọ fi ikùn lókun ẹjẹ́ kájọ rub minds together. So torí ìdí èyí.
1: Ẹ gbọ́ ohun tí ẹ̀yin ń retí láti lọ.
0: À ń bọ̀.
1: Àdéjọ́.

0: káṣẹ́ káṣẹ́ rẹ mi.
1: Ó yí biribiribiri ó ti yí kan yìí.
0: Káṣẹ́ ń bẹ lórí ètò yìí ẹ lọ máa ta lógún lógún ẹ ta lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Má pè lére má pè láwàdà ìwọ lọ́kàn oríire kan ayọ̀ kan ó yí wọlé ẹ báyìí.
0: *347*1004*2#.
1: Jẹ́ kí ẹ̀rọ ga sí mi létí wà lọ́wọ́ ẹ
0: kí. Bẹ́ẹ̀ bá ṣe láǹfààní àti ta sí.
1: Ọlọ́run.
0: Lẹ ṣe máa jẹ sí ẹ má gbàgbé ọdún méjì káṣẹ́ ẹ. O n kọlẹkun o.
1: O n sọmọ o.
0: O n kọlẹkun o.
1: N'o bi ṣere
0: ṣe o. Bẹ́ẹ̀ ṣe ń ta.
1: Kìí ṣàwàdà o.
0: Bẹ́ẹ̀ ṣe ń ta.
1: A fẹ́ mọ̀.
0: Bẹ́ẹ̀ ṣe ń ta.
1: O tún yí bọ̀.
0: Bẹ́ẹ̀ náà ni wọ́n ń kó léètì ẹ̀.
1: Ọlọ́run.
0: Wọ́n save ẹ̀.
1: O kọ̀ rẹ́ mẹ́mẹ́.
0: Wọ́n store ẹ̀ fóònù nọmba yín tẹ̀ fi ń ta.
1: Ọlọ́run.
0: Lélẹ̀ tó jẹ́ sí pé ẹ̀bùn owó ńlá tá a gbé ilẹ̀.
1: Ọlágbára.
0: Ó lè jẹ́ wo ló máa jẹ́. *347*.
1: Mo ṣe bó
0: so. *1004*2#.
1: Ọ̀nà ńlá ló fẹ́ là fún ọmọ dájọ́ sí ìdá bẹ́ẹ̀.
0: *347*1004*2#. *347*1004*2# lè fi máa ta. Ẹ bá ṣe ta sílẹ̀ ṣe jẹ sí o. Ẹ má là sọ fún yín o.
1: Ọlọ́run.
0: Lórí Facebook àwọn èèyàn wà nbẹ̀ ẹ̀yin náà láǹfààní àti darapọ̀ mọ́ wa Miliki special rẹ̀mí àti rẹ̀mí lórí Lágẹ̀dú 96.7 FM ló ń lọ lọ́wọ́.
1: Ẹ bá wa pín in ká ẹ jẹ́ kó kàwọ́ lára.
0: Ẹ pín in kárí ilé kárí oko Usman Ajaraz ó ní rẹ̀mí àti rẹ̀mí nothing do you guys.
1: Wow.
0: Ó ní Abiola Yali Yali na big name o.
1: Ok.
0: Mo sì kọ́ nìyẹn. Yusuf Babatunde lórí Facebook wọ́n ní ẹ kú ètò.
1: Ẹ ṣe.
0: Láti jẹ́ K Yellow Street Apata Ibadan.
1: Okay.
0: Okay. Alaba Yusuf ọkọ ìyàwó ẹ̀ tó bíbejì.
1: Baba.
0: Àti ní ìyá àbejì ẹlẹ́gùsí. Ní Lagelu. Ṣé ká kúgbà pa àti ní bàbá àbejì ẹlẹ́gùsí náà
1: báyìí. Atọ́ ti ní bàbá àbejì
0: ni. Àbíkẹ́ sọ́rí kí ni Alaba ń tàn tiẹ̀.
1: Bàbá àbejì aláàdán.
0: Bàbá àbejì aláàdán.
1: Aláàdán.
0: Bàbá àbejì onkuli.
1: Bàbá àbejì onkuli.
0: Bàbá àbejì alaka.
1: Bàbá àbejì ondonkiwa.
0: Deborah àtọba wọn ni ẹ kú ìrọ̀lẹ́ nínú kulu ẹ̀ṣẹ́ o.
1: Olóko ọmọ mi nù.
0: Awolowo Ayuba Ìdòwú Ẹ̀kẹta ọmọ wọn ni ẹ kú ètò.
1: O ní sàrẹ̀.
0: Afa Abdulrahif Sulaimon wọn ni ẹ kú iṣẹ́ o.
1: Ẹṣẹ́ ṣe o.
0: Ẹ kú iṣẹ́ fa. Akuola Jimo from Ilorin Kwara State. Ìgbà mo ti gbọ́ fa yẹn náà mo ti mọ̀ mi ti máa gbọ́. Ọlárẹ̀wájú Yakub wọn ni ẹ kú ètò Ọlọ́run á máa fún yín ṣe o àmì o.
1: Bàbá wo le Ọlátúnjí bàbá mi Ọlápàdé JP bàbá èmi yóò gùn wọn kí wàá pa kú ètò.
0: Abídèmí Àdìsá wọn ni ẹ káàsán o ẹ káàbọ̀ sórí ètò. Bọ́lájí Jams Bọ́lájí BJ láti Lodge àwọn náà láǹfààní àti máa wò àwọn gbọ́ wa ẹ̀rọ àṣìẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni èyí lọ́jọ́ ìbí bàbá kúkù. Adétòkunbọ̀ kúkù ọjọ́ kẹta nínú oṣù keje.
1: Congratulations.
0: Akinyin baba.
1: Congratulations.
0: Igba ọdún.
1: Ọdún
0: kan ni o.
1: Ọlọ́run. Ẹ bá wa kí mọ́ mi o.
0: Lágbára Ọlọ́run.
1: Ìyá dáadáa.
0: Ẹ ti sọ ọdún èyí.
1: Ẹ sọpọ̀ ọdún lórí.
0: Ẹ ṣe tẹ̀mí nínú owó nínú ọlá.
1: Ìyá rẹ̀lẹ̀. Ìyá àpọ́nlé.
0: Ìyá àlùbáríkà.
1: Ìyá dáadáa. Ẹ bá wa kí wọn o.
0: Lágbára Ọlọ́run kò ní bàjẹ́. Àti gbogbo àwọn tí a mọ̀ tó ń tà mọ̀. Èèyàn wa tóní tóní ẹrù àrí mẹ́sẹ̀jì ẹ God bless you. Ẹ jẹ́ ká ní ìṣó mẹ́rẹ̀ mi. Ayi koto kaṣe kaṣe yẹn ẹ wo ẹ máa lọ ta o. Bẹ́ ẹ bá ṣe tá sílẹ̀ ṣe máa jẹ sí o. *347*1004*2# *347*1004*2# lè máa fi ta.
1: Aláfààní láti kí èèyàn bí èèyàn ni bí ẹni bàbá Waris Chinúkè gbogbo 10/10 bàbá àlùbáríkà. Congratulations pẹ̀lú ìtẹ̀síwájú àti oríire náà ẹ̀mí yóò gùn o. A ọ̀pá kan ṣoṣo tá a fi ń dàgbà màálùú Akeem ọmọ ọ̀pá Sọlá 5/10 onílé ńlá ilé náà ò ní dàwó ẹ̀mí yóò gùn.
0: Rẹ̀mí ká máa fi àkókò yìí kí gbogbo àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ iná tó ṣe yọ ìyẹn ní ọjà Bodè ní tòsí wa ní àyín
1: ọlágbára
0: ká máa kí wọn pé àkú wọn kú ìrọ́jú.
1: Gba débẹ̀.
0: Ọlọ́run afúfo rẹ̀ mi ajé òdì.
1: Ọlọ́run dákun lọ padà.
0: Ọlọ́run dákun lọ padà gbogbo àwọn tíṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí
1: tí
0: iná jó ọjà wọn. Lágbára Ọlọ́run àníríwú ẹ̀ mọ́.
1: Àmì o.
0: Lágbára Ọlọ́run aláàdẹ gbé aláàánú dìde fún wọn.
1: Ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí a mọ́.
0: Lágbára Ọlọ́run
1: àníríwú
0: ẹ̀ mọ́ ní gbogbo àwọn ọjà wa.

0: ẹjẹ sọjú òpó ìsílẹ̀
1: a ti wà lẹ́nu ẹ̀
0: match making
1: wa kọ fún yàwó
0: match making ṣe ẹ ti gbọ́ bí a ṣe yànnà náà o
1: àwọn ọ̀fẹ́ kẹ gbérin lọ́nà tá a gbà kọrin
0: èèyàn kan ìṣẹ́jú kan ni ẹjẹ́ kájọ rub minds together àbí àṣẹ lẹ́yìn bò
1: má sọ̀tọ̀ ṣẹlẹ̀ sẹ́nìkan ìrírí ti ẹnu tá a sọ yìí ni kò jẹ́ àmọ́
0: ní john ṣe match making náà wá
1: ṣé wọ́n ń wọ́kọ fún aya
0: fún aya ṣé wọ́n ń wáyàwó fún ọkọ
1: fún ọkọ
0: eléyìí tó wá ń ṣẹlẹ̀ yìí àǹfààní wo ló wà ń bẹ
1: ewu wo ló sì
0: rọrùn ewu wo ló wà ń bẹ
1: ewu wo lọrùn
0: àbí ò sí ewu ń bẹ
1: àbí kàgbà bẹ
0: àbí àǹfààní nìkan ló wà ń bẹ àbí ewu ló wà ń bẹ tí ò sàǹfààní bẹ
1: ẹ má gbàgbé
0: a sọ wípé kò ń wọ́ọ̀kì o ní tilẹ̀ ń tọ́lọ́run náà o
1: àwa mọ ọmọ wa ti ń ṣe tí ò jẹ̀bi mo rí ṣe kọ́lá ọmọ olóríire
0: ṣé òun nìkan tiẹ̀ kọ́ wa àwọn yòókù náà
1: but
0: ihun tá wa ń sọ ni wípé Abimbola Sadiq eléyìí tá a ríra wa tá a tó sí ara wa
1: à ń bẹ lọ́ọ̀njì à ń bẹ lọ́ọ̀njì à ń gbàwẹ̀ ẹ̀jì à ń fi àwẹ̀ tẹ̀lé ká mọ̀ sọ pé àwa ń múra mọ́ra lọ́kàn.
0: So torí ìdí èyí.
1: Sọ ma pé ká ṣẹlẹ̀ sẹ́ni ó súnmọ́ mi.
0: Ẹ jẹ́ kí.
1: Ọjọ́ kẹta tí ẹ mọ ọmọ ara wọn.
0: A jọ wò pé ṣé bó ṣe yóò lọ.
1: Ọjọ́ kẹrin ọjọ́ kẹrin.
0: Abimbola.
1: Chipa wa kẹrù. Ọjọ́ kẹrin chipa wa kẹrù lele.
0: Sọ bọ́lọ̀.
1: Ibà pa agbó ẹ ti ẹ lò sùn lọ́dún ẹni tí.
0: Hello.
1: Ẹ káàbọ̀. Ṣé dáadáa lẹ́yìn?
0: Ẹ ká sùn.
1: Ẹ bá wa sọ̀rọ̀.
0: Ẹ bá ẹ má jẹ́ kó tutù ẹ bá gbọ́n sókè ni.
1: Sórí oorun lẹ ti ń pè àní.
2: Ọ̀dà níjọ́ òun. Bẹ́ẹ̀ sẹ́ni yọ jẹ̀bi o.
1: Kí ló dé?
2: Ṣé ọmọ tó di ààrẹ
1: ni?
2: Aláìní ẹ̀jọ́ òun.
1: Ọ̀dà.
0: Àtúgbọ̀. Hello.
1: Ojú òní tí a. Hello.
0: Orí Fastlane láwa yìí. Ẹjọ́. Ẹ má jẹ́ ó di ndẹ̀. Ẹ gbọ́n sókè bá a dá sí lóní pápápá ni.
1: Hello. Ọgbọ́dọ̀ dàbí ewédú.
0: Hello.
1: Hello.
3: Láti jọ rí tán bá ṣe.
1: Ẹ jẹ́ àmọ́ ọkọ̀ yín.
3: Ẹbí orí tó jà ń bẹ̀.
1: Ayín. Kí ló dé?
3: Bẹ́ẹ̀ni. Àbùkù máa ń tibẹ̀ jáde.
1: Ẹ jẹ́ àmọ́ ọkọ̀ yín máa mẹ́ ká máa bí ẹ ti pè wá.
3: Hello.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìyá wa.
1: Ó kọ yín.
3: Ọlásadé Alọ́kàn ló ń sọ̀rọ̀.
1: Láti.
3: Látàgbọ́bí agbọ́fi ekí.
0: Ọya à ń gbọ́ yín báyìí.
1: Ẹ káàbọ̀.
3: Láti jọ rí wọ́n máa ń ṣe ṣùgbọ́n 100% ẹ̀ kò bọ́ sí rárá.
1: Kí ló dé?
0: Kí ló dé?
3: Ló ń gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Nígbà tí ọkọ ò ríyàwó, ìyàwó gan ò mọ́kọ́. Lágbájá yìí ni kó o fẹ́. Wọ́n dẹ̀ ti fẹ́ra wọn. Ti fẹ́ra wọn nísìnyí. Àwọn náà dẹ̀ máa máa mójútó wàhálà tó kù ńbẹ̀.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọ́n ríra wọn o. Wọ́n jọ ń jókòó báyìí fi wọ́n kan fojú kojú ara wọn o.
1: Wọ́n dẹ̀ jọ ń jẹ, wọ́n jọ mu, wọ́n jọ ń sabi ama.
3: Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn nǹkan kan wà lábẹ́ tó mú wàhálà wá.
0: Ọ̀dà
1: ẹ̀ṣẹ́ ọlọ́ba wa ṣẹ́gun o.
0: Ọ̀dà
4: ẹ̀rẹ̀mí àti rẹ̀mí.
0: Ẹ̀ṣẹ́ ẹ̀jẹ̀ ká tún gbọ́ tẹlùmí. Hello.
1: Kẹ̀pẹ́ o.
4: Ẹ̀rẹ̀mí àti rẹ̀mí.
0: Present o.
4: Ẹ̀kú sẹ́.
0: Yes sir.
4: Alhaji Ọmọwé Ayélagógó. Parí ìgbà yẹn ló dáa jù. Bẹ́ẹ̀ bá rí obìnrin yẹn lè lọ kan ní sóbìnrin yẹn tó bá wù yín. Alárin ni ó wà bá ń ṣe ogbó iṣẹ́ yẹn. Gbogbo wa obìnrin yẹn ilé tó ti wá ló bá ń ṣe. Lẹ́yìn náà.
0: Baba Ayélagbogbo. N tá n sọ yìí, ọmọ dàbí ìpè tí n bá ní ká wò, ọmọ yàtọ̀ sálárin na. Matchmaking sálárin náà láàpẹ̀ ṣá.
4: Pẹ̀lú matchmaking, alárin náà ti bẹ̀rẹ̀ ju social media lọ.
1: Ó
4: ti jẹ́ kí problem ṣẹlẹ̀. Ṣé mo pa ni ó gbéra wọn ra wọn ni wọ́n máa communicate. Ó lè ní àwọn picture tí ó jẹ́ recent picture yìí fi sí.
1: Ok.
4: Ẹni mi lè ní ìwà disable tó jẹ́ pé kò ní jẹ́ káàrin ẹ̀ hàn sí ẹnu ọjọ́ ń sọ̀rọ̀. Tó ọjọ́ tán bá ríra, problem lè ṣẹlẹ̀. Pọ̀tí tó wá ṣe pàtàkì ó ní pé bí eré ti wà ní òbí bẹ́ẹ̀ ni bí wà ní òre. But percentage wọn ló yàtọ̀. Táyé ẹjọ́ yẹn 90% máa ń succeed. Torí pé tí wọ́n bá ti ra, wọ́n mọ̀ ara wọn, wọ́n á fara wọn lé ara wọn lọ́wọ́. Kì í sì ṣòjijì náà wọ́n ti fẹ́ ra. Táìmù wà wọ́n máa fi sọ́wọ́ ara wọn, wọ́n á fi máa tọ́jú ara wọn. Kó tó di pọn wọlé. Tí wọ́n bá wọlé, kò ní sí wàhálà. Pọ̀tí sì láàrin ọ̀sẹ̀ méjì, wọ́n ti di ọ̀rẹ́. Wọn ò ní mọ̀ wọ ara wọn, wọn ò ní mọ ìṣesí ara wọn. Ìyẹn ni wọ́n ń já wàhálà lẹ̀.
0: Ọ̀dà ẹ̀ṣẹ́.
5: *347*1004*2#.
0: *347*1004# ni cash ye. Ni cash ye. Ti e ni ko de fi ta cash. Hello.
1: Hello, se ti wa nbe.
0: Hello.
1: Se yin ti seru abere n to seru e to ti tojo to je pe nlo gba lo ninu rorun.
0: Hello.
1: Hello.
2: Remi ati re
1: ni. Ke pe.
2: Eko ni se ni ko ni se mi
0: ni o. Ala baba baba beji.
1: Leo. A ko pale ma o. Leo.
2: O kiyin pupo big man.
0: E se.
2: Kiyin o re ti se fun mi. Mo de ki alaanu mi na lo ki o bo ti ran yin te.
0: Soladi.
4: Bon ga to ke sele nbe ni pe ita yen ti won ba se ti alarino yen ti awa pada ri so to awon dimasiki la o ya ri ra awon so o ye be yen ni won to fi yato won ba le lo fi yato walai bon ga ti mo ke le so lori re ni pe ba se n wo yen yi ti won ri ra awon gogo ti ya se de wo o ti gan igba mi nbe ge to se ti relationship yen o da to mass making da ni as making yen je omi nbe to ye pe te ba ri won eru ko won pe ra won lo won yi pe a fe fe ra de so won po le ti won mo ra won
1: baba ewu wo ni nbe nbe ewu wo ni nbe anfani wo ni nbe nbe
4: koko ewu ti nbe ah seri you go ba so ro bayi igba mi nbe ke to eru oro ni mo sabo ti mo so fun yi
1: a fe ke se soki soki soki
4: eni suru igba nbe to ye pe awon wo ti ko ti gen ewu nbe nbe ke ko ra won
1: awon wo ni wo su obi sa awon wo ni wo su obi
4: ti awon wo su obi ni pe mo ri e iwo le ki ni ta ko ti pe ra wa ta to si ara wa awon ni wo su obi te wa ri magnetic yen igba mi nbe to se yi pe te ba ri won e ro pe won to si ara won ni popo be ni pe ko na ja re ni ba eni re ba to
0: oda ami ese
4: aruwa lati seyin
0: aruwa lati seyin yo da fun
1: o ma lagbara o
0: eje ka tun gbe ero telu mi
1: aye o re wala
0: e kuro le o
1: e ba wa gbe nsoke o
2: yes sir sa jo se awon lo npe lati seyin
0: mm
2: yes sir te lori ibere te gode e ri pe match making le pe awon ti won match make ara won o se awon ti won wa ni se ogo oje opolopo awon to ti ta fe to ti ra fe lokunrin abi lobirin pa pa julo boya free dik abi keji won fi late lati fe yawo tabi lati loko elomi o le ju agbogbu 40 agbogbu 30 o elomi oko e ti awon ma match make ti o wa na advantage awon to se dada wa even ni opolopo awon radio ko gege ko nse to de wa fun le so awon to ti ta to je pe won ni din kan ya o gege ni no je pe won fe ra won o de that advantage ge elomi gba to je ko ti wa le opolopo odun lokunrin opolopo odun lobirin o ya ni fokunrin sako ni o o yo okunrin na igbodore sako leyin ore yi wo pada rira won ti wo fe ra won advantage wa nbe je awon de fe ra won to de si dada o gege bi o ti mi o temi god bless you dada i just say wala di say
1: e kabo
0: e se ọ̀rọ̀ yìí ọ̀dà mi ókè ẹnu jẹ́ ọ̀fẹ́ lágbára díẹ̀. Hello.
5: Hello. My babe.
0: Ah, how far now?
5: Mo wà mo wà. Bàbá Rẹ́mi.
1: Sẹ́mi ni
5: mo kí ń bẹ̀rẹ̀.
1: Èmi ni
5: ẹ. Ẹ̀rí pẹ́ mi nímọ̀ ọ̀nà tí àwọn táyì sọ ní ìjẹta wípé ẹ yẹ kí ní Adésínà kan lábúrò.
1: God bless you.
5: Àbúrò rẹ̀ sì ti wá ẹgbẹ́ rẹ̀ ti bímọ lè báyìí ṣe. Ó ti dìde jùlé.
1: Aláhùn akíwà.
5: Ẹ kú ètò. Ṣé ewu tó wà ń di matimeki tó ń sin sùn?
1: O ní sáré.
5: Bàbá fẹ́ kojú inú wò ó, kí ló ń fa matimeki gangan? Ó rí pé àwọn tó ń tọ́ra wọn tí wọ́n mọ̀ wá ara wọn ọ̀pọ̀lọpọ̀ ẹbí nínú òmóúnjẹ wá nílé.
1: Ọ̀pàrí.
5: Ó jẹ́ nípa jìbá pẹ̀lú àwọn àkiri ọ̀pọ̀ ẹ̀.
1: Ọ̀pàrí.
5: Ṣé wọ́n wà á di single mother? Ibi tí wọ́n bá tún ti ṣe matimeki, ohun tó wà ń bẹ̀ ni pé a fẹ́ tán tó mọ̀ wá ara wọn. Ṣé kí wọ́n tó wá mọ ìwà ara wọn yẹn? Ìbágbépọ̀ wọn á ti mọ ìsúra wọn, wọ́n kò padà sí kánà ni. Ewu tó wà ń bẹ̀ nìyẹn.
1: Ọ̀tán.
5: Kò jẹ́ ibi bẹ́ẹ̀ láyé àwọn bàbá wa lọ́hùn-ún nígbà tí ewu tó ń tẹ́ wọn mọ̀ mọ́ wa ń gbà ni.
1: Ọ̀pàrí. Ọ̀pàrí ṣe.
5: Ẹ kú ètò àjọ àwọ̀ gbà o.
0: Mama tí ìyẹn ṣe.
5: Ṣọlọ máa jẹ́ o. Bàbá ó lá máa matimeki ti wà báyìí.
0: Mama tí ìjọ jọ máa lọ náà tó bá mi tẹ́lẹ̀ dìna kó máa lọ kókó máa lọ.
1: Ó ti sọ pé Sátidé tó gbẹ̀yìn oṣù yìí.
0: Kọ́kọ́ máa lọ náà. Abiola Yaliyali ní Germany ó sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí Bírẹ̀mi. Alaba lójú olómi bàbá àbejì.
1: Ayo.
0: Bàbá àbejì tuntun bàbá ọlọ́mọ tuntun.
1: Ok.
0: Abiola Yaliyali bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ok. Ó ní kí abóhùn kó ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà 30,000 ó ní ká fún.
1: Fún tinimi.
0: Fún tinimi tó ń bọ̀ on Wednesday.
1: Ọlọ́run ṣe.
0: Fún tọmọ tuntun. Alaba lójú olómi ọlọ́run ṣe àkáǹtì ẹ ti wà lọ́wọ́ mi ọ̀rẹ́dì. Àti jíṣẹ́ ti Súládì lánàá.
1: Ok. Àwọn méjì lọ́mọ dákọ̀ wọ̀nyí.
0: Irọ́ o.
1: Abiola Yaliyali
0: nìkan. Abiola Yaliyali.
1: Ló fi 30,000
0: naira. Ló ní ká kó fún Alaba ní 30,000 bá ṣe ń sọ̀rọ̀
1: yìí. Ẹ̀mí rí ogún
0: o. Abiola Yaliyali nǹkan ò ní ṣẹ̀mí ẹ o.
1: O ní ṣiṣẹ́ o.
0: Wọ́n ti ní tí ọmọ ò jẹ́ tí bèjì ò jẹ́ ọ̀tọ̀ọ̀nà tí wọ́n wá.
1: Àwọn ọmọ gbogbo ayé nìjì rẹ̀.
0: Abiola Alaba lójú olómi ajá sí pé lọ fọkàn balẹ̀ Ọlọ́run tó dẹnu ní bùbù. Ó ti mọ táàkìbọ̀ lágbára ọlọ́run ó rówó tọ́jú àwọn ọmọ yìí.
1: Ẹni tó fún ẹni tí ò ríra lówó ọ̀nà ọmọ sí fún yọmọ
0: náà. Abiola Yaliyali.
1: Ara ò ní ní ọ.
0: Ara ò ní ní ọ ojú ò ní tí ò ní wúwú tì lágbára ọlọ́run.
1: Ìdààmú ò ní bá ọ.
0: Ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí ẹ o.
1: Ọmọ gbogbo ayé lèjì rẹ. Àjọkẹ́ àjọbí
0: àjọwọ̀ ló ní ká fún Alaba fún tọmọ. Èló ta ló tọ́lọ́jú òpin.
1: Ojú ò ní tí ẹ.
0: Hello.
1: Hello.
6: Ẹgbọ́lẹ̀ o.
1: Ẹgbọ́lẹ̀ o.
6: Yà ẹ bẹ̀rù lágbègbè rẹ mọ.
1: Ṣé dáadáa lédè?
6: Ṣé rí nípa ọ̀rọ̀ bí ẹ̀ sọ yìí? Ìgbà tí ti wà ṣé pé mo ti lé ní 70. Tẹ bá ti ríra yín fẹ́ẹ́fẹ́ ra yín. Tẹ bá ti jọ sọ̀rọ̀. Òun ni àwọn ti ilé ọkọ máa ṣẹ̀ṣẹ̀ lọ gbé alárìnà wá sí ilé ìyàwó. Kì í ṣe alárìnà ló máa kọ́kọ́ lọ. Ìyàwó àti ọkọ ti máa ríra wọn náà kó tó gba láàrin náà dìde. Ṣé ní ètò lè jẹ́ ń ṣe ń sìn ewu tó wà ń bẹ́ẹ̀ pọ̀ kí nìdí ẹ̀ ṣe ń fún wa bẹ́ẹ̀ ni pé wọ́n ríra wọn tẹ́lẹ̀ pé wọ́n ti jọ sọ̀rọ̀. Wọ́n lè ti ká sọ pé bí irú ìtìjọ sí sìn wọ́n lè ti jọ máa sọ pé afẹ́fẹ́ ra wa bá ọ̀bẹ ra wa fún bí oṣù mẹ́fà fún bí ọdún kan kó tó di pé máa lọ gbé aláàrin náà dìde. Ṣùgbọ́n ètò ń ṣe yìí pé bàbá ń wọ ọkọ ètò bá ń wáyàwó. Ewu wà ń bẹ̀ díẹ̀ o ṣé pé mọnú ọkọ mọnú ìyàwó ìgbà tí wàá jọ sí sìn kí ọkọ mi ṣe bíi kíní ó fi yẹ ni àwọn ìbọn mi bèrè pé ṣé ẹ dìfẹ́ǹdì ara yín tẹ́lẹ̀ ni ọdún mélòó lè ti dìfẹ́ǹdì ara yín ṣé mọ̀ oye tó ń ṣe yìí ó léwu díẹ̀ kọ́ lóun kó ṣàánú wa
1: àmì
6: ọlọ́run nílé wa kúrò ìjẹ́ ẹrú wa.
0: Àmì o ẹ ṣe.
1: Ẹ̀lẹ́ màmá ẹ̀mí ogún ìyá 70. Ẹ pẹ fún wa.
0: *347*1004*2#.
1: Ẹ máa padà bọ̀ sí ìkòlì takáṣẹ̀.
0: Torí àdìpẹ́ yìí kò tó rẹ̀. *347*1004*2#. *347*1004*2# lẹ fi yí kòtò káṣẹ.
1: Ó yí biribiribiribiri ó yí kàn-ín.
0: Hello. Tàbí ó tọ́ lọ́jọ́ kú.
1: Hello.
7: Hello.
1: Ẹ kú ọ̀lẹ́ o. Ẹ kú ọ̀lẹ́
0: sá o.
7: Ọlọ́run wà pẹ̀lú yín o.
1: Àmì
0: o. Ìyá àtẹ̀yí náà.
7: Àtọ̀ládéjọ́
1: láti ọdún ọba lọ́sọ̀rọ̀. Bàbá kẹ́ ẹ pẹ́ o.
0: Pásítọ̀ àgbọ̀ yín o.
1: Ẹ̀mí yín ogun o.
7: Ṣẹ́rí mo ní ọmọ ọjọ́ kan àti ọkọ àti ìyàwó àwọn méjèèjì ọkọ kan ti kú ìyàwó.
1: olohun
7: mo so fun ikan pe to ni test lori ba yen oni o hotli oni ko a shop to later o wa to lo oni tare mo mai after to so pe me ko hotli so ma yen gba to no get e oni ko mo nje se
1: o pari
7: oni
1: o di wa wa otan
0: o na da se to ye jagbon to so
1: o fe soro live e mu gbe mi ope
8: baba e ku eto e ku se Anthony Bodrin lo soro lati abule mbi bayi e nkan ti mo fe ki awon eyan wa mo ni pe se laye ijo ohun matchmaking wa daada bo program kan to ti yo kuro be laye si ni program ko won ma rira won gba to ba rira won yen na pe ni ise giri le kan na no ma npe ise giri le kan na igbe lokunre ise ma wa so mind e alariyan ati se to ti e ati so pe ya wa lo ri eni ta pese fun e ba jokunrin ba jobirin ati ni to ma ti pade so ngba yen no ma pe kini e ni ise giri le kan igbe lokunrin a so mind e mo to je pe lai jo won ma rira won ko le po se marriage ko ti ye yin so aye sin gbogbo e kan ti da do pe to ba ti ra bayi nice pizza leyin pizza o di bed niyan ko lo wa pelu wa o
0: ewo lo di bed
1: lejora
0: ewo ni bed
1: fi kan of karori
0: star 347 star 1004 star 2# ni e bi taka se a le pe yi ko to
1: fi kan sire
0: fi kan ra
1: fi karori
0: fowo ra kan dododo
1: odori bed
0: lori be hello talo alo joko
1: ojeun ojeun orun ya
0: e ba gbon soke
1: e gbon soke o se dada le disa e ba wa gbon soke dadi e ba wa gbon soke e gbon soke eh lati lora
9: seri eh seri laye atijo alari na mo wa e ta ye atijo yen o si san o sa e to dey fin yin
0: ati Nigeria ti gba atawo lokan
1: eh
0: abi eyan lenu fe ba oda si
1: ko le de country o ma rira won tan olo ko le de

0: ṣeré obìnrin tó máa yọ ọkọ.
1: Bẹ́ẹ̀ni Rẹmi. A fẹ́ yí koto káṣẹ̀ ṣùgbọ́n ojú òpó yẹn ń fẹ́ máa ṣe.
0: Network yẹn lágbára.
1: Ìdíwọ́. Ṣẹ́rí tí ẹ jẹ́ ká wò ná.
0: O serious.
1: O yẹ ká lè yí ká tó lọ.
0: O yẹ ká lè yí.
1: Kí a lè fún un ní 50k. Tó bá wá lọ jẹ́ pé a lè ojú òpó yẹn ò bá wá fún wa ní ààyè.
0: Ẹni tí Ọlọ́run bá tún dé sí orí ètò.
1: Ní aago bíi mẹ́wàá mọ́kànlá lálẹ́ yìí.
0: Lálẹ́ yìí.
1: Wọ́n bá pàdé ń bẹ́
0: nìyẹn. But for now.

jẹ́ wí pé wọ́n wá ń dà sí mo sọ pé ara obìnrin ò kí ń ṣe kanga tákàn máa da gbogbo nǹkan sí tí ó sì máa dúró sọ̀hún ètò máa dúró tí ó lọ sílé oyún láti lọ sínú inú womb obìnrin láti lọ jẹ ọmọ tá a bá fi abẹ́rẹ́ kan onú sperm báyìí ká tún wá pín sí ọ̀nà àìmọye tíntín ní báyìí tí ojú ò lè rí àfi microscope nìkan ló lè rí inú máa dóyún lára obìnrin so wípé obìnrin ó ní ẹ̀dà ni ò jẹ́ kí oyún dúró tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àǹtí tí bòdà bá ti ṣeré tán o ò sì gbé pílò sí ìbàdí rẹ kò fi gankan ara sókè ọlọ́run tún lè lò yẹn náà láti jẹ́ kí oyún dúró nídà mí ẹ̀wẹ̀ léyìí tó jẹ́ pé wọ́n ṣe àwọn àyẹ̀wò káàkiri tó jẹ́ wípé oyún ò wọlé tí àwọn tó bá ń wá sọ́dọ̀ tiwa a tún máa ń fúnra wa náà ọ̀nà tá a tún lè gbà fi ṣe eré ọmọ ẹ̀dá ló ń sọ ọlọ́run ló ń sàmì sí ibi tí ilé ọmọ ń gbà wọ ibi tí ilé ọmọ wà lára obìnrin ọ̀nà tí àwọn kiní bá yà sí ìgbà míì ibi ojú ọ̀nà ilé ọmọ yẹn tẹlòmíì lè gbórí ó lè gbẹnu sókè ìmí lè gbẹnu wálẹ̀ ìmí lè gbẹnu sọ́wọ́ ọ̀tún kí mi gbẹnu sọ́wọ́ òsì kó má lọ straight by the time tọkùnrin tó ń ju irinṣẹ́ rẹ̀ síbẹ̀ tí ò bá lọ síbi tó yẹ kó lọ ó ṣeé ṣe kí oyún má lè dúró nírú àsìkò yẹn ṣùgbọ́n àwọn ọ̀nà tá a máa tún fún ṣe ọlọ́run ló níṣẹ́ ẹ̀dá ń gbìyànjú bàtà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé àwọn tọ́lọ́run ti lò wá fún fógo rẹ̀ kì í ṣẹ́jú agbára mọ́ bọ́láńlé o kì í dẹ̀ ṣàgbára chiquito ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ tó bá wá ní ìrú rí báyìí irú ìrú rí báyìí ó ṣe pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08021 91 20 40 ọlọ́run ló ń ṣiṣẹ́ o kì í ṣàwà wọ́n dẹ̀ sọ fún wa pé rizbita wa ó wà nílẹ̀ bàbí àwọn tó ń lo rizbita dúpẹ́ ògo ọlá àti

0: balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze hospitali ògùn bí àwọn obesity fitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Jolonte.
1: Ṣé bóró ni ìhóyin? Ìtẹ̀wìn ni níyì ẹ̀gà àti gidégi ń ta yá. Ọmọ òdúdú wà, ẹ má ṣe gbàgbé àṣàlẹ̀ wa. Yorùbá ló lọ́gbọ́n, Yorùbá ló láṣà. Adé àfẹ́tò kan ètò kan tí wọ́n ń pè lóhùn ẹnu Yorùbá tí ó mọ rán wa létí àṣàlẹ̀ wa. Bó ti rán ni létí ló ń fọgbọ́n kọ́ ni. Gbogbo ọjọ́ Ẹtì Friday ńlètò yìí ń wáyé ní déédé àgógó mẹ́jọ alẹ́ ní Lágelú 96.7 FM nílé Ìbàdàn. Igun Majestic Aromatic Shinap àtohun ẹnu Yorùbá ọmọ Yorùbá ẹ má ṣe gbàgbé àṣà.
2: Ètò ohun ẹni Yorùbá ń ló ń gorí afẹ́fẹ́. Ara wájú ẹkú wájú èrò ẹ̀yìn ẹ̀sìnkú ẹ̀yìn mo bẹ̀bẹ̀ ẹ̀yìn kẹ́yẹ kó mọ́ yọ̀wù mi jẹ. Ètò ohun ẹni Yorùbá ní ètò ta ti ń ran wa létí àṣà àti ìṣe ilẹ̀ kóòtù òjìire bí. Kò sí tó ń jẹ́ oògùn owó. Yorùbá ní ètùtù ọ̀la egbè ifá. Yorùbá ló sólẹ̀. Yorùbá ní àwúre ṣùgbọ́n kò sí ti ń jẹ́ oògùn owó. Oògùn téèyàn ó ṣe tí ó ní owó tó wọ́ ọmọ dà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni ìyàtọ̀ tó wà láàrin egbè ifá àti òsólẹ̀? Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pọn ọtí Igun Aromatic Shinap. Ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu Yorùbá. Ayò kédòkun lèmi jẹ́ o, ayò ọmọ ìyá ayò.
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Igun Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Igun Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Igun Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Igun Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Igun Aromatic Schnapps. Igun Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Igun Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
4: Àbọ̀rúbọyè.
5: Ògbó àtọ àsúrè wòriwò fún. Orúkọ mi ni Babaláwo Ọlọ́jẹ̀dẹ Awúsọpẹ́ tí mo jẹ́ balógun awo Olúyọ̀lé local government nígboro Olúbàdàn. Iṣẹ́ Babaláwo oníṣẹ́ mi olórin ìṣẹ̀ṣin náà sì tún ni mí pẹ̀lú. Gbogbo mi bá ti ń sọdún Fásọdún Ògùn sọdún Ọ̀sun sọ gbogbo tó bá ti jọ mọ́ níṣẹ̀ṣe ibẹ̀ láti tún mọ́ lọ kọ orin.
6: Bí Elédùmarè ṣe ń ṣe táwọn èèyàn wa tí wọ́n ń padà sídìí ìṣẹ̀ṣe díẹ̀díẹ̀ ní pàtàkì jùlọ àwọn ọ̀dọ́. Ìyàtọ̀ jẹ bàbá kò tún gbọdọ̀ jẹ ọmọ. Àwọn ọmọ yẹn sì ṣetán láti gbé ìṣẹ̀ṣe ga ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ ṣàlàyé ẹ̀ fún wọn. Bàbá kí ni ìyàtọ̀ láàrin ìgbé ifá àti òsólẹ̀?
5: Ìbàìbà àdúgbò bàbá alábà ọkà ọmọ aroko fẹ́yẹ mú jẹ jẹ́ ìbá mi bá kọ́dà ìbá mi bá ṣẹ̀dá ìyá mi òṣòrògè mi ti rí àkín tó ṣàwò ìwé tá a fẹ́ wí lónìí olódùmọ̀ràn jẹ́ kẹ́yà sì sọ ayé ò sì ní sì wà gbọ́. Ìgbé ifá àti òsólẹ̀ méjèèjì ọlọ́fẹ́ fara pẹ́ra wọn ṣùgbọ́n wọ́n yàtọ̀ pọ̀ jù wọ́n yàtọ̀ gédégédé. Ìgbé tí a ti gbọ́ nínú oro yen wi pe igbe ki nkan o gbe eyan ifa wa gbe mi o orisa gbe mi irunmole gbe mi ori mi gbe mi igbe je akose ti ma wa lati nu fa to ye pe a te odufa ta boya ajo ni boya ose la fe gun ni boya etu in la fe fi se ni a te odu a le te yorosun lodu ta ba gun bi ose tan ti a pe fasi bi egbe se nsise nko ni oso le nsise oto won jo mu owo wa ni won jo mu itesiwaju wa ni won jo mu igbega wa ni sinu se eyan sinu aye eyan sugbon bi an se nsise ototo ni okan sise titi lai lai kanrin kese okan sise wara wara wara ati oso le ati egbe fa mejeje ko se to ye keyan yo son lawujo eyan kan gbodo fi eyi ti boya won ma pe kan ni oso gbona nto ba ti jo mo won ba ni olomu party eyan wa awon eyan o fe ti o sinu wahala ayeraye to ni bombe ni sugbon oso le to je pe ori igun ori akala ori oka ori ere ina fi pile na fi se teyan ba si oso le yo lo re mu eni ti yo la yan wa loju ese ini koda to ba je pe ise contractor le yan ba nse bi apere o le lo mu awon bi kan to ba ti fe gbase boya o ti fi quotation si bi o ti fi sohun o ti fi si gba eyin ibi eto je eti o fi rowo se le aye loju ese re to fi rowo se le aye un yo lo pe wa won o gbese n fun o ti an ba ti wa gbese n fun o ti an sanwo fun o to ba ti sise won tan gangan so won pe owo to ri yo ni ere to po ninu gan to je pe o wa le mo o le mo ri ise mi gba laarin odidi osu kan osu mefa osu mewa odun kan gan ti o je pe owo tin be lo re un o na were were were were so so mo pe owo to ri hi beni nina hi na le yan na beni o wa le da wai bo so se mo sise ti eniye o le se kini yo da wai to ba to se mi yo tun lo mu omi wa sugbon egbe egbe fa to ba se pe egbe fa ni tin pe ni egbe awure egbe fa gangan to ba se to ba je pe contractor lo nse bo se ngba se akoko nlo mo gba se keji nlo owo ni da lo owo re pa bi se wili omo to ba se po ja lo nta oja ri omo ta eti o bo fin olodumare mu ka ma wa party eyan enikan ni osinu to ye ke eyan o fi pohun pile osole tabo won fi se igbe awure sugbon to ba ti jomo in to jomo eranko to jomo ewe egbo to ba lo ise ri omo tesiwaju igbesi aye ri omo tesiwaju yo ko si ni gemi kuru sugbon egbe famo sise pe oto o le gba ise ko gba ise bi 100,000 nisin bi apere ko fi bi ogun meta ko fi se pari ise ko fi yori re ogoji to ku o ri fi farabalẹ na ko to wa nse eyun tan omi o ti tun ma duo di o igbe fanu sugbon oso le to ba se loni to ba ti gbe owo wa laarin to ba ti fe nawo ntan omi o ni wole bo so le se mo sise nu sugbon igbe fa yo mo sise ti e lo ni kanrin kese o so le si porisirisi jura won lo igbe fa tan so e na porisirisi jura won lo o le se igbe 20,000 20,000 ko mo fi wi eni to se igbe 1 million naira o le fi bi o so le to se ni 50,000 tan kan ra awon kan pepepe ewe re ewe ogo eku meji eja meji tan fi bo se o le fi wi eni to lo odidi ori igun tabo lo odidi igun ori ere ori oka ori osin ikode 21 odidi owo ni o le fi iru bo owo ba se mo ni logun o se sise mo ni o se mo ta ba wa se egbe tori pe ifa nje ko ye wa ninu a odu fa ose ogbe ifa ni ise ki so won amusere iya ki so won ta fi sawada be eyan ba burin burin to ba foju se wolu igba kigba ni won fi bomi fun won mu adifa fun igun igun sawo lo si ode were adifa fun se lajereje se lagere je nsa urode were ebo won ni ki won ma mu se
4: ati gun ati selagereje baba lawojo ni won in lo fi je wipe ni ile aye ta wa eyan gbodo wo ra re ran bo ba se ndaba to nrubo na lo gbodo ma fi egbe fakun in lo gbodo ma fi osolekun lo gbodo ma fi ebi awon iya mi kun ki gbogbo to nse ko le ba ri lope ko mo ba fi se lo ile aye oni were pe igun o pe lawo won pe selagereje na won pe lawo sugbon gba ti igun tin lo odafa won ni ko rubo won ni ko si mo mura daada ko je ki awo owo ko yi ko yo lara re sugbon ohun kan mura bo se se wu ngba ti o de be odafa fun oniwere o si jafa won wa fe ko nkan e bole awon iyawo oniwere ni baba eyi ti ola so lorun ti yan aso mefa mo ebo ti yan oruko ni tele ye oje ataso ti o wo ni nwa o won ba ni oda kini kan wo se ko pa ko jina selagereje na de selagereje ntumo keyin o ko ko mura daada ko aso funfun lowo o mura o wa gbadde o mura to da ngba ti o de be o na dafa rifa mi ose ohun ogbe nlari ose awoko lo ba dafa nti igun wi won yi ti so fun igun pe ko mo lo na awon o pe pada awon o pe nrole ngba ti selagereje to won o dafa tan gbogbo nti igun ti wi to ti so ebo to ti yan ni a oni were wa nba won yawo re gbe ko kini yi oya to nti eni taaro ti gun so na lele na so ke ah won ni baba iro se ri selagereje ohun ni ko ba wa rubo ni ko ba wa se gbogbo nti a se ti aye de wa lorun tori wipe ke se nti ti oje ni nwa ke se npe nti o ti ri se already o ti ri se nti e na ba lo ko nkan ebo wa selagereje ti fi sinu ile kan ti tin gbadun ka fi ra kan wo fi ra nkan ebo de won ko eru nkan eru won ko gbogbo ele ofe erubo tan inegunde ewo le yi ki lo de te ri ben gankan ifa nje ko ye wa nbi pe ise in to ye ke eyan oja ogun re ni iwo to n gbo mi ni wakati owo ta wa yi egbe fa to ba je po ofe mo ri owo ofe ki sari o mo lo siwaju siwaju siwaju siwaju moju to egbe fa mejeji ko se to se yo seyin nipa pe asoso le o asegbe fa o a se ebe awon agba ko le se kini ko le je ki awon nkan yin o je ba se fe o se pataki nu aye eda egbe fa to je etunbe osole to je etunbe osole to je osenbe osole to je etunbe e to je asije nbe to je gbe e to je osole to jari mole nbe ni sobu to nlo yen to ro wi pe o le tamo se egbe fa sibe ni le epo to oko to nse nko lowo se be olodumare oko gbiyanju kokko ajo n to olodumare fi da wale aye na ni pe ka jo wa a ma ja logun so na ni wa ma duo to ba ti duo debi to nlo awa ma lo ba won eyan te oja ti ba fe da oja le to je igbe igbe igbe igbe to je pe ehn odidi elede odidi agu odidi oruko odidi ewure be be to ba ti jo mo pati eyan ini oda ninu aye ti ifa gan o fi owo si ti fa si lodi si gbogbo en ti ba nse won o ni lale
3: awon akoko kan wa ninu aye wa to je mini gbagbe awon akoko be nilo edidi Eagle original aromatic schnapps ta ba bimo ta ba nse iyawo ta ba se aseyori ta ba nse ajoyo awon odun wa ati awon akoko pataki miran ninu aye wa ogbilowo ti ibile fun adura Eagle original aromatic schnapps lo ma mu ki awon akoko yi o dun ko larinrin ojulowo ni awon asa wa awon ohun abalaye wa je iyasoto to ni owo be si ni paali Eagle original aromatic schnapps je ojulowo ti ibile fun adura to dayato paali Eagle schnapps majesty ti wa bayi pelu awon ami ati apere idanimo asa wa si ajoyo ohun otun pelu ojulowo ti ibile fun adura Eagle aromatic schnapps Eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura Intercontinental Distillers Limited lo se ko si fun eni ti ko ba ti pe odun mejidinlogun mamu amupara Eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura
2: eto won ni o ba na ni lo lori afefe afefe lagele 96.7 FM ilese Intercontinental Distillers Limited ti won pa oti Eagle aromatic schnapps ojulowo ti iwure awon ni won se alatileyin fun eto ohun enu Yoruba afe se tutu afe wure afe daraya Eagle aromatic schnapps ojulowo ti iwure koko ta n gbe yewo ni iyato to wa laarin igbe ifa ati osole
4: igbe mi nbe to je pe ta ba se ta ba mu olongbo to ti ye han na odidi elede akara elepo ta din bi tu o wa ti o ni pati to je pe ta ba se arimo a wa te odu re a wa pe fasi eni na okunle yo se wure ki bi omo digbo ko doja ko di run ko digba ki mo ri ku omo ki mo ri ku o ton fi se wure gbogbo to fe un lolo la si oro mo awon igbe fanu osole re na nbe to pe yo si mo sise yo mo sise lo yo mo muwo wa owo owo si netan lowo re se la gereja ti igun orubotan ni gun ba de igun wo ki o wo le o mi fe le bo loju re lo ba yanu oni ise ki so won amunsere iya iso won amunsawada be eyan ba burin burin to ba foju se wolu igba ki gba ni won fi bomi fun won mu de ba fun gun to won sa orode were de ba won se la gereje tin sa orode were e bo won ni won ma mu se nje se la gereje lo keru lo otito ni gun gbo fa o aso ni oriwo se la gereje lo keru lo se la gereje lo keru lo o se la gereje lo keru lo otito ni gun gbo fa o aso ni ori lo se la gereje lo keru lo opolopo eyan ni nbe laye loyin to je pe ore won di teni eleni o fe lo gba sembi kan wo labusari o labusari o ni ire won ni ti olowo inu ile aye ta we gbogbo ajo njagun wonu ara won ni o gbe oja kale bayi o ri pe nikan be legbe re ohun ta ti e ni warawarawarawara ke se pe boya n lori omo re o ke se pe boya n lo kadara re o jade o mura si oro ara re egbe fa ka se bo fe se gbe fa gan to mo ni e ba be da we sai ba manage 10,000 ki lo fe ran nibi ti ile aye dedu e o nko le epo to si fe ki bi o dirun ko digba ko doja ti o mo tan witi witi o se gbiyanju to da si be o se egbe fa to je pe ile epo nko ni pada hu koko oja ti mo ba da bo ni o se ni pare igbe fa nbe nbe o so le ti eso so gbona pe a fe eyan wowo to je awon eye oko lorisirisi awon eran o mi nbe to je pe baba ta ba setan odidi ewure in la pa si eje re la fi po se na iba kan be ta mo pe ni olapata olapata ni yeyi ogun arin erin yeri eja ogidi ni se yo orun mi la o ni orun mi la o ji re bi se bojojumo la nsun la nji olapata ta nso yi eje ewure la pa si o lewi okan o lewi ogan atawon eroja re yoku ta ba pa si ta se o se tan ta gbe ta o mi nbe to je pe ta ba se igbe fa mi tan niwaju olodumare odidi malu la pa si be ni odidi malu in le yan pa ti eyan fe je re po ose yi to je pe ori agbari malu le yan o ko ose nle lori to ba ti tasiko boya ajo keta ni eni ke yan o fi le da ajo ke eyan a mo bu were were were owo oni won eni laye gbogbo sete ni ba nse pata yo si mo ri nkan re fi gbese yo si mo ri nkan re toka si egbe fa o se pataki nu aye debi wipe opolopo awon baba wa laye igba kan lo fi dabi igba pe boya awon babalawo se won eri se ni se babalawo tele tele won e se egbe fa won mo se fa won won ni won wa dupe.

0: do lara ni o njo ti won ba jade iwo ma da wo egbedu o ma da wo sole du o kere ni o po ni ma se njo ti yo ba jade alaanu kan soso toju gbegbe nlo ni owo ori
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Ètò wọn ni Yorùbá náà ní lọ lórí afẹ́fẹ́ afẹ́fẹ́ Lágẹ̀lẹ́ 96.7 FM. Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pa ọtí Eagle Aromatic Schnapps. Ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu Yorùbá. Kókó tá ń gbé yẹ̀wò ni ìyàtọ̀ tó wà láàrin ìgbé ifá àti òsólẹ̀.
3: Bàbá kí a rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ti wà, ó ti fẹ́ràn ẹ̀dẹ̀, ó ti jẹran ẹlẹ́, ó ti fẹ́ràn ẹlẹ́dẹ̀ sí àṣìjẹ fún mo jẹran ẹ̀dẹ̀ kárẹ̀ ọ̀dẹ̀ mi. Bẹ́lẹ́dẹ̀ bá kọ́ ìṣe hùn ara sì dẹ́ ìwé ajé ìwé ó wá ń rò pé ṣé gbogbo kinní yìí ò ṣiṣẹ́ ni ṣé n tẹ́ ń sọ nísìn ni gbogbo kinní yẹn sì wà lára rẹ o.
0: Olódùmarè ò ní jẹ́ ó bàjẹ́ gbogbo nǹkan yẹn ń bẹ lára rẹ̀. Ṣé ẹ wá rí n tó wá ṣe pàtàkì ni pé oògùn tí ọba kádàrá àti yín mu oògùn tá a ṣe títáyé tó gbọpẹ́ tó dúpẹ́ sí tẹ́ ẹ bá ṣe fún Kẹ́hìndé ó lè pé bàbá àwọn ọmọṣẹ́ kódà kó fẹ́ dá ọjà babaláwo ó fi ọ̀pẹ̀lẹ̀ yóò fi fa béèrè irú ègbè báyìí tá a bá ṣe fún lágbájá ó bẹ́lẹ̀dá rẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ ní ṣoògùn ní jáwé ní wagbo lọ́yẹ́ pé kò béèrè sí ìjọ bẹ́lẹ̀dẹ́ òun mú ẹlòmíì bẹ tẹ́ ẹ bá gún ọṣẹ́ fún tẹ́ ẹ ṣe gbẹ fún tọ́ bá ní òṣìṣẹ́ ẹ̀yin ẹ sọ fún pé kó gbé fọ́rẹ̀ rẹ̀ wò tọ́ bá gbé fọ́rẹ̀ rẹ̀ tó bu díẹ̀ tàbí tó kàn sí ẹ̀bùn bẹ̀ tó bu fọ́rẹ̀ rẹ̀ wò téèyàn ó kàn wẹ̀ bí ẹ̀ẹ̀mejì nìyẹn ọba tún sáré dé pé lágbájá ọṣẹ tó fún mi jó ní dákun bá tún bu díẹ̀. Irú ẹ̀ ń ṣẹlẹ̀ tó pọ̀
3: tẹ́rọ̀rọ̀ tẹ̀sọ̀ yẹn ọ̀rẹ́ mi kan ni òun náà máa pawọ́dà ó ní ọ̀rẹ́ òun kan lọ́wọ́ ni a pé kinní kan ìwé àkókò àti kinní kan ò pé tọ́ba dẹ̀ lè fi ṣọṣẹ́ o lọ́ba ní àṣẹ́bí náà lógún kalẹ̀ ẹ̀ jẹ́ ń bu díẹ̀ bẹ́ẹ̀ ó ní lòun bá dẹ̀ bu o ó ní làbúrò òun obìnrin tí ń tajà lọ́ba dẹ̀ ló fẹ́ bọ̀ dá mi ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mìíràn ni ló wò kó ní wàhálà ní jàre ló bá bu díẹ̀ nù ọ̀sẹ̀ yẹn fún o ó ní kò kó sí méjì lọ́ba ní bọ̀ dá mi ẹ dákun ọ̀sẹ̀ ìjọ sí tẹ̀ bu fún ó lòun lọ́sẹ̀ wo àìjọ tó ń wálé yẹn ṣàbù ọ̀sẹ̀ kan
0: fóun
3: ó lọ́sẹ̀ yẹn òun gan ló ń bẹ̀ pé ọ̀sẹ̀ yẹn ọwọ́ àtúnkọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ wá gan tó jẹ́ pé ọ̀sẹ̀ òun wá pawó ń bẹ̀.
0: A máa rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n tó ṣe pàtàkì jù ń bẹ̀ náà ni wípé tọ́ ọ bá ti lọ sí ilé babaláwo tí wọ́n fẹ́ ṣe ìgbé fá fún ọ tí wọ́n fẹ́ ṣe òṣòlẹ̀ fún ọ wọ́n fẹ́ ṣe ìgbé àwúre ní nǹkan jẹ́ wọ́n máa bọ́ ọ béèrè sí ìtọ́ bẹ́lẹ̀dá rẹ̀ tọ́ bá kádàrá rẹ̀ mu tí wọ́n bá ti béèrè yóò ṣiṣẹ́ fún ọ tọ́ ọ bá gbé fẹ́lòmíì ó rí pé ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ń bẹ lónìí tọ́ yẹ pé ọ̀nṣánná ní ọ̀ndàmú ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ yìí pé owó ńlá fi wówó owó là fi pe inú owó ẹlòmíì pé aṣáájú owó tí ń lọ fi ṣoògùn nu tọ́ ọ bá fi ṣe ara ó dì ọ́ yóò mú èrè nílọpọ̀ nlọpọ̀ wa torí pé àwọn ọ̀run mọ̀lẹ́ wa wọ̀nyí jẹ́ kí wọ́n mọ̀ san yóò sì ní àkóso tó pé wàá mọ̀ gbogbo lọ àkóso mi ìṣó ọ̀n gbọ́ sétí lásán ìwọ gangan ó ti mọ̀ pé ifá yẹn ti jẹ́.
3: Bàbá ẹ dákun torí àsìkò ẹ bá ń dárúkọ bí ewé méjì mẹ́ta àbí bí ẹyẹ bí igi méjì mẹ́ta tí wọ́n máa ń lò fún òṣòlẹ̀ tàbí àkóso káwọn èèyàn wọ́n ó lè mọ̀ pé kinní yìí ti wà ọlọ́run ti dá kì í ṣe pé à ń lọ mẹ́jẹ èèyàn à ń lọ mórí èèyàn.
0: A máa ń lo ẹyẹ ẹgún a máa ń lo àkàlà a máa ń lo orí ẹyẹ ọ̀sìn a máa ń lo orí ọká orí èrè ẹyẹ ẹ̀gà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a mo lo ako ewe mere ni tan pe lako mere ewe na ewe sese ewe aragba in be nu awure o ka awon eyan mo ro pe se bi nkan na lo ewe na ewe aragba fun pe ewe kankan lewe be ni kan tori pe kankan lewe na jo mo
3: be ni
0: warawara lomode doko esisi bo ile ogbona gba ni se ewe aragba njo omode ba jawe oyin aye ni foju bo gbogbo en ti o se mi laanu ni kia ni warawara ni kia kia ni kankan kan ni won mo le foju bale won ti won fi se mi laanu owo won o so le be wa topo koda se je re nbe to je pe ewe na ewe sisi eye le be ni la ge si mendinlogun ni la fi se la se je awon egbe ni ewe okan ninu fa olapata ti mo nso le kan yen ewe okan be nbe ewe ogan be nbe ewe akoko nbe be to pe ta ba gun ose itan ewure la pa si warawara ni to gan warawara ni ke se rete mi fun mi warawara n takala gbogbo awon gbolohun yi opo be be si ni awon osole kan be na to je pe le awure ni asanpo lawolu arinrin olawolu adajo laike esu asanpo lawolu loruko ta pe fa arinrin olawolu loruko ta pe so dara akajo laide esu loruko ta pa yin ami aje owo wewe n lowo owo owo pitipiti n lowo apo baba n fi so yin lowo kokoko ifa je ki n lowo pitipiti lowo lode salu aye awon ede fa ni to po n lebe iwori wowo ni iwori wowo iwori wowo ki tun ba won wo se mo o olowo oloro ni ko mo siju wo mi o mo ri se o mo ta o mo ri ba se sati mo sare omo ni keji nbi
3: baba e se mo dupe e ba daruko yin e wa fi number ti en le pe yin sisile
0: ah oruko mi o ti yi pade mi na baba lawo lojede awosope ti mo je balogun awo gbogbo oluyole atonisese ni atolosun atolo balogun awo ni oluyole local government 07085111 3216 ona ni WhatsApp number mi 07085111 3216
3: aboru boye
0: ogbo ato asure woruwo fun
3: ileshe intercontinental distillers limited ti won pa oti igu aromatic chinap ojulowo oti iwure awon ni won se alatileyin fun eto ohun enu yoba ele pe mi sori 08026703619 08026703619 edakun anilo iranlowo lori eto ohun enu yoba eledumare abukun gbogbo wa rosa bi pelu mi sise ayoke dokun le mi je ayo omo ya ayo
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
4: The station will not get him brother. Now we be the Oga at the top radio station. Lagelu FM.

0: Oluwa, Oluwa wa, oruko re ti niyin to ni gbogbo aye. A ti wa nbi ati de o, ah pe o. Ke ba le da na ni. Jima akoko le ni ninu osu keje. Osu asepe. Perfection month. Eku deja siko yi e ka le onile yi se daada labayin. Aku ise lataro. Aku ko le da ti gbogbo wa nba kiri. Emi a ma se ladura pe gbogbo koko jojo emi ati yin ko ri owe wa ba le pon. Olorun oba mi Edumare a deyanju emi ati yin lade o. A de ni sise fun elomiran je. E ka le onile yi se daada labayin. E ka bo sori eto 13 duro de. Ile wo sanyomo lori afefe lagelu. Iye lagelu na 6.7 FM. Ile funfun bala o felele ni le Ibadan. E ma gbagbe pe mi a ma so wi pe egbe ori yin soke yin enu ona. Ani ka jumo gbe yin soke yin ile kun ayiraye. Ki oba ogo ko wonu kunle igbo safefe wa la sale yin. Tori pe Big Man presenter emi yo gboju mi sori oke mo ni. Tori mo mo pe odo Olorun ni ranlowo mi yo ti wa. Ìrànlọ́wọ́ ti yín náà ọ̀dọ̀ Ọlọ́run ti máa wá. Ẹ kalẹ̀.
1: Lọ́jọ́ rẹ mímọ́ yìí
0: a mi retí rẹ. Lost City Gospel Grace Ministry, ilé iṣẹ́ ìránṣẹ́. Ìjọ Ọlọ́run alààyè tọ́lọ́run ọba mi gbọ̀n mọ̀ gbé sórí àpáta tí ò lè wò láíláí. Àwọn Ọlọ́run ń lò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí láti gbé òbítíbitì owó kalẹ̀. Fún ètò yìí kí èmi àti yín jọ máa láǹfààní àti jaládùn Kristi ká jọ máa ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run fúnra ẹ̀ apá bíbà láti ń gbàdúrà tádúrà ti ń gbà. Orí ètò yìí láti ń gbọ́ ọ̀rọ̀ ìṣíníyè ọ̀rọ̀ ìṣínétí ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó yè kooroko. Ẹ káalẹ́ o.
1: Àwa yàn fẹ́ máa mi ṣàfẹ́.
0: Lost City Gospel Grace Ministry ìjọ yìí wà.

Yeah.

0: Station Wello Getting Brother. Now we be the Oga, the top radio station. Ladelu FM.
1: Gbogbo ọmọ ológo pátá ti yín mẹ́lòó ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
2: Ṣèmi nítorí ògo ni o. Nítorí ògo ni
1: o. Ìdí rèé tí Ọlọ́run Reverend P.F. Ọwá fi pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn ìsọjínlá wa Christ Rubber Miracle Church Kremik tó ń bẹ ní number 7 Reverend P.F. Ọwá Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ ilé àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo o ti ń gbàdúrà ọjọ́ pẹ́ o ti pòye orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹ́ lẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fọ́kọ́ tó tó pèsè dáa rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa sì rántí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́run ó lò fún ọ kí bàbá wa nínú Olúwa Reverend P.F. Ọwọ́ àti Reverend Mrs. C.O. Ọwá tó gbàdúrà súre fún ọ ṣẹ́yìn ò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Wait! Aww.
6: My love, what did happen?
5: Before I marry you, the TV where you promise, the fridge in car, where are
6: they?
5: Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
5: So all those things don't already dey house?
6: Abba, since last month.
5: Pastor, continue the wedding.
7: Walk on that, talk together.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707

0: Ooh.
1: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Wíjẹ́mi International pọ́dún mẹ́rin aleluya. Tijọ́ ti láàfin dúgbẹ́lúwọ̀ Jésù Kristì ló jẹ́ kí tọ́rú ìhò tó bá wà láyé nínú ìjọ orí ìsísọ́sẹ̀ Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayo Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀. Till I have reason to praise God. Psalm 66:20 Thursday, July 9, láǹkà sí ọ̀pọ̀ àwọn moderate home. Níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ni Sátọ̀dì ọjọ́ kọkànlá. Láyọ̀ ló wáyé nínú church auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọláwo JP. Our spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP. Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu. Bishop Johnson Mọ́lákìyọ̀. Apostle Moses Solúṣọlá Adéọdé. Father of the day Honourable Babalọla Púpọ̀ Labs. Honourable Maruf Owolabi Suesue. Mayegun Bonija Market. Pastor Honourable Adúrà Gbemi. Mothers of the day Prophet Jesu Ladu JP. Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí. Gate of Honor Professor Jonathan Bolakade. Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami. Láti ibi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà. Ẹ sọ fún olókàdá pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá. Civil James City International tó wà ní Fọ́rọ̀gùn. Gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ṣe.
5: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International bíro ni lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́. Dídádúró digbí. Láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Garri processing machines. Popcorn and palm oil machines. Jock mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International. Ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
6: 21 days divine intervention.
7: Angele don pire da o.
6: Wòlí àti ọ̀dọ̀gbọ́. Jésù yìí kára bí Sáwọ́ JP. Yóò torí agbára láti Wednesday 1st July 2026. Àkórí ẹ̀ Divine Visitation for Laughter. Ìbẹ̀wò látó ke fún ẹni. Ó tó àkókò fún ọ̀nà láti rẹ́rìn ayọ̀ bí Ánàmì Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ̀ nínú rìn àjò àdúrà yìí ló máa bá ọ̀rẹ́ rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiya Olókè Susi. Ìbàdàn yìí sí Superintendent Pastor Peter Adéyẹjẹ́ sí. Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè. Prophet Fẹ́mi Òní. Prophet Kehinde Akode. Prophet Adéjọlá Adébáyọ̀. Prophet Esther Adébáyọ̀. Prophet Adé Adégbìjẹ́. Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú. Pastor S.O. Ọládèjì. Prophet A. Ọlálégan. Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọlá. Pastor Ishmael Amọ̀rọ̀. Wòlíì àti ọ̀jọ̀gbọ́n Jésù yìí ń kọ́ W. Samuel JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀. Ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀. Látọjọ́ Wednesday 4th, Tuesday 21st July. Láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ̀ lójoojúmọ́. Gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
8: Ranko Travels and Tours ti dé o. Ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀. Bákan náà, à ń báni ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08126277773 tàbí 08188418800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàáni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
0: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
10: Are you looking for a stable and rewarding work? Busy People Support Services is hiring responsible and caring individuals right now. Can you clean, care for the elderly, or take care of children? If yes, we need you. We have openings for caregivers, local security, cleaners and housekeepers, child support and nannies, and errand staff. You don't need to worry about inexperience, as training will be provided. This is more than a job. It's a stable work in a supportive environment where you can make a difference every single day. We offer services in cleaning, caregiving, and child support, and are also into land and properties, so your future with us is secure. If interested in our services, call or message us now on 0808-154-4600 or 0802-726-6622. Visit us at Aven House number 23 beside MTN Mast, Anfani, Ibadan. Busy People Support Services, your opportunity to a better future starts here.
11: The power of God is working as of old. That is why you are invited to 30 years apostolic calling. Hooray!
12: You overwhelm me. This love is too much.
11: Hey. Team, house of glorification. Come, let's celebrate Jesus at Team of Elisha Ministry, championed by Faith Church. Eja just celebrate your godu. Ise ranse pe woli ti o laba won, woli agbaye ni. Prophet S.A. Arogundade, bere ni Wednesday.